0: 92.9 ifesowapo bo se ngbo yen o de ni ni problem sabi now
1: poju wa ba ti mo ifesowapo gan la ba ma gbo ojo gba dede ti o fe afiju radio wa fe de beyo apate ede oku fofo agbede amo wi ohun to ba jora won la wa fi di won ara won ile ise radio ti wa awon eyan to dan to dalenu da lo ni pele ifaso wa po amejeje 92.9 awara pede kinu elede odun to ba gbo bo sausa la ba so ko ni sipa sipa yo awa lagba ni bi ka so didun lede igbo ọgá ni wọ́n nínú ìjìnlẹ̀ èdè bó fẹ́ bó ṣe léde yóò bá pọ́n mẹ́lẹ́ níbi ká má fẹ́ pọ́pọ́ yọ nínú èdè gbogbo la fi já síwájú wọn abájọ ìrírí lẹ́nu iṣẹ́ òun ìmọ̀ ìjìnlẹ̀ ló jẹ́ tó gbangba léṣùn lọ́yẹ́ bẹ́ẹ̀ bond fm 92.9 ìfẹsọwọ́pọ̀ rédíò àmìjìjì tó já síwájú oríṣiríṣi ètò àgbọ́kọ́ṣe lọ́wọ́ wa ní ń bẹ ìfẹsọwọ́pọ̀ àmẹ́lẹ́ ètò tó mọyán lórí aṣíwájú elédè ẹnu gbogbo ìjìnlẹ̀ ọ̀rọ̀.

0: Bunt FM 92.9 ìfẹ́sùwápọ̀ kárí ayé.
1: Ẹ káàárọ̀ o, a kú ojúmọ́ re.
2: Ìbọn Lachi, onye ọma na-ege ntị. Ụbọchị taa, mịtara gị mkpụrụ ọma.
3: Jama'a, baraka mu da asuba. Mune, muku pata samun rana mai tarin albarka.

lórúkọ Jésù ẹ ni wá owó tí o business yóò ní wálẹ̀ ẹ ni náwó òdì lórí ọmọ ohun rere ò sì ní wọn ní Jésù olúwa wa àmín ará mi olùfẹ́ adájọ́ ọjọ́ pé adá oṣù kò ìpàdé mo ṣe tí í ṣe ẹ̀kan lóṣù bàbá màmá ibi tó bá fẹ́ lọ lónìí bí ibi iṣẹ́ tàbí ibi tó ti ní lọ́kàn mo fẹ́ kó patí láàárọ̀ yìí torí pé gbẹ̀gẹ̀dẹ̀ ó gbiná ìpàdé méjì mo ní láàárọ̀ yìí o mo dẹ̀ máa débi méjèèjì láìpẹ́ ẹyọ kan ṣoṣo àkọ́kọ́ òun ni ìlú mọṣin níbi tí iná àdúrà ti fẹ́ jò ẹ̀yìn tí ẹ̀ ń bọ̀ láti abúlẹ̀gbá aboru ṣàṣà alágùntàn ẹgbọ́n o ẹ̀yìn tí ẹ̀ ń bọ̀ láti ayọ̀bọ́ ẹ̀yìn tí ẹ̀ ń bọ̀ láti ìyànà pájà ẹgbẹ́dá oṣòdì odì olówó gbogbo yín pátá láti Èkó Lagos Island gbogbo yín láti Kẹjà gbogbo ẹ̀yin ará Ìkẹjà ẹ̀yìn tí ẹ̀ ń bọ̀ láti Sonibare Estate ẹ máa bọ̀ ní Mọṣin a fẹ́ gbàdúà a fẹ́ képe Olódùmarè tí mo mọ̀ pé yóò sì gbọ́ gbọ́ o tó bá ní certificate tàbí ìwé ẹ̀rí tàbí onílé iṣẹ́ ilé iṣẹ́ yẹn ò pé ọ mú certificate ilé iṣẹ́ yẹn dání CAC registration ṣe photocopy ẹ̀ mo dání wá kó jẹ́ kájọ gbàdúà o ní passport mo dání fọ́tò àwọn ọmọ ẹ kó wá ní àárọ̀ yìí mímí máa mìṣẹ́ ẹ̀ ọ̀rọ̀ yóò sì ṣèyanu gbogbo ìwọ tó ń wá promotion contractor ni ẹ supplier ni ẹ ẹ jẹ́ kájọ gbàdúà bíbélì wípé bí ẹ ti wí ní etí èmi olúwa bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni èmi yóò ṣe ẹ wà ẹ jẹ́ kájọ gbàdúà ká sì képe Olódùmarè tí mo mọ̀ pé yóò gbọ́ láàárọ̀ yìí tẹ́ ẹ bá ti wá dé Mọṣin ẹ béèrè onílé gogoro bus stop lẹ́gbẹ̀ẹ́ títì ló wà onílé gogoro tẹ́ ẹ bá dónílé gogoro yẹn kẹ́ wá béèrè ìdẹ̀ra cinema hall Tadeyo street ṣe rí street yẹn ló forí sọ onílé gogoro bus stop yẹn kò ju ilé kẹfà ilé mẹ́fà ni sí onílé gogoro bus stop ìdẹ̀ra cinema hall ní àárọ̀ yìí ni o aago méje láàárọ̀ yìí ohunkóhun ò gbúdọ̀ dẹ́ dúró ojò ò ní dẹ́ dúró ojò gbúdọ̀ dọ́mọ ọlọ́run dúró oòrùn pọ̀ jù kò ń tì í dọ́mọ ọlọ́run dúró tá a bá ti bẹ̀rẹ̀ láago méje yẹn a parí ní aago mẹ́wàá tí n bá ti wá kú ọ̀mẹ́ mo ń darí sí ṣàgámù nìyẹn straight ẹ̀yin ará ṣàgámù ẹ máa retí mi láti Mọṣin dé ṣàgámù 40 minutes ni bẹ́ẹ̀ni 40 minutes kò pé wákàtí kankan so mo ń bọ̀ ní ṣàgámù níbo ni ní ṣàgámù tẹ́ ẹ bá ti dé ṣàgámù gbogbo ṣàgámù àti agbègbè rẹ̀ ẹ̀yin ti ṣótúbọ̀ nkankan ẹ̀yin ti ògijó ẹlẹ́ẹ̀ lọ sí ṣàgámù tẹ́ ẹ bá débẹ̀ béèrè Sabo Underbridge oníjòkó town hall lẹ́gbẹ̀ẹ́ iléepo NNPC Sabo Underbridge oníjòkó town hall ọlọ́run o mo wọnú jigunjigun àṣẹ mo tí ẹnu bọ ẹ̀jẹ̀ Jésù ẹ̀yin mi rè é mo fi ti àbílẹ̀bù mo sọ̀rọ̀ àṣẹ ṣàmì mẹ́ta fáyà kan ìrìn àjò rẹ láyé kò ní padà já sí ẹ̀sìn àmì lórúkọ Jésù ọmọlógo ni ẹ wá ga wà dẹ̀ dìde ẹ wá gbọ́ ìkéde yìí gbogbo ìwọ tí ò ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ níbi tí orí wípé ibi ìfọ̀kànbalẹ̀ ẹni wàá rí ìwọ̀sí ńbẹ o ṣùgbọ́n nínú ìwọ̀sí tó rí ńbẹ yẹn gbogbo ẹ̀kọ́ ló lè kọ̀ ọlọ́run ni kò képe kò dẹ̀ ṣe sùúrù lọ́pọ̀ títí tí ohun tí òun wá yóò fi tó ẹ lọ́wọ́ ìyẹn ti lọ nìyẹn ẹgbọ́n o gbogbo ọjọ́ Tuesday ìpàdé wà ní sùúrù lérè níbo ńbẹ ibẹ̀ náà ni gbogbo wa mọ̀ ní Fuja Street Community Hall tó wà ńbẹ Tuesday tó ń bọ̀ yìí gbẹ̀gẹ̀dẹ̀ ó gbiná mèmè yóò sì mí torí agbàdúà tó lágbára gidi ńbẹ ẹ̀yin ará mi olùfẹ́ ní ìlú Owódé Owódé ẹ múra lẹ̀ o mo sọ nípa Owódé Yewa ní ọ̀nà ìdíròkọ ẹ múra sílẹ̀ gbẹ̀gẹ̀dẹ̀ fẹ́ gbiná ẹ múra o Owódé Yewa South ẹ̀yin tí ń bọ̀ ní pàdé yẹn ti fẹ́ wáyé ibẹ̀ náà ni Awúkọ́ Alágbọ̀n primary school ní Sabo ibẹ̀ ló ti fẹ́ wáyé ọjọ́ wo ni on the 26th oṣù tá a wà yìí ló fẹ́ wáyé tó bọ́ sí ọjọ́ Wednesday ẹgbọ́n o ẹ̀yin tí ẹ̀ ń bọ̀ láti ìdí ìrókò ẹgbọ́ ẹ̀yin tí ẹ̀ ń bọ̀ láti ìdí ìrókò ẹ jẹ́ ká mu láti ọ̀nà Sango ná ẹ̀yin tí ẹ̀ ń bọ̀ láti Sango Ìjú Abẹ́rẹ́ Oníbùkún.

ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn gbogbo olùgbọ́rọ̀ mi láàárọ̀ yìí agbára ọlọ́run yóò lànà fún ọ gbogbo olùgbọ́rọ̀ mi ní wákàtí yìí agbára ọlọ́run yóò ràn ìrànlọ́wọ́ sí ọ gbogbo olùgbọ́rọ̀ mi láàárọ̀ yìí agbára ọlọ́run yóò jà fún ọ orin yẹn mọ̀ lágbára ẹ gbọ́ bí wọ́n ṣe kọ́ ni wọ́n ní

0: gbogbo lẹ le ṣe ohun gbogbo lẹ le ṣe ọlọrun ayera ohun gbogbo lẹ le ṣe o ohun gbogbo lẹ le ṣe ohun gbogbo lẹ le ṣe ọlọrun aye yóò fi ayé ẹ dábìlà rere yóò ṣe rere fún ọ à ń gbà wọn àdúrà kan lọ látànà ẹyin ọmọ ọlọrun ló fọrùn bẹyìn ẹ jọ ẹ má mẹsì ọjọ sannde yìí ní challenge àti àwọn branch wa ṣé rí ní challenge yìí gbogbo apáta ó dàbí pé ó máa pé mẹta thursday mẹta àti sunday mẹta má mẹsì ọsẹ yìí ń gbọwọlé ọ fúnra lọwọ fún àánú torí pé ọlọrun àlàyé ń lòún ké pè ìlérí rẹ yóò dẹ ṣe fún ọ mo gbàdúrà gbogbo ẹni tó ń sàmì àánú sọ̀rọ̀ lórí rẹ gbogbo ẹni tó ń sàmì ìlérí yóò ṣe fún ọ gbogbo ẹni tó ń sàmì ọ̀rọ̀ rí yóò dayọ ìrànlọ́wọ́ ọlọ́run yóò dìde fún ọ iná rí ò ní kú iná rí ò ní kú ayé rí ó ra àánú gbà bẹ́ẹ̀ ló máa rí ó ṣe bẹ́ẹ̀ láàárọ̀ sunday yẹ́kẹ́mi àti ẹ pàdé ní branch wa tó wà ní challenge ní ìbàdàn ní challenge tó bá ti wọ ọmọdé challenge ọmọtò tó ń lọ sí mọ̀lẹ́tẹ́ sọ bá wọn mọ̀tò kó ń lọ sí no more war lọ́dọ̀ bàbá yẹ́kẹ́ for seven kí àjọ gbàdúrà ó ń gbá yágiyági lára mi wá yá náà àdúrà lórúkọ jésù ó ti dára fún ọ náà ẹ jẹ́ ká wá wo nǹkan sà àwọn àdúrà tá à ń gbà lọ láti bí ìjẹta ẹlẹ́ẹ̀karùn-ún òun la dé báyìí mo gbàdúrà gbogbo ẹni tí kò jẹ́ kiri ó dọ́dọ̀ rẹ ọ̀rọ̀ á mú kúrò lọ́nà rẹ gbogbo alágbára tí ò jẹ́ kiri tiẹ kó dọ́dọ̀ rẹ ọ̀rọ̀ á gbé wọn kúrò lójú ọ̀nà àdúrà ẹlẹ́ẹ̀karùn-ún rè ẹ pariwo pé olúwa gbé oúnjẹ mi kúrò níbi tó há matthew àwọn kan wá ibi tó ń jẹ wọn ra ibẹ̀ há genesis 25 verse 31 ebi ń pa yín sọ ó wá sọ fún jacobu fún mi lóúnjẹ jacob ó wí pé tó o fẹ́ jẹni oúnjẹ rẹ wà bí ọha ta ogún òbí rẹ fún mi lọ́jọ́ ọ̀la rẹ má dẹ̀ fún lóúnjẹ yín sọ pé ebi ti pa matthew isọ ò lè gba àwẹ isọ ò lè ṣe kíni ṣe báwẹ 150 days ńlá ti bẹ̀rẹ̀ láti august 1 ebi ní lọ wẹ́rẹ́wẹ́ isọ ò lè ṣe kíni kò lè gba àwẹ ọba sọ̀rọ̀ ń dá ògo rẹ̀ bọ̀ bíbélì wá wípé hebrew chapter 12 nígbà tó dé 15 ó ní nígbà tó fomi jẹ wa ó ní kò rí oúnjẹ tó jẹ ń jọ yẹn oúnjẹ yẹn wà níbi tó há ẹ pariwo olúwa bí oúnjẹ mi kú ò níbi tó há jẹ gbọ́n àdúrà rẹ ẹ̀mí mímọ́ ẹgbẹ́ oúnjẹ mi kú ò níbi tó há àtẹ̀mí àtọmọ mi ẹgbẹ́ oúnjẹ wa kú ò níbi tó há ọlọ́run abrahamu isaki àti jakobu ẹgbẹ́ oúnjẹ mi kú ò níbi tó há ẹgbẹ́ oúnjẹ mi kú ò níbi tó há ẹgbẹ́ oúnjẹ mi kú òun bi tó há lórúkọ jésù ẹgbẹ́ oúnjẹ mi kú òun bi tó há lórúkọ jésù. Jésù olúwa wa orin kan wà tàmà nǹkan pé sọmídìí kò ṣe mú o bàbá sọmídìí kò ṣe mú o bàbá àgbàdo inú ìgò ó dàwó mọ́jú fàdírẹ sọmídìí kò ṣe mú o bàbá. Matthew ta ni mo ń jẹ́ àgbàdo adìẹ ni nígbà tá àgbàdo wa wà nùgò adìẹ ń rí àgbàdo ṣùgbọ́n kò lè ṣe kíni o kò lè mú jẹ oúnjẹ rẹ wà níbi tó há ẹ pariwo olúwa níbo la gbọ́ oúnjẹ mi pamọ́ sí àánú gbé jáde jẹgbọ́n àdúrà rẹ níbo la gbọ́ oúnjẹ mi pamọ́ sí àánú gbé jáde àánú olúwa gbé jáde àánú olúwa gbé jáde àánú olúwa gbé jáde àánú olúwa gbé jáde àánú olúwa gbé jáde àánú olúwa gbé jáde níbo la gbọ́ oúnjẹ mi pamọ́ sí àánú olúwa ẹgbẹ́ jáde fún mi àánú olúwa ẹgbẹ́ jáde fún mi àánú olúwa ẹgbẹ́ jáde fún mi níbo la gbọ́ oúnjẹ mi pamọ́ sí áńgẹ́lì ìrànlọ́wọ́ áńgẹ́lì olúwa ẹgbẹ́ jáde fún mi jésù olúwa wa jésù olúwa wa lágbára ọlọ́run mo ń lọ sí jerusalemu ní ọjọ́ keje oṣù kẹsàn-án ẹjẹ́ àjọlọ bó o bá ti dé tọ̀run rí yá àjọlọ tayé àwọn orí ọ̀fẹ́ tó o lè ṣe fáwọn òbí rẹ rèé láti ran wọn lọ but tó o bá máa bá mi lọ ẹ máa mú òróró méjì lọ́wọ́ ọ̀kan bá a bá ti fẹ́ wọnú jọ́dánì olúwa ni dàlẹ́ yín lórí èkejì tá a bá ti jáde nínú jọ́dánì olúwa ni dàlẹ́ yín lórí omi yẹn kan náà ni jésù fi ṣe baptism a máa dé òkú òkè kan tí a ń pè ní sinai bá a ṣe ń lọ yìí mo gbàdúrà yóò dára fún ọ jẹ́ ká òbí rẹ ọ lọ wo ẹnìkan tó o mọ pásítọ̀ kan tó o mọ
1: to fe ko lo abe nikan to ti si olureri ko ran lo si Jerusalem ore re wa nbe bawo la se ma lo osu kesan kan mo roro meji lo yo dara fun phone number yi e pe tabi ke send message emi na fe lo Jerusalem won join mi mo group ti awon eyan wa yo dara fun o ri ran lowo o ore re o sebe Jesu oluwa wa phone number elo phone number 0806 48 14 55 0806 48 14 55. Ayan bere lowo mi pe ki lori ta bo ki pe owo lojojumo mo ni rara Matthew baba mi so re kan ta npe losun yen eni tolohun ba fe lo yo se kini o yo lo odidebe wa ma pari owo lojojumo ehin rere mo ni mo gbe lowo mi wa ni ti ati ma pari owo lojojumo pe e fun lowo o nje yen wa nbi to ha ni yen sugbe e ja so folohun sori tolohun funra re to ba de o le bi eyo enikan de ti o san wo odun mewa lori radio e to pari wo e mi mimo nipo na gonje mi si anu gbe jade mami eyin le laduwa yin eyin le ni o e gba o nipa n gonje mi si anu gbe jade je n gbon aduwa re e meme ma nipo na gonje mi si anu gbe jade e meme ma gbe jade Jesu oluwa wa ileri o se fun anu o soro aye re ma leri be lo ma ri to ba di lo la mo tesiwaju aduwa yen na la ngba so re ta gba loni e fenumo o nje ri o jade ibi tan gbe pamo si be lo ma ri o ti se be asegun be lo ma ri o Jesu oluwa wa amen.

lẹ́nu ọjọ́ méjì sísìn ìkọjọ́ rí látọ̀dọ̀ àjọ tó ń dábọ̀ ìwòye ojú ọjọ́ Nàìjíríà ta mọ̀ sí NIMET pé kí àwọn ìpínlẹ̀ bíi mélòó kan kan máa gbára dìde àròdá òjò tó máa fa omíyalé wọ́n sì dárúkọ àwọn ìpínlẹ̀ ọ̀hún lẹ́sẹẹsẹ ṣùgbọ́n torí àsìkò wa ṣe wárí lénìí tí í ṣe ọjọ́ etí Friday ọjọ́ kẹrìnlá oṣù kẹjọ ọdún 2026 mo ṣàkíyèsí àmì òjò tó ṣeṣe kó fún wúníwúní fún bíi ìṣẹ́jú méjì sí mẹ́ta lọ́wọ́ sunday ni àmọ́ bákan méjì wá níṣá o nínú kí òjò fún tàbí kí kùrukùru àti atẹ́gùn tútù fẹ́rẹ́fẹ́ ó fẹ́ dànù síbẹ̀ náà ìdọ̀sọ́rùn tó ti bẹ̀rẹ̀ láti àárọ̀ yóò yẹ̀bá fún lásìkò yìí ṣe wá rí lọ́wọ́ alẹ́ mọ́júmọ́ oru amú bó ṣe máa ṣe lónìí rèé trout ṣùgbọ́n ní ọ̀dà sátidé náà ségesège lójú ọjọ́ yóò máa ṣe ojú ọjọ́ wọn nílùú ìkòyí ọbalẹ́ndé lagos island gbadagiri lọ sí sẹ̀mẹ́bọ́dà ìkòròdú àti àpápá ìgànmú ó yàtọ̀ gerenge ìtumọ̀ ẹni pé látàárọ̀ ní oòrùn yóò ti rọjú kalẹ̀ kọlọ̀bọ̀ títí di ọjọ́rọ̀ ìyẹn lénìí mo dẹ̀ rí àpẹẹrẹ pé òjò ti ń ṣe bíi ìrì lójú ọjọ́ wọn ní lekki vgc àti ẹ̀pẹ́ yóò dẹ̀ ṣe bẹ́ẹ̀ di ìgbà tí ilẹ̀ á mú dáadáa tí ìtọ́sọ́rùn á farahàn tí ò bá ti bẹ̀rẹ̀ ẹ máa retí ẹ̀ látàárọ̀ ni ojú ọjọ́ ìmẹ̀kọ àfọ̀ àti ayétọ̀rọ̀ yìí wà nílùú abẹ́òkúta nípínlẹ̀ ogun yóò ti máa ṣe sí i pé òjò fẹ́rọ̀ ó wá lè padà fún tí ìyẹn lọ́wọ́ ọ̀sán dẹ̀ ni tó kò ní jù báyìí lọ ẹ tún pàdé mi mr pilot balkis ayébọlá òun lọ́lọ́tún olúmeyídé ọlálérè olúmayetì lórúkọ tèmi akú ìdajì o.

0: ọ̀rọ̀ àgbà tó débi ìṣe wa ètò tí iléeṣẹ́ alálùbáríkà MTN tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ pé kájọ máa bu omi ọgbọ́n mu ojú máa láyọ̀ ojú máa re ojú máa dùnú ó tún mọ yín lónìí ọmọ wa o Abdulrozak Abdulgani Mr. GRA ló kọ́ mi ẹ káàárọ̀
1: ọ̀rọ̀ àgbàre ẹjẹ́ àgbéyẹ̀wò
0: wọ́n ní kó mú kan alákan àfojúsùn kan ìkan nínú àwọn àdámọ̀ rẹ ṣùgbọ́n ìjàkùmọ̀ rẹ kìí ṣẹran ìlú kan alákitiyan tó lè ṣe tìǹtọ̀ ń lo jẹ́ ẹnìkan ṣoṣo bí ẹgbẹ̀rún èèyàn wọ́n ní tòsíbì kan ó ní gbogbo ọ̀nà ló gbà mí ó kìí ṣe òpè gbogbo ẹ̀ ló yẹ ayé kí ọmọ ọ̀lẹ́nìkan láàyè ògbà bí ìgbé ayé tó ní ìtumọ̀ limit 100 MTN àwọn àgbàlagbà wọ́n ní ọ̀nà ẹ̀bùrú kò ṣe é gbà dé ẹ̀rùbú torí pé gbígbọ́ ọ̀nà ẹ̀bùrú dé ẹ̀rùbú ó lé o ẹni bá fẹ́ gbọ́ ọ̀nà ẹ̀bùrú dé ẹ̀rùbú ó ṣe é ṣe kó fapá kán ó ṣe é ṣe fún kó fẹsẹ̀ kọ kí láburú kọjá lù ú lọ́nà wọ́n ní ọ̀nà tó tọ́ làátọ̀ tí fi ń yẹni ọ̀nà tó tọ́ ni ọlọ́tọ̀ọ́tọ̀ dèlùú ọ̀tọ̀ ló jẹ́ kí wọ́n rí ọlọ́tọ̀ bí ọ̀tọ̀ kùlú tí wọ́n sì ṣe fi ọlọ́tọ̀ jẹ́ ọlọ́tọ̀ ti ìlú ọ̀tọ̀ lórí ọlọ́tọ̀ lọ́nítọ̀ ọ̀tọ̀ ọlọ́tọ̀ nítọ̀ ọ̀tọ̀ ló ṣe kọ́lé ẹ̀ sókè gẹ́gẹ́ ọ̀rọ̀ ọjọ́ mi nù ọ̀nà tó tọ́ ló yẹ kó tọ̀ má gbọ̀nà ẹ̀bùrú ẹnikẹ́ni tó bá fẹ́ kọ ilé àti ìpìlẹ̀ ni yóò ti bẹ̀rẹ̀ sí kọ́lé ọ̀hún tí yóò wọnú ilẹ̀ kí wọ́n tó mọ tó búlọ́ọ̀kù àbí bíríkì wá sókè kò gba ọ̀nà ẹ̀bùrú nìyẹn ọ̀nà tó tọ́ ló tọ́ nìyẹn ẹnikẹ́ni tó bá ní èròǹgbà kan tó jẹ́ èròǹgbà láti débi ìgbéga ó ní ọ̀nà tí èèyàn máa tọ̀ tí a dẹ́dà gangan tó là kalẹ̀ ẹni bá wá wò wípé ìyẹn ti jìnnà jùjọ ẹjọ́ ń gbẹ̀nà ẹ̀bùrú ó dàbí ẹni tó fẹ́ gbọ̀nà ẹ̀bùrú lọ sí èrùbú ìrúfin onítàn yóò forí jágbó fọrùn jájú tí ò mọ̀ ni wọ́n ní o wá lọ sókè òkun wọ́n sì sọ fún ọ pé bó o bá gba ọ̀nà pápá tó o bá ti gborílẹ̀-èdè báyìí débi orí odò ibi orí odò mediterranean ìbẹ̀lẹ́ wàá gbà ó kẹ̀ délùú èbó ni súùtì ó dùn ọ̀nà ẹ̀bùrú ló fẹ́ gbà ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà orílẹ̀-èdè bòmíì ló ti gba pápá tó ti farapa ó bọ́ sọ́wọ́ ẹranko burúkú ọ̀pọ̀lọpọ̀ òun náà ni ẹ̀mí wọn ti lọ sí tí wọ́n bá ń lọ lórí pápá tó ní ti tán wọ́n ní wọn àtún máa mu ìtọ̀ ara wọn ọ̀nà ẹ̀bùrú ìlú èbó tó jẹ́ pé ó lọ lọ́lọ́ bí àdédà bá ṣàánú rẹ̀ tán owó ni wọ́n wá ló fẹ́ gbọ̀nà ẹ̀bùrú ṣe sùúrù o ẹ̀kọ́ ni wọ́n ń kọ́ ló fẹ́ ṣèdánwò mo rò pé ọ̀nà ẹ̀bùrú ló tọ́ ṣe sùúrù o ọ̀nà ẹ̀bùrú pẹ̀ka ju bẹ́ẹ̀ ṣe rò lọ ṣùgbọ́n ilé yín ó sì yé mi o torí kò sẹ́ni tí ò mọ̀ ń tó tọ́ má gbọ̀nà ẹ̀bùrú o.
1: ẹ jẹ́ àgbéyẹ̀wò.
0: wọ́n ní kó mú kan alákan àfojúsùn kan ìkan nínú àwọn àdámọ̀ rẹ ṣùgbọ́n ìjàkùmọ̀ rẹ kìí ṣẹran ìlú kan alákitiyan tó lè ṣe tìǹtọ̀ ń lo jẹ́ ẹnìkan ṣoṣo bí ẹgbẹ̀rún èèyàn wọ́n ní tòsíbì kan ó ní gbogbo ọ̀nà ló gbà mí ó kìí ṣe òpè gbogbo ẹ̀ ló yẹ ayé kí ọmọ ọ̀lẹ́nìkan láàyè ògbà bí ìgbé ayé tó ní ìtumọ̀ limit 100 MTN iléeṣẹ́ MTN Nigeria ló sonúgbòwò ètò yìí ọ̀rọ̀ àgbà ẹ pàdé wa lórí àwọn àtẹ ayélujára wa instagram ọ̀rọ̀ àgbà 247 tiktok ọ̀rọ̀.àgbà 82 facebook ọ̀rọ̀ àgbà bákan náà lórí youtube wa mr gra tv ẹ subscribe ẹ like kẹ mọ wo gbogbo ti lọ nbẹ Abdulrozak Abdulgani mr gra olókọ mi iléeṣẹ́ MTN Nigeria lókèlókè ńlá bọ́ṣùpá ọwọ́ ọmọdé ọwọ́ àgbà kan kì í tó lókè lẹ́ẹ̀mọ̀ lọ ẹ̀kú kalẹ̀.

Ate o ku fafo agbede amo wi o to ba jora won la wa bi ni won ara won ile se radio ti wa awon eyan to dan to dalenu dalo ni pede ibeso wa pa amejeje 92.9 awara pede kini elede okun to ba gbo bo sa usala ba so ko ni sipa sipa yo awa lagba ni bi ka so didun lede igbo ọjọ́ ni wá nínú ìjìnlẹ̀ èdè bó fẹ́ bó ṣe léde yorùbá pọ́n mẹ́lẹ́ níbi ká má fi pọ́pọ́ yọ nínú èdè gbogbo lọ fi já síwájú wọn abájọ ìrírí lẹ́nu iṣẹ́ òun ìmọ̀ ìjìnlẹ̀ ló jẹ́ tó gbangba lé sọ̀rọ̀ yẹ bẹ́ẹ̀. Bond FM 92.9 ìfẹsọwọ́pọ̀ rédíò àmìjìjì tó já síwájú oríṣiríṣi ètò àgbọ́kọ́ṣe lọ́wọ́ wa ní bẹ ìfẹsọwọ́pọ̀ àmẹ́lẹ́ ètò tó mọ́yán lórí aṣíwájú elédè ẹnu gbogbo ìjìnlẹ̀ ọ̀rọ̀.

0: kí ló wáá ṣohun yín ló ṣe pé ọmọbìnrin tẹ lọ sùn sọdún ẹ ọkọ ẹ padà wálé ó wá kárí.
1: Àwọn náà wọ̀ ní iṣẹ́ ìfàṣẹ lẹ́sìn ní mí ọmọ kí ló wáá ṣe ó kọ
0: bẹ́ẹ̀. Mo lè wá sùn mo lè sùn lọ́dọ̀ ta ni.
1: Gbàgbé ń pa yẹ.
0: Evangelist dẹ̀ ni.
1: Mo ní lẹ́sìn bẹ́ẹ̀.
0: Ẹ fàjẹ báyọ̀.
1: Alàgbà báyọ̀ ni.
0: Alàgbà ni àyè má bèrè alàgbà ni. Ẹ dá àbáyọ̀.
1: Àti àṣọkọ tó ṣe fún.
0: Kí ló ṣẹlẹ̀
1: sí? Àbá ilé fún táwọn fúnni, wọ́n tó lọ sí iléèwé, táwọn lọ sọ́nà síkì ọ̀nà fífọ́ lọ sọ́nà NFCC. Wọ́n tó tó ń bọ̀ láti ìdímọ̀. Tó PSC kan ti bàjẹ́ sí ọ̀nà títì, bí wọ́n tó ń lọ padà bọ̀ pé kò dá tíráfíkì rẹ̀ mọ́ ní òkùnkùn ló wà mẹ́. Wọ́n tàbá lẹ̀ sí kúnbẹ́ náà dé ìdímọ̀ náà ló ṣì dá. Wọ́n tàbá ti dé fi ṣe rán
0: Mamuti bo ba ma wako gbogbo eyin awako oni pelebe lapo te n ko pelebe te wa fi piwo ta bonu oko achini tu si wa lowo gbogbo ila mo owo to ma teyin bo bo choko to da duro ba to ba pelebe nbe anu pa mo kun o ife se eh babelegun o tegun parapo
1: oh
0: oja wori oja yuba oja yuba oje basuka gege o
1: Salaamu alaikum jeun.
0: Wa alaikum salaam ima.
1: Gbogbo ma ṣe ibi sí Alamisi. O yẹ katalẹ kateru o ma wo wuli bẹ katalẹ kateru.
0: Katalẹ kate.
1: Katalẹ kateru. O ma.
0: Mi o mọ.
1: Katalẹ kateru kọ baba kabalẹ wa baba wa wuli bẹ katalẹru.
0: Kateru.
1: Katalẹ kateru.
0: Baabo.
1: Adigun ti di aṣita bo oli bẹ.
0: Ami adunna ami aṣẹ.
1: Odi lo ma lọ lo oli de ọlọrun oli de ọrọ ti gbẹ. Ile iṣẹ yoo wáyé gbẹrọ.
0: Aṣẹ wa.
1: Bati yẹ o. Obìnrin pupa le o wu ààrẹ súrẹ́sú ẹ̀ yìí. Pupa rẹ súrẹ́sú ẹ̀.
0: O di didi ẹ lo. Ayami se. You go come up me for job. This thing where they do.
1: You
0: come up me for job. I know sabi brick area. I know sabi weather. Baba, now you come up me for job. You are a dangerous man.
1: Okay.
0: Simple. You won't come up me for job. Go your way, go man. On Ishaje day we meet. Ilé iṣẹ́ bond 92.9 jẹ́ kí n sáré jẹ́ àwọn iṣẹ́ yìí o oní ọjọ́ kẹrìnlá oṣù ọjọ́ bí ọmọ wa ahmad tijani akànbí babatunde awaiwa ṣeré sanni ọmọ comrade alhaj ọlárẹwájú àfi sanni ak lárẹdo babọjà sùrùtù iṣẹ́ ìgbọ́ oní lọ́jọ́ bí ọlárẹdo alhaji tafik rufa iṣẹ́ ìgbọ́ ẹnkálọ́mọ iṣẹ́ ìgbọ́ ẹ̀bá kílárẹ̀dọ̀ onílọ́jọ́ òbí ọmọ wọn o hamad tijani akànbí babatunde awaiwa ṣeré sanni wàá ṣe ọ̀pọ̀lọpọ̀ dúláì wàá gájú bàbá rẹ lọ wàá pẹ́pẹ́pẹ́ lágbọ́dọ̀ ọlọ́run orí di méjì lọ́wọ́ lárẹ̀dọ̀ bàbọ́jà o ìyàwó comrade afeez ọlásánni ajia nufisat àìná sanni ìyá balẹ̀kí tún ṣe ọjọ́ òbí lọ́la lágbọ́dọ̀ ọlọ́run àti ìyá àtọmọ igba láyé òní jẹ́nira fún ẹ̀yìn méjì lọ́la anabiwa muhammad sallallahu alaihi wasallam olórí grace olúwakẹmi owólábí lankio olórí grace olúwakẹmi owólábí aya prince ọmọọba late olúbàdàn akiyemi owólábí ní canada ẹyin lankio ẹ ṣe ọpọlọpọ ọdún láyé o wọn ní ká dúpẹ pé lọwọ yín pé ẹ kú fọmọnìyàn ṣe o mrs ayeni abiodun mrs murayo ayeni abiodun tamus mrs ayelementis ló fi ṣe ìran wa ẹjá pàdé láago méjì àbọ lọhùn latifat ọlọlúwa ogunnaike lólóòtú ètò yìí wọn alàgbàgbẹngà fátilé ẹka àbọsà adeoluwa sheik adeoluwa adefolarin lorukọ tèmi apàdé láago méjì àbọ.

0: wọ́n náà ti kọ́fìrì yẹn sì ti gbowó tọ́ lọ bí bílíọ̀nù mẹ́rìnlógún ìbọnẹ́ ti rówó náà bí rìn bá ra jẹ́ gbọ́.
1: Tó fẹ́ dupò sípò ààrẹ ní ọdẹ́kùnrin ẹgbẹ́ òṣèlú adc ndc lọ́wọ́lọ́wọ́ báyìí yẹn peter obi náà ta àwọn olóṣèlú pátá àti gbogbo wọn tó wà ní ìpínlẹ̀ ọ̀ṣun ẹjẹ́ ká ṣètò ìdìbò ní ìrọwọ́ ọ̀rọ̀ṣẹ́ ẹni tí kádàrà bá ṣe lóore ká ṣàtìlẹ́yìn fún.
0: Àwọn ẹbí pàṣípààrọ̀ owó lé òkèrè wọ́n pe àkíyèsí kan láàárọ̀ yìí wọ́n ní gbogbo àlùkàlù bá kómi ìyá ọ̀pọ̀ ni o bínú ọ̀bàrà kò lè gòkè odò àwọn tó ń ṣàtẹ̀sí ọkọ̀ kú mẹ́sàn ọ̀tọ̀ọ̀tàn gbogbo dúkìá wọn ẹgbẹ́sẹ̀ lé.
1: Wọ́n ní igi kọ́kọ́ lè dágbó ṣe látàrí ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Kogi kọmíṣánná fi sí ètò ọ̀kọ́ nípínlẹ̀ náà àti àwọn kọ̀ọ̀kan máa ti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn àjọmúyẹ́ láti wọ́n nàbà àti gbogbo ọ̀nà tá a lè gbà láti jẹ́ kí ètò ẹ̀kọ́ ní Kogi kó so èso rere o.
0: Ẹja jágún lẹ́wà Nàìjíríà fẹ̀sùn kan lápúra wa àti àwọn díẹ̀ lórí ìwọ̀nù àríwá nílẹ̀ wa Nàìjíríà lórí àwọn ẹ̀sùn tó ṣe náà ni o.
1: Àwọn ICPC wọ́n máa ti ṣiṣẹ́ takuntakun jẹ́gẹ́ láwọn jẹ́ kí ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Kogi kó so èso rere o.
0: Ẹja jágún lẹ́wà Nàìjíríà fẹ̀sùn kan lápúra wa àti àwọn díẹ̀ lórí ìwọ̀nù àríwá nílẹ̀ wa Nàìjíríà lórí àwọn ẹ̀sùn tó pé wọ́n ṣe náà ni o.
1: Àwọn ICPC wọ́n máa ti ṣiṣẹ́ takuntakun jẹ́gẹ́ mọ̀ yí pé láwọn ìpín kan ǹjẹ́ mọ̀ yí pé àwọn kọ̀ọ̀kan tẹ́ pọ́nkàn gbowó oṣù tó jẹ́ góòsì tó yẹ pé góòsì ni wọ́n tó ń gbowó oṣù tí ò dẹ̀sọ́ kódà wọ́n náà kan tún mọ́ bí wọn tí ò tẹ̀ṣẹ́ rárá tó ń gbowó oṣù àṣírí màá ti tú o ICPC ti ta orúkọ wọn síta o.
0: Àgbà tí ò kan sọ̀rọ̀ yóò kẹta sáré o à ń gbọ́ ní fún ìgbà gbogbo ti sẹ́wọ̀n inú burúkú làgbà ní àgbàgbọ́dọ̀ lọ́rọ́ burúkú lẹ́nu yàgò fún ọ̀bákùngbé ọ̀rọ̀ nhrc ló pe àkíyèsí ẹ.
1: Ǹjẹ́ ẹjẹ́ mọ̀ wípé látàrí ọlọ́pàá ìpínlẹ̀ àríwá máa fi ra lójú ẹ̀ fọkànbalẹ̀ dídùn ọba máa fi rí ọjọ́ kejì lé ní ogún oṣù tá a wà yí ẹ mọ̀ bí tá a lọ lórí. Torọ́rọ̀ náà ó ṣe pàtàkì ó ṣe kókó.
0: Lórí ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀ṣọ́ ọlọ́pàá ìpínlẹ̀ tó bá wọn láì kánjú tún lọ́rọ̀gbà rò kókó kọ́lẹ̀gbà fún ìgbàjà bí ẹ lórí ìdásí ọlọ́pàá ìpínlẹ̀ ajẹkẹgbọ.
1: Ǹjẹ́ mọ̀ pé gómìnà ìpínlẹ̀ sokoto gómìnà máa ṣe iṣẹ́ takuntakun láti rí pé ọrọ̀ ajé ní ìpínlẹ̀ náà àti ètò ààbò ó péye mílíọ̀nù lọ́nà kan ó lé pẹ́sẹ́pẹ́sẹ́ díẹ̀ òun náà ló máa ta fún àwọn alùpùpù àti àwọn tó wà ní àwọn agbẹ̀rọ̀kọ bọ́dúndé láti jẹ́ ètò ààbò kó péye lórí ojú ọ̀nà àti ọ̀rọ̀ oúnjẹ.
0: Olóòtú orí India wọn ní bí garaja làpá àgbàlagbà o wọ́n ti ránṣẹ́ sí asọ́gbọ́n àmì àpérò kan láti jókòó ní tábìlì ipò oríire kan ní fún Nàìjíríà.
1: Ọ̀gá àgbà fẹ́tọ́rísì àti dẹ́kun àwọn oògùn olóró ní orílẹ̀-èdè wa dáa ajagun fẹ̀yìntì Buhari Aruwa ó máa ti sọ láàárọ̀ tèmi. Ó ní gbogbo táwọn náà máa ṣàwò láti dẹ́kun àwọn tó ń gbóògùn olóró láti dẹ́kun àwọn tó ń gbé wọlé jáde àti àwọn tó ń mú gangan láti dẹ́kun ẹ̀ torí pé kí ni ẹgbọ̀n lábàárí láàárọ̀.
0: Ó ṣe àgbékalẹ̀ àwọn ìgbìmọ̀ kan lẹ́nu òde fún àwọn olókoòwò láti dáṣẹ́. Ó ní iná mọ̀nà gbọ́dọ̀ mọ́wọ́ dún ó ní wọ́n lọ fọkàn balẹ̀.
1: Wọ́n máa ní gígùn àlè dá igbó ṣe ǹjẹ́ ìmọ̀ pé ìjọba ìpínlẹ̀ Katsina pàápàá jùlọ gómìnà àti fọ́sọ́pọ̀ pẹ̀lú àwọn ẹlẹ́nu lọ́rọ̀ àti àwọn tó mọ̀ tìfún tọ̀dọ̀ ètò ààbò pàápàá jùlọ àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ó ní ẹ dákun ẹ wá ẹjẹ́ ṣe látàrí ètò ààbò tó mẹ́yẹ láwọn ìwọ̀-oòrùn àti àwọn ibì kọ̀ọ̀kan ká tètè ṣe kó lè yanjú o.
0: Kò sí kankan lórí àjò ìjàmbá mọ́tò mi tó ṣẹlẹ̀ nílùú Ìbàdàn ó máa ṣe o èèyàn márùn-ún ló kàgbá kó ìjàmbá mọ́tò náà àwọn tó wà nílé ìwòsàn fún alálàáfíà o.
1: Àwọn ICPC mọ̀ tún fọre lẹ́ẹ̀kan mọ̀ wípé wọ́n ní àwọn ìgbésẹ̀ kan tí àwọn àjọ yìí máa ń gbé láti dẹ́kun àwọn owó ìjọba tó ń ṣe makumaku bákan náà àwọn kan tó mú owó ìjọba tó jẹ́ ti ìjọba àti ti ìjọba ìpínlẹ̀ lágbègbè wọn tó ń sọ di owó ara wọn. Wọ́n ní ìgbésẹ̀ tó gbé yìí ẹ máa mọ gbogbo àwọn tó àṣírí tó tú sí lọ́wọ́.
0: À ń tẹ̀sán kọ́bọ̀ wá lórí ìbò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́lọ́dẹ àwọn agbébọn pa àbúrò ìdarí ètò ìpolongo ìbò ẹgbẹ́ òṣèlú APC iléeṣẹ́ àgọ́ ọlọ́pàá pọ́n náà ṣiṣẹ́ lórí.
1: Wọ́n ní ẹni tó bá máa dàgbà ni kò ní pàpà lọ́wọ́ arúgbó ló mú ìjọba àpẹẹrẹ Delta gbé ìgbésẹ̀ tó nípọn bí awere látàrí ẹni tó wà tó jẹ́ gómìnà gómìnà lọ́wọ́lọ́ ní ìpínlẹ̀ náà òní ìjẹ́jẹ́ mọ̀ pé owó tó ń ja àwọn tó ti fẹ̀yìntì bí mílíọ̀nù lọ́nà ọgọ́rin náírà òun àti bẹ̀rẹ̀ sí sísan ní tébélétébélé
0: báyìí. Ìpínlẹ̀ Kwara ẹ̀ lè bàjẹ́ torí pé kì í ṣe ìlú jàgídíjàgan. Súnmọ́ ìjọ náà tó ta kété síná ni o. Wọ́n arákùnrin kan fẹ́.

0: ìbọn AK-47 Kwara ọwọ́ ọlọ́pàá tẹ̀.
1: Gómìnà ìpínlẹ̀ Kebbi Màtún Fáǹtì ni ó ní ṣe rí àwọn tí ẹ̀yà ara ń pè níjà òun ti ṣetán báyìí láti lágbára torí pé kíni náà ní àǹfààní láti jẹ mùdùmùdù ìjọba tiwantiwa.
0: owó lọ sóde olówó olówó fẹ́ dáràn ni ọlọ́mọdé yóò dáràn ni. ọkọ̀ àwọn iléeṣẹ́ mọ́dàndófò méje ọ̀tọ̀ọ̀tọ̀ la gbọ́ pé ń wọ̀ ẹ̀yìn kankan lórí owó ìdásẹ́sílẹ̀ owó okòwò wọn nicom ẹ̀kọ́ dìímọ̀.
1: ní ìpínlẹ̀ bayelsa gómìnà ní ìpínlẹ̀ náà gómìnà dídíje láàárọ̀ tèmi òní 2026 tá a wà yìí jẹ́ mọ̀ pé àwọn àkànṣe iṣẹ́ tó jẹ́ abandon property abandon project bọ́n ṣe sán lóyìnbó ó bẹ̀rẹ̀ lórí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí o ó ní kò wá sí onìkan pé òun tún ti gba ìmọ̀ràn àti àtìlẹ́yìn lọ́wọ́ àwọn tó wà ní òkè òkun kí iṣẹ́ náà kó lè ṣe àṣeyọrí.
0: ní ìpínlẹ̀ ìjọba wọn ń jó wọn yọ bó ti pẹ́ ṣe ìdánwò ni lórí àgbéga tí a mọ̀ sí fún 2025 2026 wọn ló ti bẹ̀rẹ̀ ní pẹ̀rù ẹ̀kọ́ rẹ̀.

0: wòye ṣe yẹ bí ye wò tọ́ ṣe iná bí owó ọmọlúàbí ni nínú rẹ àwọn tó mọ báyìí ṣe ń lọ ló ń wáyé já ìbéèrè ń fàdààmú ìdáàbòbò ni ẹ̀ẹ̀mejì ni ó gbàwòsàn ẹni tó kẹ́gàn ìṣẹ̀dá kú láti ti gbọ̀ngbọ̀n ayé ń yí bí ìṣẹ̀dá ti gbé e kalẹ̀ ẹ pariwo ara ẹ o ẹni tó bá tó wojú ẹkùn kó bọ́ sóde ìwọ náà ayé aláyọ̀ tí ìṣẹ̀dá dámọ̀ jẹ jáde pẹ̀lú yóyó betas nù tí ń tọ́ka sí ìlera tó péye sọ yóyó betas di àyójúmọ́ kí mọ́lẹ̀ ara tó dáṣáká farahàn nínú ayé ẹbí rẹ yóyó betas wà lólómi jẹ́ẹ̀lì oníkápsùlù àtààpọ̀ pẹlẹbẹ sachẹ́ẹ̀tì àti ilé ìtajà oògùn káàkiri orílẹ̀-èdè yóyó betas ẹ̀bùn ìṣẹ̀dá fún ìlera tó péye.
1: Ẹyin mọ̀dé yìí, èmi gan ti sọ wípé màá máa gbọ́ngàn Mediana kiri ni. Torí ẹ wò ó, kò sírú ìyanu tá a fi yarun àdúgbò ìsunkún. Irú rẹ̀ lè. Nígbà tó wáyá, èéṣì gbogbo alẹ̀ irun ẹ̀. Bẹ́ẹ̀ ni làpálàpá ò jẹ́ kí n rà rí kán rí mú mi. Àmọ́ ní kété tí ọwọ́ mi ba àwọn èròjà túnrúnṣe Mediana 0-13 tá a pilẹ̀ ṣe fún àwọn ọmọdé, ṣẹ̀ṣẹ̀ ni mò ń yọ̀ Mediana 0-13 Air Booster Cream. Ìyẹn gangan ni àbá máa pè ní òdogun. Lọ́gọ́ tí mo bẹ̀rẹ̀ sí lò ó ni ajẹrun ò ti ríbi dúró sí mọ́ nínú irun àwọn ọmọ mi. Làpálàpá sá lọ. Bẹ́ẹ̀ ni irun wọn gùn tójú rẹ̀ sì mọ́. Kódà, a tún lè lo Mediana 0-13 fáwọn ìkókó tí kò nírun níwájú àti àwọn tí irun wọn ti fá lọ lẹ́yìn. Dán Mediana 0-13 Air Product tá a pilẹ̀ ṣe fáwọn ọmọdé wò lónìí. Mediana Air Product wà káàkiri ilé ìtajà. Ó yàpè sórí 0702-500-7861 0809-1799-333. Mediana, gbogbo ohun tí irun rẹ̀ nílò.
2: No, mommy, this medicine is smelly and the taste is yucky.
3: Come on, take it to help you get better.
4: Hey, yeah, mommy and daughter still struggling over this medicine palaver.
3: Kiki just doesn't like taking medicines because these children's drugs generally have an awful taste.
4: Awful taste? Have you tried Moxie?
3: Moxie? What's that?
4: Yes, Moxie is a range of children's medicines that kids love and simply can't resist. They work fast and taste pleasant.
2: This tastes great. I love it. More, please.
3: Kiki, this isn't ice cream, you know. Medicine is only good in the right amount. And don't go snaking back for more, okay?
4: My sister, she can't because every Moxie medicine bottle has a child-resistant cap, which prevents children from opening it.
5: Moxie medicines are available in vitamin C, paracetamol, loratadine, and chlorpheniramine syrups. Available in pharmacies nationwide. If symptoms persist after 3 days, consult your healthcare provider.
6: What time is it?

0: sorrowful for Twitter driver.
1: Ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì síbi ìdúkọ̀ àti iyọ̀.
2: Kí ló ń pọ̀pọ̀? Kí ló dé tí ẹjú ṣe kú gbogbo ilé báyìí?
1: Àpòpọ̀ sílé mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
2: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Cold Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà ìbá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ̀nì fọyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáa.
3: Aṣíwájú Solidarity Movement ASM Agbado Kyodo SCDA Chapter ń pe àwọn ẹgbẹ́, àwọn aṣáájú, àwọn alẹ́nulọ́rọ̀ àti àwọn alátìlẹyìn ẹgbẹ́ òru All Progressive Congress àti gbogbo aráàlú tí bí àkànṣe ètò àdúrà fún ìṣọ̀kan àti àṣeyọrí àwọn adíje wa nínú ètò ìdìbò tó ń bọ̀. A ó máa gbàdúrà fún Ààrẹ Bọ́lá Tinubu, Ọmọ̀wé Kadri Ọbáfẹ́mi Amzat, Honorable Princess Olabisi Adébàjò tó fẹ́ lọ sojú Àlímọ̀ṣọ́ Federal Council nílẹ̀-ìgbìmọ̀ Aṣòfin kejì nílẹ̀ wa àti Honorable Lukman Orelope tó fẹ́ lọ sojú Àlímọ̀ṣọ́ Constituency 1 nílẹ̀-ìgbìmọ̀ Aṣòfin ìpínlẹ̀ Èkó ọjọ́ Sátidé ọjọ́ kẹẹ̀dógún oṣù yìí ni o láago mẹ́wàá òwúrọ̀ ní ASM Office Omorega AIT Road Kola Bus Stop ìpínlẹ̀ Èkó. Má ṣàlàyé o.
4: Here you go, dear.
5: Mom, you didn't add milk.
4: No need to. Taste it and see why.
5: Wow, but how?
4: Is it milky?
5: Yes.
4: It-

0: ṣe wà ní gbogbo ìgbà wá bá ń bá díẹ̀ ó ní ti àǹfààní san díẹ̀ díẹ̀ arch 2027 bákan náà ni ẹ̀dínwó discount wà fẹni tó bá tètè sanwó ó yẹ kàn sí ilé ṣe Emily Travels and Tours Limited ní suite 337 Ikeja Plaza Mobaji Bank Anthony Way Ikeja ìpínlẹ̀ Èkó Hello Book Me Down 08003032496 tàbí 07088523 41 www.assemblytravels.com lórí ìtàkùn àgbáyé Assembly Travels and Tours Limited ultimate travel partner.
1: Duro na ko to ra multivitamin yen be lo wara re nje o fun awon mo ni asara lore to pe pere pere

0: sorrowful, comforted our driver.
1: Bẹ́ẹ̀ni o, Lafarge Africa PLC ti porúkọ dàdí GBM Nigeria PLC. Orúkọ ti yí padà, ṣùgbọ́n ojúlówó cement tá ń pè padà, cement tó pójú owó tó ṣe gbáralé, àtàwọn ohun èlò ilé kíkọ́ tá a fi kọ́ land kẹta, gbọ̀ngàn ilé ìgbìmọ̀ aṣòfin àgbà, afárá Niger kíní àti èkejì, ilé gogoro Cocoa House Ìbàdàn, gbọ̀ngàn National Theatre àtàwọn ilé ní káàkiri Nigeria látọdún 1960. HBM Nigeria PLC. Tamo ti Lafarge Africa PLC. Tele. O koja ile kiko.
2: Gbogbo olùgbé ìpínlẹ̀ Èkó láì sọ méjì lọ́rọ̀ àròrọ̀dá òjò tó ń rọ̀ lásìkò yìí ti bá àwọn kan jẹ́ ní tìbútòrò ìpínlẹ̀ yìí bí àjọ tó ń ṣiṣẹ́ òde nípínlẹ̀ Èkó LLC ṣe ń tọpasẹ̀ àwọn òpópónà wọ̀nyí láìsùn láìwo ni wọ́n ní ìmọ̀lá ìnira tó mú wa fún gbogbo aráàlú. Iṣẹ́ àtúnṣe tó múnádóko kò sì ṣeé ṣe. Àròrọ̀dá òjò tó ń rọ̀ lásìkò yìí ti bá àwọn òpópónà kan jẹ́ ní tìbútòrò ìpínlẹ̀ yìí bí àjọ tó ń ṣiṣẹ́ òde nípínlẹ̀ Èkó LSPWC ṣe ń tọpasẹ̀ àwọn òpópónà wọ̀nyí láìsùn láìwo ni wọ́n ní ìmọ̀lára ìnira tó mú wa fún gbogbo aráàlú. Iṣẹ́ àtúnṣe tó múnádóko kò sì ṣeé ṣe lásìkò yìí láti yà fún fífi owó ìlú ṣòfò. Síbẹ̀ a ò ní dáwọ́ iṣẹ́ díẹ̀ díẹ̀ tá a lè ṣe dúró. Àwa ń pàrọwà pé kẹ́ ẹ fi yèdénú, kẹ́ ẹ dẹ́kun dída ìdọ̀tí sínú àwọn kòtò ìdí, kẹ́ ẹ sì yẹra pátápátá fún ṣíṣe ohunkóhun tó lè ba àwọn òpópónà wa jẹ́. Gbogbo sànsán tó bá yẹ ní ṣíṣe la ó bẹ̀rẹ̀.

sí àsìkò òjò bá ti kásẹ̀ ńlẹ̀ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí 0906-704-4444 tàbí 0906-904-4444 fún ìwádìí èyíkéyìí. Àjọ tó ń ṣiṣẹ́ òde nípínlẹ̀ Èkó a ò dáwọ́ iṣẹ́ dúró.

jẹ́ kí ìbàjẹ́ kó pàdánù àwọn àkókò tó ṣe pàtàkì sí ọ. Lo Charlotte oògùn ibà tó ní àtẹ̀mítà àti Lumifantrin nínú tí àjọ àwọn dókítà ní Nàìjíríà fún ìtẹ̀lẹ́m wà ní ìwọ̀n lílò tó rọrùn. Tó bá wíwú wo ara lóríṣiríṣi mu, bẹ́ẹ̀ náà ló sì ń kẹ́rì fáwọn ọmọdé. Ẹgbẹ́ àwọn dókítà ní Nàìjíríà fún ìtẹ̀lẹ́m Charlotte oògùn ibà ní iṣẹ́ Sharina Healthcare. Tí àyípadà kò bá sí lẹ́yìn ọjọ́ mẹ́ta, kàn sí dókítà rẹ̀. Charlotte gba ibà jáde láàrin ọjọ́ mẹ́ta.

0: much more goodness now in a new path.
1: Bẹ́ẹ̀ni máa jọba lọ 92.9 àti bọ́ sí abala ìgbéyàwó láàárọ̀ tí ní
2: lọ sí abala ìgbéyàwó láàárọ̀ ìyàwó aláṣẹ ní ká jẹ iṣẹ́ yìí wọ́n ní ọdọọdún là ń rúgbọ́ ọdọọdún là ń ráwùsà ọdọọdún là ń rọmọbìn lórí àtẹ royal majesty ọba olúwatóyìn ọbaṣọlá adéwúsì táyọ ọba amúwọdọfin first acton wọn ní kọkọ sí ayẹyẹ ọdún kan lórí àpèrè babalá yín lónìí òde ògbóòde kan o ìgbẹyẹ sọpọlọpọ ọdún lórí àpèrè babalá yín kún kébi eku ẹyẹ ń kébi ẹyẹ ìyá lọ́jà tí wọ́n ń gbà bí wò ni tèmítọ́pẹ́ agbóró inú kí ìyá máa jẹ iṣẹ́ yìí tó o sì ládùá fún yín ká máa mú ní ọkọ̀ kejì
1: lẹ́ẹ̀kan sí adúpẹ́lẹ́ olóòkè
2: tó adéyẹmí
1: adésọyà
2: adéolúwa
1: kun adé
2: láìwà gba city officer wa náà ìfẹ́ ni ojú kùtùkùtù adúláwà ó gbà ní agbọ̀n ọyá máa mú àǹtí o.
1: ọba nọ́sìrì ni bàbá túnde ògúnro bí làwà akínlọ́wọ́ wọn ò ní ṣàṣà àti ìlú ṣàṣà akọ́lá jimotini bọ́n ṣe kí wa wọ́n ní ìgbésẹ̀ ìdára ṣùgbọ́n kíjọba àpapọ̀ wọn bá máa kan tètè bọwọ́ lù kíṣẹ́ tó tè bẹ̀rẹ̀ lórí ẹ ọlọ́run fi ààbò ẹ̀ bọ gbogbo wa àmì.
2: ọba adéyẹmí àjàsà ọlásìdè hausa tó ní gbogbo káfọta níwèé àbádòfin tọrọ mọ ti ọlọpàá ìpínlẹ wọn ti ń gbèrò yìí káàkiri nítorí sì jẹ pé àwọn aráàlú ti ń dá sí i wọn ní ẹjọ dákun ẹbù wọlù àtúnjẹ ìrànlọwọ fún ọlọpàá àtijọba àpapọ láti kọ ọmọlùbọ
1: aṣíwájú ahmed ọlàwálé sowumi wọn ní london làwọn ti ń gbọ wá báyìí united kingdom wọn ni mo kí yẹn kúṣẹ ẹkú ọlá jimoh mo láì mo nífẹẹ sí àgbéyẹwò dára púpọ wọn ti ń sọ tipẹ ó yẹ kán ti tètè bọwọ lù kí ọlọpàá ìpínlẹ kó bẹrẹ ní wàràǹsì sáà.
2: ǹjẹ́ sọ láàárọ̀ tèmi náà nídà gbogbo evangelist ajisafẹ́ ayọ̀mídé agége ọlọ́jọ́ ibi tó gbòde kan ọlọ́pàá ìjọba ìbílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ kò burúkú bàjẹ́ wọn ló dára ṣùgbọ́n ṣé wọn ò ní máa jayé gbà wà láwà bẹ́ẹ̀ ẹ kíyèsí àárín yẹn o.
1: aláàjì olóyege àti bíbí ìjọba mubarak wọn ti ń sọ látọjọ yìí tí ó bá máa jẹ pé ọ̀nà àbáyọ fún ètò ààbò ni kò sí ohun tó burú bẹ́ẹ̀ o aájì ọ̀rọ̀ ṣídà láti ìkòròdú.
2: ẹ̀dọ̀ julius ọ̀rọ̀dọ̀yẹ ọ̀pábọ́lá wọn ní láti ọjà gbé nílùú ìbàdàn ọlọ́pàá ìpínlẹ̀ wọn ní láti ìbàdàn wọn ní ọlọ́pàá ìpínlẹ̀ dá lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n ẹja sí pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run.

0: Sammy is now lati Tom Jones smoking a call Ajimoti ni bibi ati Alhaji o dara o ṣugbọn won tin pari wo ye kan ti bere latojo yi ka mo bi ti won lo o dara ntoto eto abo yo peye si ni
1: Ajiyi Musbaudin ogun bona won ni Oladi meji wi pe baba di ni Aisha Central Bus ni igbe mo faramo igbese lori olopa ipinle
0: Oladi meji ayinla lati ile Europe mo kiyin mo ngbadun yin daada o ese takun takun olopa yo kun
1: wale baba laye
0: ye ni won ni olopa ipinle o dara ṣugbọn ye ki won tete bere ise ka mo bi ti won lo lori e o
1: baale lu okedo oloye so ba won ti dada akinlabi awon ni ajanu pe isese lagba olopa ipinle so olopa ipinle eja kan sala si arele won eja kan sala si legba sofi agba esi ja kan sala sa won mo ridi won ja tan da si agbe kale na an faramo pe isese lagba oni we ze ti bo e ma jade o tete wole o ko to da goko ru anuro ko ru ru ru
0: Oluṣagunta ese Adebajo JP lati Apadadija Akola Ajimoti ni olopa ipinle dara pupo o ki ijoba tete se o kan gbegbese to nipon baworin lori e o
1: Nda Alaji Oluyege ati BB Juma Mubara won tin so lati jo won tin ko won tin so tipe tipe to ba ma je ona abayo fun eto abo o buru ko baje ayawa ni ilu Ibadan aja roshida lati kurodu
0: alagbasegun amodu lati okere ogba mo kiyin akola ajimoti ni eje kijoba tete bi won tin pariwe latojo o ye ko ti bere seke ka le mo bi ti an lo lori eto abo
1: oloye kan ile kale jaye bale otumara baba to mo otumara o pe mi jati mo ti pe ti pe olopa ipinle so olopa ipinle eje ko bere se ni pere o mo faramo
0: oruko ta ni adekunle odeyemi temi tope boso ijagba ota olotu se gbogbo nkan ti ijoba ba fe se ki won moju to dada lati je ko so eso rere o
1: karin kapo ye na lo je ko ye ni atolopa apile tin to ran ti ijoba papo eje won osise papo ka to soju ka ko le ba ho bi ope ko le ba ho bi ose retire cp lola ogbo ifo egbe da idimo retire but not tire ankole
0: owo jesu lati Berkeley estate mo kiyin e ku se takun takun o dara be o ki joba tete bere lowo kan
1: alagba oloye fakoye je geko ejo won ni lata do ekiti sugbon gbe imusin olopa ipile na da lori awuye wuye re ina eje won gbe gbese lori e kin won ma sise papo
0: aroma lati aye ti oro tele olopa ipile dara o marun oni baje
1: o osupo nabi lati igene igena igana okeguni e won ni ilasa maja la gbe e paro ko ye ka ma pe titi lori oro yi eje ka gbegbese yi ni kia kia tori pe abo yo do dada ju ti teyin wa lo
0: omo ba ta fifa ta adeyemi adeleke re sadu kingdom mo kin ye ku ise o dara ki joba apapo kan bowo lu
1: iya loja ti lu ko to won na laja osamoto akiyemi won ni omo ba ti lu ko tun aye gba mi bi pe an faramo lori olopa ipinle yi
0: ola itan babo loye lori le ki olorun sanu wa ni ilu yi oro olopa ipinle yi won tin so oro olopa yi ti pe kan ma dake lori e o kan tete da sile ni owo
1: Alhaji Salade oko ele orisun bare sasa olopa ipinle lona abayo ti soro eto aborede yi tori onilu ko fe kilu oto ati pe olopa ipinle yo mo gugu koro adugbo re God bless Idobo Osun God bless Ibadan Oyo state
0: won na won faramo gangan no dot awon faramo gangan oloye bamban lati sari gan mu olopa ipinle ton ba gbe sile mo faramo
1: in the assistant commander fun igbo oba igbo kijikiji ni ipinle eko kore adewale salarin won ni olopa ipinle ati tijoba apako ati gugu agbofiro wipe ise takutaku ni won se won wa pelu
0: alagba muda igbowo eke kebe lati wo ilu gbo e ka ro ibadan mejeji o wu mi o dara ki ijoba kan sagbekale olopa ipinle o
1: imawon pe odokun lati saso ogun tade dida olopa ipinle sile dara pupo fun eto abo jake jado nigeria god safe okeogun ati nigeria
0: ibrahim okay ati ka ibrahim olabanji ota road ile agege ko eto agbeyewo to ro nipa olopa ipinle ko se aburu nibe sugbon awon akuko gagara ki fe ki kekere o je o ki
1: olohun
0: ko
1: sanwa
0: kan gbiyanju e o
1: yen na te lagara alaja ni won tu sada gbe mi solo opele eru ologbo ebi lati oyinlola ni sasa won ni iya adi ni basmon won ni mo faramo olopa ipinle
0: to ti ka anabi osuku anabi lati gana
1: osuku anabi o ti ka otele meji
0: ni otele meji beni
1: tesiwaju tesiwaju
0: mo kiyan ku se takun takun na ba yo ma fun yin se o seri ti olopa ìpínlẹ̀ tẹ dárúkọ yìí ó yẹ kí ìjọba àpapọ̀ ti bọwọ́ lù láti gbà yẹn torí wọ́n ti ń pariwo ẹ̀ látọjọ́ àárò pé ó ti máa bẹ̀rẹ̀ iṣẹ́ ni ṣùgbọ́n níwọ̀n ìgbà tán tún sọ láàárọ̀ yìí ẹ jẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ ní ọwọ́ kan o ẹ kúṣẹ́ ọpọlọ.
1: báríkà jùmọ́ fún gbogbo olólùfẹ́ kókó inú ilé iṣẹ́ bond fm ọlọ́pàá wọn ò ṣe fọ́rọ́ sẹ́yìn iṣẹ́ takuntakun ni wọ́n ń ṣe bá a bá ní tìjọba àpapọ̀ ta ní tìpínlẹ̀ náà mu àní kí gbogbo ẹ̀ kó lè bá a tòrò náà ni alájà síátà ìyárò láti marine beach ní àjẹgúnlá.
0: alàgbọ́lúwà fẹ́mi adélékè láti orílẹ̀-èdè france lọ ní europe wọ́n ní mo kí yín à ń gbádùn yín pẹ̀lú radio garden tá a fi ń gbádùn ẹ kú sí ọpọlọ ọlọ́pàá ìpínlẹ̀ tẹ̀sán ó dára gidi kí ìjọba kó tètè gbé ìgbésẹ̀ ètò ààbò a lè kálé a lè kàkó mò ń gbà yín dáadáa ó ẹ kú sí ọpọlọ.
1: àwọn náà kí wọn wọn kiri
0: okòdò ní
1: olóyè musiko ọkọ ọmọ wọn ni akọgun tìlú ìjẹgun lábẹ́ ọba nureni olómi tútù kúdé ibu ìwà ọlọ́pàá ìpínlẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ a ti ń retí ẹ̀ tipẹ́tipẹ́ ó ń gbóná fẹ́lifẹ́li kó sì tètè tẹ̀ wá lẹ́nu.
0: ẹ kú sí ọpọlọ mò ń kí yín mò ń gbádùn yín dáadáa àrèmákọ àtúnlùṣe ti ìlú musu owó baba dami borí ẹ bàbá wọn ni mo kí yín ẹ kú sí ẹ takuntakun ó dára gidi ṣùgbọ́n ó ti ń pẹ́jù náà ó yẹ kán ti bẹ̀rẹ̀ látìgbà tán ti fẹnu kán bọwọ́ lù kán jẹ́ kí ọlọ́pàá ti ìpínlẹ̀ kó bẹ̀rẹ̀ iṣẹ́ ní wàràǹsì.
1: ẹjì ni amúkálò dẹ láti ìdímù èmi náà faramọ mẹsẹ ní káàdá sí àná ti ń dá sí fúta aráàlú ẹ jẹ kó tètè tẹ wá lọwọ à ń retí rẹ.
0: ọlálẹ́rẹ́ àgbẹ̀ mo kí yín ẹ kú iṣẹ́ takuntakun ọlálẹ́rẹ́ àgbẹ̀ láti ìlú ìlérò mo kí yín ìjọba kíjọba gbègbèsẹ kan tètè dá sílẹ kan bọwọ lù lọwọ kan.
1: ẹjínà rasheed odùbánjọ wọn ni rí gbọdọ tẹríba lórí ọlọpàá ìpínlẹ ọsán ọlọpàá ìpínlẹ náà àwa náà fara mọ torí pé ìrànlọwọ báyìí ẹkọ jẹ fún àgbo.
0: alhaji subu alaafia tayo ahmed abotu ọjà mokinyin akọọlá jimoti ọlọrun ọba yóò pin wálé rè lágbára ọlọrun ọlọpàá ìpínlẹ ó dára gidi o kò yẹ kí wọn ti máa fà á pọ̀jù ó yẹ kán ti bọwọ́ lù látọjọ́ yìí.
1: olóyè bambam láti sáárì gàmórílé ó dáa bẹ́ẹ̀ èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo fara mọ bàbá olóyè bambam.
0: alàgbà wahab olórí ọ̀dọ́ láti ẹgbẹ́dá wọn ni mo kí yín ẹ kú iṣẹ́ takuntakun ọlọ́pàá ìpínlẹ̀ bíjọba ṣe sọ yìí ẹ jẹ́ kán bọ̀ ọ́lù kó bẹ̀rẹ̀ iṣẹ́ ní wàràǹsì sa ọlọ́run ọba yóò fún ìjọba àpapọ̀ ṣe wà àti àwọn agbófinró ọlọ́run ọba yóò fún ṣe wà ábò ògúnjì ni
1: olórí
0: ọ̀dọ́ akéwèjẹ ti ìlú
1: sàsà oyè rẹ̀ pọ̀ akéwèjẹ ti ìlú sàsà. olóyè akeem adébọ̀wálé wọn ní ọ̀túnba bọ́ba sẹ́yẹ tìlú sàsà lábẹ́ ọba nasrudeen lawal gorobi ọ̀nà náà faramọ́ ọlọ́pàá ìpínlẹ̀
0: afaramọ ọlọpàá ìpínlẹ o tíjọba bá lè tètè gbé kalẹ kí wọn bẹrẹ iṣẹ eléyìí gan yóò tún dín àìríṣẹ ṣe yóò tún dín kù torí àwọn tó fẹ wọ iṣẹ ọlọpàá ọlọrun ọba yóò fìjọba àpapọ ṣe ọlọrun ọba yóò jẹ kí ètò ààbò kó péye ní orílẹèdè wa nàìjíríà mo kí yóò ẹ kú iṣẹ takuntakun.
1: àtẹ̀jíṣẹ́ pọ̀ láàárọ̀ tòní bọ̀rọ̀ kínní alásà látù tìlú kọ̀tún ọ̀nà alájà àti alájì basir basir ọjà sọ pé ọ̀nà faramọ́ ti ọlọ́pàá ìpínlẹ̀ wọn ni machalọ sí ìseko ní 5-6 anájẹ lílì ní abẹ́gẹ́ àdún ọ̀nà faramọ́ ọlọ́pàá ìpínlẹ̀ kí ni ipò àlè kàtó.
0: bẹẹni bẹẹni adúpọlọ abala bọbọ pé ó ṣe pàtàkì bá dá sílẹ yóò jẹ kí ètò ààbò kó péye kíjọba náà wá gbé ìgbésẹ ní wàrà sísà lórí ẹ kó tètè di mímú ṣe. adúpọlọ wa adéfẹmi ojúkùtù àti wa àti adéolú okun adé látàlẹ àná adúpọlọ gbogbo àwọn elétò ààbò wa pátá àwọn síkẹrìtì wa àtàwọn amojú ọrọ wa pátá adúpọlọ sínú olúbọdún ẹ ṣeun gan bí sọlá balógun lórúkọ mi kókó núwèé ròyìn ń tẹsíwájú ẹ ṣe tẹǹtẹ ti
1: síwájú. bàbá wa dúpẹ́ lọ́wọ́ ọ̀rọ̀ tó gbórí dúró náà tẹ́lẹ̀ sí òní dùn ètò kọ̀ọ̀kan lè ṣẹrí náà jẹ́ bond fm lóni olóòtú kọ̀ọ̀kan adéyẹmí adéṣọ́yà náà ni olóòtú kókó lóyè fún ti àárọ̀ ti tòní àdúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n tán sì ń polówó ọjà lọ́dọ̀ tí wà náà adúpẹ́ lọ́wọ́ wọn àpamọ́ owó àtàjẹrẹ ọjà. ẹ káàbọ̀ sí ọ̀dọ̀ wa yìí lọ àsìkò yín àtúwà lára lọ́mọ ìnira ní agbára ọlọ́ba. ẹ̀dà adéolóòpadé akọ́mọ ní kí ó láìpẹ́ akọ́bọ̀ òkúṣẹ́ o akudimọ̀ àti tòní asọ̀pẹ̀pẹ̀ láti ní àlàáfíà báríkà jùmọ́hà yà sàrẹ̀ ẹ ṣe.
2: No, they stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain, or toothache. That's now why millions of people then trust Panadol Extra. Them don't prove in combination for clinic, saying they give extra relief for pain way tough. If it no be Panadol, enough it be like a Panadol. Make you always they read the label before not use them. If the symptoms not come out after 3 days, I beg, go see your doctor or physician.
3: Mattress yo le wole ko le wo
4: kilo de ton tiraka tori ko fe gbe mattress koja nje o mo pe o le sunrun to dara lori mattress to wa ninu apoti
3: duro apos kekere yi je mattress to kun looto
4: be ni mattress restorer ati compressor lati le se vital foam ni
3: ha o ma nfe si o n tobi si looto o
4: looto ni itura nla ninu apoti kekere kan o rorun lati gbe o se gbe koja lenu lekun toro lai si wahala ninu
3: o si ri bi ere wi pe o duro daada looto ko da o rorun daada
4: be ni pelu mattress restorer ati compressor su orun itura pelu idera mattress vital foam ninu apoti itunu irorun ati niye lori gbogbo re ninu apoti kan vital foam ona igbesi aye to dara
5: Golden Vogue Independence Promotion. Look where you look Golden Chance Lotto. Equal Golden Chance Lotto to Satan. That's for $50 million. Bed on Nuko or Queen. Be not just inside your room in a Darapo. Mamma, only lay. Don't jump. I know what to Lutulu. Tianico Catan. Golden Chance Lotto Money Game. Golden Vogue. Lobaka Gosuma. That's the general 125 million cash bonanza. Get the album for no mineral independent gate. Pull it. I like my neighbor. Who's it at all? Bell, Lose Deto. Who yak bears on my dollar? Lotta say you can't Golden Chance Lotto stand. The chaos. Tabisabu Wabo. Holy calorie online. Golden Chance Lotto Money. Golden Bowl. Lobaka Gosuma. That's the general 125 million cash bonanza. The album for no mineral independent gate. Pull it. I like my neighbor. Who's it at all? Bell, Lose yak bears on my dollar? Lotta say you can't Golden Chance Lotto stand. The chaos. Tabu Wabo. Holy calorie online. Wow. Our website. www.goldenchance.com. Tabi USSD code. *7005#. Lori MTN. Channel. Time morning game. Time and see. Golden Bowl. Scan QR code. Lori Theta. Be sticker poster. Number drop. Drop. Ebo Mineral Independent Money Gift. Day for you. Oh, fiat. Na wow. You are. Fenny. Odun Medidilogun Soke. Oh, yeah. Like I said, September 27. You free play 200,000 naira, 100,000 naira, 50,000 naira. To enter zone category. Golden Chance Lotto Loni. Irene Oni Bawa. Lord Woman.
6: We never go cashless pay you we want. Emma de Kajai, lovable, it's a good rocker. We have a local card, and there were letters in Jade, El Kadira. Nibu Buduka Bustle Lamata, and see Ibuka for Jury. And the Penum Tabi Kafia, sorry, 0909-952-6282, Tabi 911-552-6282. Then you can even be a Wola Wayin, FB or Boston. As a student email, info@lamata-ng.com. And the Kabaru could survive Lepo, Kara Wanawa, Emma for Wassa Wamao, Lamata, keeping Lady Oving.

ni ojo keje ninu osu ta wa yi isele buru kan sele si omodebirin kan omodun meta le logun ni ore le yi o ti se wahala ni bere aye e o ti kawe nigba to e ko kawe o darun moju nigba to e ko sun o sera nigba to e ko ma se radarada ko ma se ose awon obire enowo le lori amo je ibanu je ti owo yen ofuna fun faith ajoke alayonde omo lewe ile eko awon to nbe ni Victoria Island leko ni omodun 23 years ni ajoke shadiri ni ajoke ji ni aro ojo kan ojo keje osu kejo odun ta wa yi to tumo si ojo meje seyin ajoke de ko le pe ah oni gbogbo e pin afi dodo ko n gbe mi ara ide ise gbogbo eni to nsise labe ni ajoke de fu latori aja oloke merin ori building o de fu sile o de se be o de ku ninu e odun o gbogbo abi amo to n gbo mi isi ise gbogbo eni gbogbo amo to n wo mi lori Facebook bond 929 live ise gbogbo o se ladura fun eloni ojo eti Friday jimo oloyin momo ojo alubarika a o ni ribanu je o gbogbo abi amo to n gbo mi o ni fowo re gboku omo sin o gbogbo abi amo to n gbo mi won ni juwe mosuari fun lori oro omo re o gbogbo abi amo to n gbo mi to ti se lari omo o ni pada sunku lori omo yen o gbogbo abi amo to ti gbin lori omo wa ka lori omo o lai ni ipato edi efun asase ko ni mu awon omo wa omo yo pada di agbejoro ti o lu kiki agba oni mu de fu la kuya aja n to mu ko para e a esu ni wonu awon omo lola nabi muhammad sallallahu alaihi wasallam o ki ya ka bo sori eto bona o se ri aji ile ise bond 92.9 lo ojo eti Friday jimo oloyin momo ojo kerin la osu kejo odun le merin ide logbon mejo owuro bo se ku iseju mejilelogun Allah mi na shaitani rojin bismillahi rahmani rahim se wo akoko kakiri gbugbu agbaye number 1 sheik kakiri gbugbu agbaye mo fi gbugbu musulmi orilede Nigeria afa awon afa nla wala tadu dan gbugbu mukadam ustaz gbugbu ustaz oni ke o kan soso lai gba kobo olori gbogbo afa kakiri Nigeria are joko awon agba afa nla ati kekere president league of imams worldwide aloba afa re orilede Nigeria ni samo si pe assalamu alaikum wa rahmatullahi wa barakatuh afa baba wa lailu aisin pera majesty oba rinwa re mo so lale akini salamu si o o le mo bo se ma mu isalamo mi lokukudu to o si da pada ni ona nabi wa muhammad lona muslimi ona iberu esin muslimi lamu ya lidi wala mu yuladi afa to ko baba wa israel majesty oba baba tunde akunbi obi akin lowo kini ilu femi loba onisasa ti ilu sasa ni keure to ina gbogbo e te wa nsasa bi nba salbe ba dahun e fe ro ba finu o to ra afa oba yin ehe o ye ko ti ye yin ẹ̀yà ara onígbòǹgbò àfà ọba yín israel majesty ọba adéyẹmí àjà àwùsẹ̀ ìlú onígbòǹgbò ní sálámọ̀ sí yín o bẹ́ẹ̀ bá wá dẹ̀lú òkè odò tẹ́ẹ̀lẹ́ ìmọ̀ ìmá tó ń sọ̀rọ̀ yìí a jẹ́ pé ó ti fẹ́ lọ́wọ́ ọ̀tẹ̀ nínú ẹnìkan ẹ̀sìn wọn ọba àìsàn ọlọ́run ọba o àmọ́ ọba àti bínú ọlọ́run ọba ẹni tó jẹ́ àfa olórí ìlú òkè odò láìsí sọ́lì ìdàdá balẹ̀ ìlú láòkè odò tí ń sálámọ̀ sí pé àsálàmù àlẹkùn mu wà mọ́tòlá àbárakàtò mo yẹ kẹ́ ẹ dáhùn tìgboyà tìgboyà kan yẹn fún gbogbo òlú òkè odò yẹn tọ́lá ọlọ́run lò wá láti kọ́lí dàdá akínlábí ọmọ ọkọ akínlábí ọgbọ́n inú kínní balẹ̀ ìlú láòkè odò ní kéwú a lè bẹ̀rẹ̀ sí ní kan kéwú bàbá fẹ́ràn bisikíìtì àti tíì gan wọ́n wá sílé kéwú mà ní àwùsùbẹ̀láì ìkọjá ìrè èmi ò lè máa kọ́ lókè mi mọ́ jẹun kẹ́yìn mọ́ jẹun àwọn òde kì í gbà kankan lọ́wọ́ àwọn tá a bá kó ń kẹ́ wàlímọ̀ lọ́jọ́ wàlímọ̀ quran àìgbà kúlà ẹranbó
also be live in a shantan rero aram ni balu fun wa lofe aigba oka amala aigba ewedu ope o lo sodo olohun oba alhamdulillah oloye kede adebusola kale jaye bale otumara mo gbo won to wa ni agbegbe oyigbo costage ki won mo pe imam won re tori pe imam to ko bale aishi kede adebusola kale jaye ni keu imam gbogbo olu ni otumara lapapo sori eto wa eto ibona o seri apa keji ile ise bond 99 ojo nla loni ojo alubarika ni

0: àwọn pọn lá ẹgbẹ́ òṣù náà yẹ ó lè mókè lálala ní àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan àti àwọn ìjọba ìbílẹ̀ àti àwọn ilé ìgbìmọ̀ aṣojú sòfin tó bá fẹ́ dòun sojú ó wá rọgbọ àwọn ẹgbẹ́ òṣù apm pátápátá ní ìpínlẹ̀ ọ̀yọ́ ó ní ẹ ti mọ̀ yí pé iwájú làwọn ń lọ àwọn gbọdọ̀ padà sẹ́yìn mọ́ ẹ má jẹ́ káwọn ẹgbẹ́ òṣù mi kan mú kan da epo sí apá làwọn kan ṣe gbogbo ẹ kan mọ kan mú lọ́tún lọ́sì kan dúró dandan kí ẹgbẹ́ náà kó lè dúró dáadáa kó lè rọ ọpọlá kó lè dupò sí ìparẹ́ ní 2027 èmi kọ́ ni mo sọ ọ ẹ lọ bá gómìnà Ṣèyí Mákindé nínú ìpàdé tó ń ṣe ní ìpínlẹ̀ Bauchi ló ti forí ìkòkò sọdún nínú ẹgbẹ́ òṣèlú APM nínú ìwé ìròyìn Telegraph lẹ́ẹ̀tì rí kà láàárọ̀
1: yìí. Nínú ìwé ìròyìn The Nation lówùrọ̀ tòní gbẹ́nu ẹsẹ̀ òun mo sọ fún ẹsẹ̀ àní kí ló mọ̀ nípa ọ̀rọ̀ òṣèlú kò má sí tó mú pọ̀ ọ̀rọ̀ òṣèlú orin tó ń kọ ni kò lọ fèsì kò lọ bójútó gẹ́gẹ́ bí àṣẹ Ilé-Ìbò ìjọba ìpínlẹ̀ Edo ló sọ̀rọ̀ yìí lówùrọ̀ tòní o fún tani fún gbajúgbajà òǹkọrin Takasúfe ni tí gbogbo èèyàn mọ̀ sí Davido ìyẹn David Adeleke tí gbogbo èèyàn mọ̀ sí Davido ó ní kó gbẹ́nu ẹ̀ sọ́hún èmi kan mo sọ ìjọba ìpínlẹ̀ Edo ló sọ èdè mọ̀ lówùrọ̀ tòní o wípé gbogbo tó ń kọ́sọ tó ń kúfìlẹ̀ gẹ́gẹ́ tó ń fúnlà gàgà tó ń dúnkòkò tó ń sọ wípé tí ètò ìdìbò sípò gómìnà èyí tí yóò wáyé lọ́la òde yìí nípínlẹ̀ Ọ̀ṣun tó bá fi lè rí bákan bákan wípé ńṣe lòun yóò múra òun ó mórílé ọ̀dọ̀ ààrẹ orílẹ̀-èdè United States of America ìyẹn Donald Trump wọ́n ní kí ló mọ̀ nípa ètò òṣèlú kí n ti àdèmàfúnlé àdèmàdúnkòkò máwọn èèyàn ṣíṣe ni kò lọ gbẹ́nu ẹ̀ sọ̀hún o wọ́n wá sọ fún pé gbọ́ mi dáadáa ṣe ni kò tẹ́tí pẹ̀lẹ̀jẹ́ ṣe orí orin yẹn tó ń kọ ó ní kó yá gbájúmọ́ o kó gbọ̀nà ilé ìgbohùn yàrá ìgbohùn sílẹ̀ ìtamọ̀ sí stúdíò kó lọ kọrin bẹ́ẹ̀ o orin tó máa kọ tí ó mú dàgbàsókè bá gbé sí ayé ẹ̀ òun ni kò túbọ̀ máa kọ lọ kó mẹ́nu kúrò nínú ọ̀rọ̀ òṣèlú òkùnrin rárá o láti bí síbí kò kùnrin ẹni tó jẹ́ kọmíṣọ́nà fẹ́tò ìròyìn ní ìpínlẹ̀ Edo ìyẹn ọ̀gbẹ́ni Kasim Afegbua ló ń sọ yìí di mímọ̀ ní òwúrọ̀ tòní o ó ní kò sí tó kàn látàrí pé ọ̀rọ̀ tí èyí tí Davido sọ sí ẹni tí ó jẹ́ gómìnà ìpínlẹ̀ Edo látàrí pé gómìnà ìpínlẹ̀ Edo ń sọ di mímọ̀ wípé gbọ̀ngbọ̀n báyìí làwọn wà lẹ́yìn oyè bámijí kó lè wọlé ní ìpínlẹ̀ Ọ̀ṣun gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ ọ̀hún ìdí rèé tí Davido tó jẹ́ òǹkọrin Takasúfe ni tó ṣe bẹ̀rẹ̀ sí ní sọ ohun tó bọ́ sí lẹ́nu ìjọba ìpínlẹ̀ Edo pàápàá wọ́n ti fún lésì ẹlọ́ka inú ìwé ìròyìn The Nation tó jáde lówùrọ̀ tòní.
0: Ọ̀dà tó bá jẹ́ tọ̀rọ̀ olóṣèlú náà mi ló tún kẹ́ lẹ́yìn kí n kọjá lọ sí ìpínlẹ̀ Èkìtì ǹjẹ́ jẹ́ mọ̀ pé àwọn ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Èkìtì pàápàá jùlọ tó fẹ́ dúnkò sípò gómìnà ní ìpínlẹ̀ náà ìyẹn Olúyede ó mà fún ẹ láàárọ̀ tèmi ó ní jẹ́jẹ́ mọ̀ pé tíbò ìyẹn Olúwọlé Olúyede ó ní tíbò bá ti ando 2027 bá sọ pé ẹni tó fẹ́ dúnkò sí ipa rẹ ó ní aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ni o ẹgbẹ́ òṣèlú náà náà lórí pàápàá jùlọ ohun tó jẹ́ olùdúpò sí ipò gómìnà ní ìpínlẹ̀ náà tíbò bá máa yá ó ní ẹ̀wù torí pé kí ni iṣẹ́ takuntakun tí ààrẹ ń ṣe òun náà láti mọ̀ ó ní mélòó la fẹ́ kà tá a bá sọ ti rì ní òfò àjẹ́dà tí ààrẹ gbé kalẹ̀ olókalẹ̀ kókókó ó ní láti gbà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti jẹ ààrẹ lórí àwọn Nàìjíríà ń wo nǹkan ti ń lọ ní ìrọ́wọ́ ìrọsẹ̀ ó ní tẹ́ ẹ bá rí gbogbo àwọn tó ń ṣẹ̀tánú wọn tó ń ṣe níbi ní fún ẹgbẹ́ òṣèlú APC ó lẹ́rìí pé àwọn arídẹ báníjẹ ni àwọn àgbọ̀nsálẹ̀ ọ̀wọ̀ ó ní àwọn tó ń ríjẹ tọ́jú pé wọ́n ríjẹ mọ́ àbí wọ́n dúnkò kan kò bọ́ sí wọn lọ́wọ́ òun náà máa ń ṣàtakò fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu nínú ẹgbẹ́ òṣèlú PDP tá a bá sọ ní ìpínlẹ̀ Èkìtì àwọn tó ń bá àtìlẹ́yìn tó máa jẹ ìparẹ́ nínú ẹgbẹ́ nínú ìbò 2027 fi parẹ́ òun náà ni aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó ń jẹ ààrẹ lọ́wọ́lọ́wọ́ àti wọn ò tún máa tẹ̀síwájú sí lọ́dún 2027 alàgbà wa rọ gbogbo àwọn látìlẹ́yìn wọn ní ìpínlẹ̀ Èkìtì pé ẹgbẹ́ òṣèlú PDP bó tẹ̀ ṣe pé wàhálà rògbòdìyàn ń bẹ̀rẹ̀ oníṣùgbọ́n ti ìpínlẹ̀ Èkìtì ó mà ti ń sọ ìṣòro torí pé kíni àwọn ti pẹ́ lẹ́nu lọ́rọ̀ nínú ẹgbẹ́ òṣèlú náà àti àwọn tí inú bí láti jókòó láti ààrẹ lọ́wọ́lọ́wọ́ àti wọn ò tún máa tẹ̀síwájú sí lọ́dún 2027 alàgbà wa rọ gbogbo àwọn látìlẹ́yìn wọn ní ìpínlẹ̀ Èkìtì òṣèlú PDP bó tẹ̀ ṣe pé wàhálà rògbòdìyàn ń bẹ̀rẹ̀ oníṣùgbọ́n ti ìpínlẹ̀ Èkìtì ó mà ti ń sọ ìṣòro torí pé kíni àwọn ti pẹ́ lẹ́nu lọ́rọ̀ nínú ẹgbẹ́ òṣèlú náà àti àwọn tí inú bí láti jókòó láti jẹ̀bùrẹ́ àwọn ògbẹ́bẹ̀ gbogbo tó bá ń bí wọn nú kan tàbí omi ìṣọwọ́ kan fọwọ́ sọ́pọ̀ láti yẹ kí ẹgbẹ́ òṣèlú PDP kó rọ wọn pọ́nlá ọdún 2027 pàápàá jùlọ láti ṣàtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu kan tún wọlé kan sí gẹ́gẹ́ bí ìparẹ́ nínú ẹgbẹ́ òṣèlú APC ní orílẹ̀ wa Nàìjíríà 2027 ìwé ìròyìn nípọn The Punch lẹ́ẹ̀tì rí kà láàárọ̀ tèmi.
2: Punch FM 92.9 ọ̀rẹ́ mi ẹni nǹkan máa ń rìn kábí kòkòrò tàbí bí aràn ara tún máa ń yan lẹ́yìn ìwẹ̀ ẹgbẹ́ kan ara ẹ máa ń kúta ìta ìjáfara léwu o.
3: ọ̀rẹ́ mi pajápajá ń kọ́ iṣan fífàso ọwọ́ àtẹsẹ̀ tó ń kú rírì kúta ìta.
2: gbogbogbò lè lò kó ròyìn ẹ fẹ́ lómi ìbò ṣe dára tó ni bnc capsule yóò mú ọ̀ta ara tó ń tani ara tó ń yún ni iṣan ara tó ti rẹ̀ ají pépé arúgbó àtàkẹ́ pajápajá wà gbígbà nǹkan tó ń buni jẹ tàbí rìn káàkiri ara yóò kóra lọ́lẹ̀ kedere wàá rórun sùn ewé àti ibo ilẹ̀ wa ni wọ́n fi ṣe bnc capsule jáde ọ̀nà bí a sì fọwọ́ sí bnc capsule wà ní kr

0: ìta gbogbo yóò pé síbẹ̀ wà ń bámú nítorí ìdí èyí ó ní ó tóun rí tóun fi lóun fẹ́ gbé kalẹ̀ ó ní àwọn àìsàn míì wà tó máa ń ṣe àwọn èèyàn lórílẹ̀-èdè nàìjíríà tó ṣe wípé àfikún mórí lé òkè òkun kó tó di wípé wọ́n ń rà á là fún gbogbo ọdún kan báyìí ló jẹ́ tún tínú ń bí òun pé kí ló wá dé èló náà ni wọn ná sí ti àgbékalẹ̀ ilé ìwòsàn láwọn orílẹ̀-èdè táwọn pàápàá ò ní tí àwọn pàápàá ò lè ṣe ní orílẹ̀-èdè nàìjíríà nídìí rèé o táwọn fi ṣàgbékalẹ̀ ilé ìwòsàn ohun tó jẹ́ pé láìpẹ́ láì jìnà pé wọn yóò parí ilé iṣẹ́ nílé ìwòsàn ọ̀hún ẹ lọ kánú ìwé ìròyìn guardian tó jáde lóòrọ̀ tó ní.
1: ìròyìn ní fọ́ńṣì wọn tún padà sí láàárọ̀ tèmi wọn tó fẹ́ dupò sí ipò ààrẹ tí bọ̀ wá lọ́dún 7 inú ẹgbẹ́ òṣèlú ndc ìyá àlàgbà peter obi ó mà fọnre láàárọ̀ tẹ̀ látàrí àwọn ìgbésẹ̀ kan tí àwọn kọ̀ọ̀kan ń gbé látàrí láti jẹ́ kí ètò náà kó má lè ṣe àǹfààní fóun ó ní nípàdé gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú alátakò tó kù ó ní gbogbo náà ń bẹnu àtẹ́lùm pé sẹ́ni tó fẹ́ ṣe ìjọba òun náà ló ń kúrò ẹgbẹ́ òṣèlú kan sí kejì ó ní kò sí nǹkan tó ní tó bá kúrò ní ẹgbẹ́ òṣèlú kan sí kejì ìlọsíwájú torí pé inú ẹgbẹ́ òṣèlú tóun bá wà torí pé bọ́n ṣe ń ṣe ìṣàkóso kò tẹ́ lọ́rùn kò ní jẹ́ kóun ṣe ìṣòro ní 2027 òun ṣe kúrò mẹ́lọ sínú ẹgbẹ́ òṣèlú ó ní lọ́wọ́lọ́wọ́ inú ẹgbẹ́ òṣèlú ndc tóun wà lọ́wọ́lọ́wọ́ báyìí tóun dẹ̀ fẹ́ dupò sípa nínú ẹgbẹ́ náà tí bòbá lọ́dún 2027 ó lóun wá fi dágbọ́ ọmọ nàìjíríà lójú tẹ́ ìṣàtìlẹ́yìn tóun ṣàṣeyọrí tóun jáwé olúborí gẹ́gẹ́ bí ààrẹ nínú ẹgbẹ́ ndc ní 2027 ẹ máa rí pé ìgbà ọ̀tún ó láwọn kan tún bẹ̀rù pé pàtó ń ṣe gómìnà fún ọdún mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ kí ni nǹkan tóun gbé ṣe ní ìpínlẹ̀ anambra ó ní ìyẹlẹ fẹ́ wá rí ó ní tóun bá bẹ̀rẹ̀ sí ṣàlàyé wo àwọn nǹkan tóun gbé ṣe ní ìpínlẹ̀ gẹ́gẹ́ bí gómìnà nígbà tóun jẹ́ ní ìpínlẹ̀ anambra ó lẹ́mọ̀ wípé ti ipò ààrẹ tóun bá gbọ́ sórí ipò ààrẹ òun ó tún ṣe jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ẹgbẹ́ òṣèlú ndc wọn sọ láàárọ̀ tèmi ó ní kò sì ṣe kò ṣàṣe àwọn ti mú peter obi gẹ́gẹ́ bí wọn tó fẹ́ dupò sí ipò ààrẹ nínú ìbò 2027 tí ò dẹ̀ sí mi nǹkan tó lè mí ó wá ní ẹgbẹ́ òṣèlú ndc wá ṣetán o láti mú àwọn ẹgbẹ́ òṣèlú mi tó jẹ́ alátakò tó máa ṣetán láti fẹ́ kúrò ẹgbẹ́ òṣèlú tó wà láti darapọ̀ òun láti máa kọ́ ọmọlùkọ́ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú ndc ọwọ́ fọ́nlá dáadáa níbo 2027 ní inú ìwé ìròyìn punch ló wà lọ́yìn.
0: nínú ìwé ìròyìn the nation ló wúrọ̀ tò ní gómìnà ìpínlẹ̀ bayelsa ó máa sọ̀rọ̀ kan di mímọ́ ó ní sẹ́ẹ̀rì lọ́wọ́lọ́wọ́ tóun wà báyìí àwọn ti gbé kíni o àwọn ti gbé ọkọ̀ náà paná ti ìgbàlódé lọ sí pápákọ̀ òfurufú ti ìpínlẹ̀ bayelsa láti lè rí wípé ètò bóun gbogbo yóò ṣe ní geere ó túbọ̀ fẹsẹ̀ rinlẹ̀ dáadáa ní pápákọ̀ òfurufú ọ̀hún gómìnà ìpínlẹ̀ bayelsa ọ̀gbẹ́ni dèrè díyè di mímọ̀ lákòókò tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ó ní láì jìnà o ọkọ̀ òfurufú ẹlẹ́kejì irú ẹ̀ yóò gúnlẹ̀ sí ìpínlẹ̀ ọ̀hún yẹn sí pápákọ̀ òfurufú ọ̀hún látòrílẹ̀-èdè morocco ó wá ṣàpèjúwe ìgbésẹ̀ àgbékalẹ̀ pápákọ̀ òfurufú ọ̀hún gẹ́gẹ́ bí èyí tí yóò túbọ̀ mú ìdàgbàsókè bá ètò ọrọ̀ ajé ní ìpínlẹ̀ náà bákan ló sọ di mímọ̀ wípé pátákì àgbékalẹ̀ ọkọ̀ pa òun láti lè rí wípé wọ́n rí wípé ètò ayé ó wà ó pàápàá jùlọ nígbàkúgbà tí iná bá ṣẹyọ nírúfẹ́ ikọ̀ òfurufú bẹ́ẹ̀ bákan náà ló wá ṣèlérí fáwọn èèyàn ìpínlẹ̀ ọ̀hún pé ó dáadáa mo ń fọwọ́ sọ̀yà fún yín ni ọwọ́ tí mo fi ń sọ̀yà kì í ṣe gungun ọlọ́run fọ́ fún wọn ni o wípé mùdùmúdù ìṣèjọba àwa ara wa ní ìpínlẹ̀ bayelsa yóò túbọ̀ délé dóko dáadáa nípínlẹ̀ ọ̀hún ẹ lọ kà á inú ìwé ìròyìn the nation àti guardian tó jáde lówùrọ̀ tò ní.
1: ó dáa mo sì wà nínú ìwé ìròyìn àbúláàárọ̀ tẹ̀ ǹjẹ́ mọ̀ pé wọ́n ní ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ o látàrí ni omíyalé àgbàrá yàgò tó ń bẹ́ sílẹ̀ láwọn agbègbè kan ní ìpínlẹ̀ sokoto gómìnà tó jẹ́ kọmíṣánná tó ń rí sí ọ̀rọ̀ omi ní ìpínlẹ̀ náà bàbá mọ̀fọ́rẹ́ láàárọ̀ tẹ̀ nígbà tó ṣàbẹ́ àwọn ìgbèríko dáadáa láti ibi tí àwọn omi ti omíyalé àgbàrá yàgò tó ti yan lẹ́nu ó wá rọ gbogbo àwọn olùgbé tó wà ní ìgbèríko àti bẹ̀bẹ̀ odò ní ìpínlẹ̀ náà ẹ̀ pariwo wípé ìgbà tó yẹ pé kò sẹni tó máa mú mọ ó ní ìgbàgbìyànjú tiwọn láti jẹ kí ọrọ omi ní ìpínlẹ náà kó ọrọ omi tó lọwọ kó ní wọn àfisẹyìn tí egun alárinrin ó ṣùgbọn wọn kọ wọn jálẹ nípàdé èyí ọba ìpínlẹ sokoto wa ń sọ láàárọ tè ní pé gbogbo ìgbésẹ táwọn máa gbé lọwọlọwọ báyìí kò tó jó rọ àti tó bá ti dá díẹ yóò sọ èso rere o gbogbo àwọn tó wà ní bèbè odò náà ti gbèdéke báyìí tó fi ń fa omíyalé àgbàrá yàwòrò nínú ìpínlẹ̀ wọn tún wá ṣe iná tún wá rọgbọ àwọn tó wà ní ìpínlẹ̀ sokoto pátápátá wọn ní ẹ tètè fún torí tásìkò tó bá ti bẹ̀rẹ̀ sí rọ̀ léraléra ó ṣeéṣe kí omíyalé àgbàrá kó tó sí ṣùgbọ́n kó lè dẹ́kun eléyìí wọ́n ti rọgbọ àwọn tó wà ní agbègbè tí omi yọ pé kán kúrò bẹ́ẹ̀ ní wàrà sísà kán tó rí ọ̀nà àbáyọ ṣe sí omi tó yọ wọn lẹ́nu ló sọ dimọ láàárọ tí.
0: ìwé ìròyìn the nation ló wúrọ tò ní àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà máa ti gbé ìgbésẹ̀ akẹ́kọ̀ọ́ o ní ti rírí dájú wí ètò tó jẹmọ́ ti ètò ọ̀gbìn lórílẹ̀-èdè nàìjíríà ó túbọ̀ mú sí dáadáa ǹjẹ́ ètò ìlọ́ra àwọn ìgbésẹ̀ wo ìgbésẹ̀ tí ìjọba àpapọ̀ nàìjíríà gbé lọ́wọ́ tò ní rírí dájú wí pé láwọn ilé ẹ̀kọ́ gíga fásitì ìmọ̀ nípa ètò ọ̀gbìn wọn ni èyí tó

mọ̀ pé ẹ̀yin lọ́lọ́kọ̀ ọ̀jọ̀ kan olólùfẹ́ dárayá lọ́rọ̀ pápá gbogbo ilẹ̀ ti máa tún ẹ̀ ti máa yí tún ẹ̀ ti máa yí sókè kò sí lábúrò bàdúrà bá gbà tán apá aládùá kì í ká mọ́ ni gbogbo àwọn tẹ́ gbójú okùnlé tábẹ́lẹ́ ni wọ́n kọ́kọ́ ti bẹ̀rẹ̀ o ìyẹn níbi ìdíje nàìjíríà premier football league kí n tó takọ sọ lọ́sọ̀kì ọ̀kan ẹ̀ kókò ti mọ̀ wípé ikún ẹni tó gbé pàṣẹ o ó ti mọ̀ pé ikún ajẹ́ tiẹ̀ níbẹ̀ nítorí pé ikún yẹn oníbo ń sẹ́nu ipò ẹ̀pẹ́ nínú oko ẹ̀pà kọ́sọ́kọ́sọ́ ló ń sin sin lẹ́nu nítorí pé níta bá máa ṣe bí ìdán lórí ṣẹ́rí táwọn tókè okun tó bóyá kata àwọn tó ṣe wípé àti ẹ̀rù pé wọ́n lè gòkè orí àti kádàrà ó ṣe wọ́n lóore wọ́n máa gò gbogbo ẹ̀ lẹ́yìn máa gbọ́ àwọn tó ti ra agbábọ́ọ̀lù lọ́lọ́kọ̀ọ́jọ́ fún ìbẹ̀rẹ̀ sáà tí ń bọ̀ wípé sẹ́ẹ̀rí gbogbo ẹ̀kú díẹ̀ táwọn bá pàdé ní sáà tó kọjá lọ gbogbo rẹ̀ òmùlẹ̀ mọ́fọ òfúùtù fẹ́ẹ̀tẹ̀ àṣà tí ò nìkan ló máa bọ́ sí o ẹ̀ ṣe mo dúpẹ́ o gbogbo ẹ̀yin fan àjọyìnbọn àjẹrọ̀bẹ̀yìn bẹ́ẹ̀ pèmí lálàbí létí ọ̀fẹ́ omi ẹ̀kọ́ ẹ̀kọ́ ni o ọmọ ìbàdàn tó ń ṣe lẹ́kọ̀ọ́ nítorí pé dáadáa ti ń bẹ nínú abidi ìgbìyànjú ní tíráyì o ọmọ iléèwé ọmọ alábídí ti ń wáṣẹ tíṣà òfu ìlú máa bá ẹ jẹ́ kí n já sí yín o bí mo bá jí ayọ̀ bí ewé o bí mo bá jí mayọ̀ bí ọṣẹ yìí tí ó jogún ìbànújẹ́ hallelujah èmi ó jogún adé ògo ẹ jẹ́ kí n dabala tabẹ́lé ń bí e o torí jó tábàjó pegede ilé la ti bẹ̀rẹ̀ o ẹ jẹ́ bẹ́ẹ̀ bá ti gbọ́ ẹ jẹ́ yá tètè gbọ́ ṣé ẹ mọ̀ ẹ jẹ́ kí n sọ fún yín shooting star wọ́n mọ̀ ti lé akọ́ni mọ̀ láwọn o ìyẹn kì í ṣe ìròyìn mọ́ o ṣùgbọ́n akọ́ni mọ̀ gbá míì tí wọ́n fojú sùn lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn méjì ni wọ́n sọ pé wọ́n ní ẹ̀tọ́ láti jẹ́ akọ́ni mọ̀ gbá shooting star nítorí sáà tí àwọn ti ṣubú dànù ní sáà tó kọjá lọ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn máa tún tẹ̀síwájú ni o torí bayana by south africa justin madugu àti àwọn

0: náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi native jollof rice. Ìtọ́wẹ̀ kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
1: Maggi stack tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
1: Maggi stack yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
2: Máje ki ibaje ko padanu awon akoko to se pataki si o lo Shalatem ogun iba to ni atemika ati lumefantrine ninu ti ajo awon dokita ni Nigeria fun tele Shalatem wa ni won lilo to rorun to ba wiwu ara lorisirisi mu be na lo si wa ni aladun cherry fa awon mode egbe awon dokita ni Nigeria fun tele Shalatem ogun iba ti le se Shalina Healthcare ti ali pada ko ba si leyan ojo meta kan si dokita re Shalatem gba iba jade laarin ojo meta.

0: chocolate. Enjoy instant goodness.
1: Fún ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣòwò ọjọ́ kọ̀ọ̀kan mọ̀kànà nọ́mbà ìṣirò ìránṣẹ́ owó gbogbo náírà pàtàkì àpò ìfowópamọ́ kan wà tí ṣe àdínkù owó tí ń jáde lọ́wọ́ rẹ̀. Stanbic IBTC ń ṣe àfihàn Bismart account èyí tó lè bẹ̀rẹ̀ pẹ̀lú ẹgbẹ̀rún náírà fún Bismart tàbí ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta náírà fún Bismart Plus. Ìbẹ̀rù current account maintenance charges àti enterprise online charges fún àwọn tuntun àti káàdì ọ̀fẹ́ fún àwọn ìṣòwò tí ó yẹ. Kàn sí www.stanbicibtc.com tàbí kí o fi email ránṣẹ́ sí enterprise@stanbicibtc.com tàbí kí o pe 0700 333333 láti bẹ̀rẹ̀ lónìí. Ìgbésẹ̀ àti ìlà wà.
2: Ẹ fún mi níláàjì ìgò bí rin ẹ ṣe ń ra àbúrò òróró ni ohun tí ọmọ ohun tó wà nínú ẹ. Ní tèmi o, òróró power oil ni mò ń rà. Pàjùlọ wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àpò pélébé power oil tuntun tó tóbi ní ìlú èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
3: Àpò pélébé òróró 90ml power oil 300 naira péré ni owó rẹ̀ ò sì fani lápòyà.
4: Màámi, tẹ́ ẹ bá rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn, ó mọ́ gidi gan ni.
5: Ó lè wọ́n lójú lóòrùn, ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí níbẹ̀.
6: Bẹ́ẹ̀ ni o, máa gbà fáwọn kòkòrò àìfojúrí dáàbòbò ilé ìgbọ̀nsẹ̀ ojoojúmọ́ pẹ̀lú Hypo Toilet Cleaner.

0: much more goodness. Now in the pack.
1: On 8/2001, we made a commitment to our own. A commitment to be there whenever our people wanted to dream bigger, reach higher, and do more. And for 25 years, we've kept that promise. We helped bring loved ones closer, turn ideas into opportunity, dreams into reality. Truly, we've come a long way together. Cheers to the next.
2: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa pa ni lẹ́rin lákòókò àjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlànà lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, aróyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi starter wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, kò jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi starter yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe ohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dà kókò mọ́ni gbàgbé.
4: Paro ruko.
5: Bẹ́ẹ̀ ni o, Lafarge Africa PLC ti porúkọ dà di HBM Nigeria PLC. O ti yí padà. Ṣùgbọ́n ojúlówó sìmẹ́ǹtì tá à ń pèsè ò yí padà. Sìmẹ́ǹtì tó kójú owó tó ṣe é gbáralé. Àtàwọn ohun èlò ilé kíkọ́ tá a fi kọ́ afárá mainland Gẹ̀ta. Gbọ̀ngàn ìgbìmọ̀ aṣòfin àgbà. Afárá Niger kínní àti èkejì. Ilé gogoro Kòkó Àdàn. Gbọ̀ngàn National Theatre àtàwọn ilé ńlá míì káàkiri Nàìjíríà. 1960. HBM Nigeria PLC.

0: àdàkọ ni agbára rẹ̀. Hajj òun ni ó kó gbogbo òpó mẹ́rin tó kù nínú òpó ó kó gbogbo ẹ̀ sínú. Gbogbo ohun tá à ń ṣe nínú àwọn òpó mẹ́rẹ̀ẹ̀rin iman bilahi bọ́rọ̀ sórílẹ̀ ilé àkọ́kọ́ ìrùn lẹ́lẹ́ẹ̀kejì káyọ̀ sàká lẹ́lẹ́ẹ̀kẹta kágbàwé ramadan lẹ́lẹ́ẹ̀kẹrin hajj lẹ́lẹ́ẹ̀karùn-ún. Ṣé gbogbo ẹ̀ pátápátá ni hajj kó sínú? Ayé bèrè kí báwo ló ṣe kó ramadan sínú àbí àwẹ̀ sínú àwẹ̀. Ẹ fọ́ bá lékè ọládé ẹni tí ọba lówó àti ẹran ìdárayá kó gbá àwẹ̀ mẹ́ta nígbà tí bá ń bẹ ní Maka kó wá lọ gba méje nígbà bá padà délé ẹ bá àwẹ̀ wọnú ẹ̀. Bákan náà ni pé ẹni tí ọba lówó ìyọ sàká àbí ẹ̀kọ́ ṣe ẹni tí ọba lówó ìyọ sàká ẹni tí ọba lówó lára tí hajj fi jẹ́ ò fún èèyàn ni pé kéèyàn ṣe kíni kéèyàn lágbára àti lọ inú agbára àti lọ hajj ni owó wa. Ẹni tí ọba sì lówó ò lè yọ sàká. So eléyìí ká fi àwọn èyí tó kù sílẹ̀ nínú tó wà àǹfààní tó lágbára tó ń bẹ nínú iṣẹ́ hajj. Àkọ́kọ́ ni pé ó fi ẹsẹ̀ ìmọ̀ni ìwọ́ fẹsẹ̀ rinlẹ̀ gan-an tán pátápátá pé n téèyàn fẹ́ ṣe tí mo fẹ́ ṣe hálí sọ́tàn lèwájú ìlà ìkó tí mo fẹ́ ná ìbò tí rùkó pọ̀ tó ìrìn àjò tí mo fẹ́ rìn ní thousands of kilometers tí mo fẹ́ kọ́fà yìí kì í ṣe fún nǹkan fún ọlọ́run ọba nìkan ni tí mi ò retí kankan mbẹ̀. Àkọ́kọ́ ẹ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì ní téèyàn ó rí láǹfààní nínú pé mo ṣiṣẹ́ hajj ni wípé n tá à ń pé ní ìjẹ́ ọmọ ìyàmù lágbàáyé gbogbo mùsùlùmí ayé pátá ṣe rí yàtọ̀ sí hajj kò síbi tí ẹ̀dá ti kójọ tá a bá gbogbo ẹ̀dá tọ́lọ́run dá láyé tí gbogbo wà jọ papọ̀ láàyè kan náà kò sí bẹ́ẹ̀ mọ́ lórílẹ̀ ayé mọ́ torí pé gbogbo ẹ̀dá ti bẹ láyé ṣé mo gbogbo àwọn àkójọ mí ìtẹ̀lẹ̀ máa rí àwọn ìran kan ni ó máa jẹ́ àmọ́ tó bá pé hajj ni gbogbo ìran tọ́lọ́run bá dá sáyé pátá gbogbo alájọ wà láàyè kan náà níbẹ̀ láti wá rí pé bó ti dáhùn eléyìí rè bó ti débi náà rè àmọ́ pẹ̀lú ẹ̀ àjọ wà lójú kan náà ní tá à ń pè ní universal brotherhood akẹ́kọ̀ọ́ rẹ̀ ńbẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta àǹfààní rí láti hajj ń ṣe fún yàn òun ni wípé ṣé ní tá à ń pè ní ìfaradà àmúmọ́ra sùúrù téèyàn fi gbé ayé hajj lèyàn ó ti kẹ́kọ̀ọ́ rẹ̀ tàn yánwúyánwú téèyàn kọ́ mọ́ńbò míì lápẹẹrẹ gbogbo iṣẹ́ hajj látòkè délẹ̀ iṣẹ́ ìfaradà ni iṣẹ́ àmúmọ́ra ni iṣẹ́ sùúrù ni arìnrìn ọ̀pọ̀lọpọ̀ máìlì kárin bọ̀ tàwáàfù níbi tí àwọn èèyàn ó ti pọ̀ wípé wọ́n mọ tẹ̀ ọ́ mọ́lẹ̀ wọ́n á máa gún ẹ ní kẹ́ṣẹ́ ẹlòmíì ọmọ tiẹ̀ síwájú àmọ́ gbogbo tó lè wù kán máa ṣe kò tiẹ̀ sí tó kàn ẹ̀ ńbẹ̀ ó tiẹ̀ ní ìwò jì torí pé ọba tó dá mi ni mo kọjú sí ẹṣọ ẹ mọ́lẹ̀ mi ò rí ẹni tó gún mi ò rí ẹni tó gbá mi ò rí èmi àtọba tó dá mi nìkan ni téèyàn bá múru bẹ́ẹ̀ padà délé iye rẹ̀ ṣe ń rọrùn. Ẹ̀kọ́ tí hajj fẹ́ kọ́ wa ó ní wípé gbogbo bó tilẹ̀ nǹkan ga tó láyé sọ̀rẹ̀ kalẹ̀ ẹ̀rí tá a bá dọ̀hún hòtẹ́ẹ̀lì sí wà táwọn èèyàn máa ń lò economy hotel 3-star 4-5-star ẹni tó jẹ́ pé níwájú haram gan ni hòtẹ́ẹ̀lì tí ó gbé wà tá a bá ń pe irun haram yọmọ kírun yàrá òtí rẹ inú haram ló ti kírun ládẹ tó gbó wà nínú ha àmọ tí ṣe hajj bá dé yóò kọkọ sọkalẹ kó nínú hòtẹẹlì yẹn àkọkọ bọ sí mìnà
1: náà
0: ṣe tàwa tó wá dé mìnà yẹn náà tó ní 6 àní 10 d àní 10 c àní 10 b àní 10 a tó lọ bá gbogbo ẹ ṣe mọ̀ pé ó ti sọkalẹ kó nínú 5-star ó bọ sínú 10 àwa tó wá sọkalẹ kó nínú 10 mìnà àbọ̀ sáràfà luxury tó wà nínú 10 a yóò tún sọkalẹ díẹ tó bá dé àràfà ọlọ́run ni máa sọkalẹ̀ bọ̀ díẹ̀díẹ̀ máa sọkalẹ̀ bọ̀ díẹ̀díẹ̀ ní bàbá kú lára a wà lọ muzdalifa ṣe wá rí muzdalifa yẹn kò sí kankan mọ́ that is grand zero nìyẹn.
1: ẹni tó bá ṣe ṣe hajj ó gbọdọ̀
0: wá gbọdọ̀ má débẹ̀ ó bọ́ ẹ̀ bó bá ti débẹ̀ iṣẹ́ hajj yẹn ò pé tán ó ní hajj o àmọ́ kò pé tán ní. ń bọ̀bọ̀ wá sọ̀kalẹ̀ tán àwa gbogbo wa wà lẹ́ẹ̀lẹ́ àtọ́ba àtijọ́ àtàlágbára àmọ́ wa tẹ̀ra wa mọ́lẹ̀ kọjá lọ wàá wá gbójú sókè báyìí pé tẹ̀mí mọ́lẹ̀ yìí ta lè léyìí wo ntí mo bá wa bí kọ́ yẹn láti ẹ̀lọ́kẹ́ bí.
1: sùúrù
0: àṣé níbẹ̀ yẹn wàá mọ̀ wípé bó tilẹ̀ nǹkan ga tó láyé rẹ ra rẹ ńlẹ̀ inú àwọn ẹ̀kọ́ tí hajj kọ́ wa nìyẹn pé ra ẹni sílẹ̀ tán pátápátá ẹ̀rí ọ̀pọ̀ inú àwọn ẹ̀kọ́ àti orí àti àǹfààní tí hajj ń ṣe fún wa ni wípé ìwọ̀n bá ní kó wáyé mọ́ yàtọ̀ ṣe gbogbo tó lè nǹkan èèyàn ní àsìkò tó bá wà ní saudi tó wà ní hajj ṣé mo kó tí fi wọ́n sí nàìjíríà òfin àtàṣẹ tó

0: Afrobrite multivitamin drops and syrup. Adidi koko atawon mo wewe bi won se ndagba. O ni awon vitamin to se pataki ninu fun idagbasipo ara ati opolo to ji pepe. Nafdac fun telu. Afrobrite oja Afrabchem Limited ti won se Panda Paracetamol.
1: Ago meje lu o si dabi eni po tin sise lataaro ise re o ti pari mo agbara re o gbe mo gbogbo oseju lo nwa ago o le tesi waju pe be ni bu se ma re ni losan yen gbogbo wa la mo nipa e ti agbara re o gbe se mo ti wuri o si mo ta jo bi eni pe oje ye ama nkan yo kan le yi on gbogbo pada Freactor Energy Drink tori ti agbara re ba gbera soke afojusun re a se dede energy drink ipa se re a pada wa pari ise lasiko awon gba re wa si muse wa ṣiṣẹ́ rẹ lójú ọjọ́ nítorí náà tí káàrí ọ̀sán yẹn bá fẹ́ dá ọ dúró ru ara rẹ sókè tí ìtumọ̀ rẹ pẹ̀lú Freactor Energy Drink Freactor Energy Drink tí ìtẹ̀rẹ̀.
2: Wọ́n ń ka àwọn ọmọ tó da lásìkò tá a fẹ́.

0: Nàìjíríà. Ìkẹjà ni onígbọ̀ngbọ̀n nípínlẹ̀ Èkó láti ròyìn Blake Sayokola Ibrahim ní orúkọ tèmi. Àwọn ìdọ̀tí ni wọ́n ti ojú irin ní agége nílùú Èkó pẹ̀lú bí ilé iṣẹ́ rélùwé ṣe ń kó agbègbè náà lóòrèkóòrè. Irúfẹ́ ìwà ìdọ̀tí bá jẹ́ ohun tó ń kọ àwọn olùgbé agbègbè náà lóminú àti lórí pé ó lè ṣàkóbá fún ètò ìlera àwọn ènìyàn agbègbè ọ̀hún àti pé ó léwu fún ọkọ̀ rélùwé tó ń kọjá lágbègbè náà. Òyìnbá kan tí orúkọ rẹ̀ jẹ́ Oyè Níran Prince sọ pé dídàlẹ̀ lọ́nà àìtọ́ ó fi gbogbo ìgbà wáyé lágbègbè láti nǹkan bí ọdún méjì sẹ́yìn pẹ̀lú bí àwọn òṣìṣẹ́ rélùwé ṣe ń kó ìdọ̀tí ọ̀hún ní gbogbo ìgbà. Prince ní àwọn òṣìṣẹ́ rélùwé máa ń kó àwọn ìdọ̀tí náà sínú àpò ọ̀rọ̀ pàápàá jùlọ tí ó bá di ibi tí ọkọ̀ rélùwé máa kọjá lọ́wọ́, ṣùgbọ́n ó ṣe láàánú pé wọ́n tún padà sí da ìdọ̀tí sí agbègbè náà ni. Ó ṣàfikún pé dípò kí àwọn ènìyàn ṣàmúlò ibi ìdalẹ̀ sí tó wà lágbègbè ọ̀hún, ìyẹn nítòsí ojú rélùwé yìí, ó ní ọ̀pọ̀ wọn ni wọ́n ń dalẹ̀ sí ojú irin tàbí kí wọ́n sun ilẹ̀ náà ní ojú irin níbẹ̀. Lójú náà ti mú àgbègà bá àṣà àti ìṣe Yorùbá. Àjọ tí wọ́n pè ní New Era Foundation for Yorùbá Festival Culture Intervention Olókun Festival sọ pé ayẹyẹ ọdún yìí ni ètò oríṣiríṣi yóò wáyé níbẹ̀ níbi ìpàládé àṣìṣe ọba àti àwọn olókọ yóò pèsè sí nígbà tí ó ń sọ̀rọ̀ ṣáájú kí ètò náà tó wáyé. Ètò máa wáyé ní Debojo Beach Ẹlẹ́kọ̀ọ́ Ìbẹ̀júkí nípínlẹ̀ Èkó. Comrade Razak Arogundade ti jẹ́ ààrẹ fún OPC New Era kéde pé alákòóso fún àṣà àti ìgbafẹ́ nípínlẹ̀ Ọ̀yọ́ Agbẹ́ni Wàsíù Ọlátúnbọ̀sán yóò jẹ́ olùdánilẹ́kọ̀ọ́ níbi ayẹyẹ náà láti dá àwọn ọmọ orílẹ̀-èdè yìí lẹ́kọ̀ọ́ lórí pàtàkì dídáàbòbò ti ṣe kí ó má bàa di ohun ìparun. Ó ní àwọn òbí gbọ́dọ̀ ṣàmúlò àṣà sísọ èdè abínibí sáwọn ọmọ kí wọ́n lè gbọ́ àgbọ́yé àṣà àti ìṣe wọn. Ọba Ọláyẹmí Arówólọ́ Àrólé Ògúntìmí lẹ́yìn kí Gbadéwọ̀lú ti ìlú Arárọ̀mí yóò jọba aládé ọjọ́ náà. Ìjọba Babátúndé Àkànní Chonola olú ìlú Makọ́gi yóò jẹ́ àlejò pàtàkì ọjọ́ náà. Oòdùà OPC New Era olóyè àbílẹ̀kọ Ọlábòsí Ọláṣẹ́yìndé ni wọn yóò jẹ́ ìyá ọjọ́ náà. Ọmọ ẹgbẹ́ OPC New Era, àwọn tó nífẹ̀ẹ́ sí àṣà Yorùbá àti gbogbo ènìyàn láti kópa níbi ọdún ọ̀hún, wọ́n ṣàpèjúwe gẹ́gẹ́ bí ọ̀nà tí wọ́n fi ṣayẹyẹ àṣà àti ìṣe àti láti dáàbò bo ìran ìṣẹ̀dálẹ̀ Yorùbá. Ó fi dá àwọn tí wọ́n fẹ́ kópa níbi ètò náà lójú pé ètò ààbò tó wà nílẹ̀ lójú náà ti di pé àlàáfíà ìjọba tí gbogbo nǹkan sì lọ nírọ̀rùn. Ọdún olókun 2026 ni wọn yóò ṣàfihàn àṣà ìṣe àti orin lóríṣiríṣi pẹ̀lú èròǹgbà tí mú ìgbélárugẹ bá ìṣẹ̀dálẹ̀ ilẹ̀ Yorùbá. Ìròyìn yálẹ̀ ta kò ní ju bẹ́ẹ̀ lọ sí pàdé àkẹgbẹ́ alágbèrò méjìlá ọ̀sán fún ìrìn àpapọ̀. Ọpẹ́ lọ́wọ́ Frank Ọlọ́runṣọlá tó jó lóòtú ìrò Lekki Sayokola Ibrahim ní orúkọ tèmi. Ẹ ṣe pẹ̀ṣin 36
1: Ejumare ló di rí ẹwà fákùkọ o.
2: Ejumare ló di rí ẹwà fákọ.
1: Ọba òkè ló di rí ẹwà.

0: FM 92.9.
1: Bẹ̀bí tó ń dà yín láàmú tó bá rí bẹ́ẹ̀ ìròyìn ayọ̀ kan rèé ìyẹn nípa ilé ìwòsàn kan tó yà lára ọ̀tọ̀ IA&S National Medicare International Limited lábẹ́ àkóso Dr. Idris Ajibade PhD tí wọ́n tún jẹ́ olùdásílẹ̀ ilé ìwòsàn IA&S yìí. Ẹ̀sán ara ni wọ́n ń tọ́jú pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ tí ò mú oògùn lílò dání rárá non-medication therapy gẹ́gẹ́ bí Chinese acupuncture tó jẹ́ ìlànà tí àwọn China tí wọ́n ń lò lórílẹ̀-èdè China tí wọ́n fi máa ń tọ́jú oríṣiríṣi àìsàn lọ́dọ̀ wọn. Bẹ́ẹ̀ ni wọ́n tún máa ń lo àwọn ìlànà ìtọ́jú míì bíi pin, ìjàmà, physiotherapy, heat therapy àtàwọn machines lóríṣiríṣi tí wọ́n fi ń ṣe ìwòsàn ara. Bẹ́ẹ̀ náà ni àyẹ̀wò gbogbo ara láti irun orí títí dé èékánná ẹsẹ̀ ògbẹ́yìn àtàwọn ọ̀nà ìtọ́jú mérìírí míì. Bẹ́ẹ̀ ń wá lọ sí Sokoto àti ọ̀nà jíjìn lókè òkun lọ́hùn-ún gan rèé lápò Sokoto yín o, ìyẹn ní bí lábúlé ẹ̀gbá ní True Test.

Select multivitamin drops and syrup. Àdìdì ṣe fún àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn vitamin tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè àbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fún ìtẹ̀lú. Afravite jẹ́ ọjà Afrachem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.

0: iṣẹ́ tòsún tòwú láti ṣe dájú pé olúkúlùkù oníbàárà gbádùn ẹ̀tọ́ rẹ̀. O ní ẹ̀tọ́ láti rí iye owó nǹkan kedere. O ní ẹ̀tọ́ láti gba àlàyé tó tọ́ nípa ọjà. O ní ẹ̀tọ́ láti gba owó rẹ padà. Tí iṣẹ́ tí wọ́n ṣe fún ọ kò bá dára tó, láti gba àlàyé lẹ́kùnrẹ́rẹ́ pé 0805-600-2020 tàbí 0805-600-3030 tàbí kọjá sí www.fccpc.gov.ng Federal Competition and Consumer Protection Commission FCCPC ń pèsè àyè fún yíyan òní ìbárà àti ìmúṣẹ ẹ̀tọ́ tó tọ́.
1: Kùṣù kùṣù ló ń lọ.
2: Ìyá Láyọ̀, ìwọ pẹ̀lú orin ìlú òkè yìí ṣá.
1: Orin ìlú òkè lásọ́kọ́, ìyàlẹ́nu ọṣẹ ṣùgbọ́n ló ń forí sí mi lẹ́nu. Bó ṣe owó tó ń fọṣọ lẹ́gbẹ̀lẹ́gbẹ̀, ọṣẹ kan aṣọ bíi 25 torí kì í tètè yòòrò.
2: Ṣé a ṣe lè rí ọṣẹ tó pójú owó lórílẹ̀-èdè yìí ṣá? Èmi náà ti lùgbàdì ọṣẹ o.
1: Ọ̀rọ̀ Tọ́láboyún bá sọ, ó ti kúrò lẹ́nìkan o. Èmi àti ìyá Sáídà ti dá ọṣẹ ṣùgbọ́n mọ̀, kì í ṣèjẹta o. Èyí tá a fi ń fọṣọ fa bọ́ọ̀tọ̀.
2: Ìyá Láyọ̀, ó fara pamọ́ fún mi púpọ̀ jù. Ibo wá lẹ́dírẹ́sì wọn wà o.
1: 30 Anjori Street, Ìjẹ̀gùn, lábẹ́ ìjọba ìbílẹ̀ ìdàgbàsókè ìkọ̀tún ní ilé-iṣẹ́ Ades Ventures tó ń ṣe ọṣẹ ṣùgbọ́n wà. Telephone 0805-543-8445 0805-543-8445
2: Tí mo bá débẹ̀ ìyá Láyọ̀, ń dàgbà síbẹ̀ ni o.
3: Tẹ́lẹ̀ lórúkọ jẹ́ FCC lábẹ́ Kọ́ńdétò Abiodun Lukman ṣùgbọ́n ìyá Adosun àgbàdo kéde FCGA à ń kéde ìṣẹ́ṣẹ́dé 2036 tí yóò wáyé lọ́jọ́ Thursday tí í ṣe 28/2036 tí ìrìnsà Royal Street ọlá lẹ́yìn aborí ìyàlẹ̀ pàjá àti olóyè ìbá Abiodun Gani Adams ààrẹ ẹ̀lẹ́kọ́ta ọ̀fọ́n ti ilẹ̀ Yorùbá olùgbàlejò bàbá ẹgbẹ́ wa olóyè olórí ìdílé Fáyemí Yorùbá sọ̀tọ̀ ní òde àti ilẹ̀ Yorùbá.
4: Also, Fair College of Technology SLK, HND full time and part time admission. This is to inform the general public, especially those who are agitating to acquire higher national diploma. HND, that's the admission application form into the higher national diploma, full-time and part-time program of Osho State College of Technology, SLK, is now available for sale on the institution's website, portal.osho.edu.ng/apply. The post-UTME screening form is 2,000 Naira only for national diploma, ND, and 20,000 Naira for higher national diploma. Courses are available in the following faculties, Management and Business Studies, and Environmental Studies, Engineering, Pure and Applied Science, and Communication and Information Technology. Candidates who chose Osho State College of Technology SLK as first choice institution and scored 100 and above in the 2026-2027 UTME are eligible to apply. Applicants who scored below the UTME cutoff mark or did not sit for 2026-2027 UTME are also qualified to apply for ND part-time program with a sum of 20,000 Naira. For information, call 0803-577-561 and 0803-377-7278 or check the institution's website. Announcer, Mr. Eso Popola, Registrar.
5: Adupara don lorun ka ma sare je ise Bello Nigeria Limited. Wo ti ra phone lodo won ri. Bi sese se nbo yi lo ra phone lodo won. O ti nbere awon itan kan ti pe ti pe. O si ma ngbagbe nkan o tete ma ngbagbe nkan. To ba ni phone giri latodo ile ise Bello fun akoko ti odun sese to nbo yi. Wa wa lanfani lati se kini. Lati lo si awon obi ti o ye ko ti lo record awon nkan orisirisi. Ibe náà ni wà á ti béèrè ìtàn ibi tí bàbá àti ìyá yín ti wá. Àǹfààní tẹ́ ní nílùú tẹ́ wà ńbẹ̀lẹ̀ ti láǹfààní àti wọ́n wá fẹ́ fún ọ̀rẹ́ rẹ ní fóònù. Ó lè jọkùnrin, ó lè jóbìnrin, ó sì lè jẹ́ pé ó ti yé yín. Ìwọ́n fẹ́ ra fóònù fún bàbá àti ìyá àti ẹ. Ilé-iṣẹ́ Bello Nigeria Limited, òun náà ni kẹ́ lọ. Nọ́mbà tẹ́ fi rajà lọ́dọ̀ wọn tí ẹ fi pè wọ́n, òun náà ni 0008-043099 Ile-iṣẹ́ Baylord ó wà káàkiri ilé olú-ilé-iṣẹ́ wọn sì wà ní ìlú Ìkọ̀tún. Ẹ lọ bá ọ̀dọ̀ òpọ̀ lónìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan òun náà ni ẹ ó bá pàdé ńbẹ̀. Gbogbo tẹ́ ẹ bá fẹ́ tó jẹ́ ìrọ̀rùn nínú ilé ayé ọ̀dọ̀ Baylord òun náà ni kí ẹ lọ. Ká tó máa lọ lórí ètò yìí láàárọ̀ yìí àámu gbogbo ẹ̀ ní pápápá nítorí pé ọjọ́ ń lọ àdánkù orò òde òun ni ó ń jẹ́ bẹ́ẹ̀. Ultimate style makeup and artist ibi ti any specialized le lori ohun ni makeup manicure pedicure weaving braids eyelashes ati be lo gbogbo oge te ba fe se patapata iwo lode lose yi oni bi to fe lo losu yi o wa fe mura kon mu e daada telephone number won ni 0916532 5654 0916532 5654 ultimate style oni epe yen awon dagbere photo loni awon dagbere faye ikun oni je ko pade okete okete oni je ko pade kun lai by kiss big kiss biliki ejinjorais toke ikun lo nwaju awon ni ba arun bo leyin ko ni ba lagbara lowo olorun odun isese yi ajo se ni gbogbo bi to ye ka ti kanse ajo kanse nbe lagbara lowo olorun won ni se leyin wa o ire kabadi
6: kabale kalebo illa yakoo

ọjọ́ lẹ́rìn bí àná tí ajá wí oyè ìyálájà ilé lùbọ́ jẹnẹra ọjà olówó lágbà alásàlátù tí mo ṣe ìpínlẹ̀ Èkó lè ìyá wa alhaja ulemat ahmed lórí òní gangan ọjọ́ kẹrìnlá oṣù kẹjọ 14th August ló pé ọdún kan ni gbogbo ẹbí ìyálájà ilé lùbọ́ jẹnẹra fi ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àti àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn tí wọ́n gbárùkù ti màmá látorí alhaja fọláṣẹ adé tinubu òjò ìyálájà jẹnẹra ìpínlẹ̀ Èkó àti orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n sì ń ṣe ládùúrà fún wọn pé wọ́n ti fọmọdé joyè wọ́n á fàgbà lópẹ́ o ọpẹ́ yìí tún wá lọ sórí gbogbo àwọn alákòóso ọjà àwọn olóyè ọjà pẹ̀lú gbogbo ọlọ́jà pátápátá àtàjèrè láòmàtà àwọn ọmọ ìyálọ́jà ilé lùbọ́ jẹnẹra kùtì àti jimọ̀ adédèjì taurid jimọ̀ adédèjì tí wọ́n jẹ́ àbúrò samson eléji ẹsẹ̀ kẹ̀kẹ́ ojúwò èmuṣin ìdímùlẹ́kọ alága lukman ahmed ní london saheed ahmed òyìnbó níbàtà ní west street muṣin maruf biola ahmed ní london àti gbogbo àwọn àbúrò ìyálọ́jà látorí alhaji hamzat gbadamọ́sí magaji aka teddy double commanders lórúkọ ìyàwó àtàwọn ọmọ wọn àwọn ọmọ rabiat ayasemiu ọmọ gbadamọ́sí magaji àti falilat iṣagbọ́ ìgànná àti àwọn ọmọ wọn náà kí ìyálọ́jà ilé lùbọ́ jẹnẹra alhaja ulemat abike alake ọmọ adélẹ̀yẹ gbadamọ́sí ọ̀nà ìsókun magaji ìgànná àti ọmọ magaji ọ̀nà ìsókun lọ́yọ̀ọ́ kú oríire ọdún kan lórí oyè oyè amọ́rì ẹ ti ṣèyí ẹ ó ti ṣàmọ́dún láṣẹ lẹ́dùmarè.

0: bẹ́ẹ̀sì ni ète wọ́n fẹ́ wo and wọ́n ti strategize wọ́n ti wo ọ̀nà tó fẹ́ gbà bí la fẹ́ gbà bá ṣe fẹ́ rìn ni tó bá wá di ní bí ajọ́ kejì àbí ajọ́ kẹta wọ́n wá sọ pé àwọn òṣìṣẹ́ islam wọn nígbà tí wọ́n ti mọ àṣírí gbogbo ète wọn wọ́n wá padà ajá ní sallallahu alayhi wa sallam ayé haya yìí nínú alukur'an ní surat al imran aya 71-72 ọ̀rọ̀ yín bọ̀ àwọn ibi ta fẹ́ lò gọ́gọ́ ní 72-73 ọlọ́run ba àlékẹ́ láń sọ fún wa yìí pé wà kọ́ láti tọ ifatu min ahli alkitab apá kan náà àwọn tí wọ́n jẹ́ àwọn ahli alkitab àwọn nasara aminu bi alladhi unzila ala alladhina amanu wọ́n lọ bá nabi muhammad sallallahu alayhi wa sallam nabi àti juwọ́lẹ̀ àti juwọ́ dùsẹ́lẹ̀ fún ẹ o àti gbà ẹgbọ́ o àti gbọ́ ọlọ́run gbọ́ o àti gbà wà nabi gbọ́ o àti gbà qur'ani gbọ́ o waji an-nahar lọ́sàn wọ́n lọ bá nabi lọ́sàn wà kọ́fọ̀rú àkírahu la allahum yarjuun tó bá di lálẹ́ wọ́n wà kó nínú wọ́n wà sọ́kàn àwọn òṣìṣẹ́ islam mọ́ wọ́n wà kó ń bẹ̀ láti máa wá fi convince àwọn tí wọ́n ti wà nínú islam tẹ́lẹ̀ gbogbo ète tá nabi tí wọ́n ti strategize kalẹ̀ wọ́n ti rí àwọn ète náà wọ́n máa wá lọ lo engage tiwọn allahu akbar anabi fi ni man badala dinahu gbogbo ẹni bá ti fi islam ọlọ́run anabi fi àjáza kọ́líbù wọn ni ó fi kó ìbẹ̀rù bá wọn ni pé ìwọ tó bá ti bẹ́ẹ̀ sì ni òfin ni ẹ rí pé òótọ́ ni àwọn tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ pínlọ́ńpì wọn nínú òfin ni law they are traitors àwọn tí wọ́n àwọn ọ̀dàlẹ̀ ni wọ́n ọlọ́run anabi muhammad sallallahu alayhi wa sallam ṣe mangashana falisa minna gbogbo ẹni bá ti dà wá kò sí láàrin wa anabi ṣe wá gbé òfin ni káàkiri kí man bá dala dinahu gbogbo ẹni bá ti fi islam rẹ lẹ tó bá ti kó lọ́dọ̀ wa fakutuluwu ẹpá ni torí pé òfin nínú òfin àgbà nínú òfin law ministry law náà ní gbogbo àgbáyé náà ni treason àbí kí náà ń pè é treason àbí kí ni òfin yẹn felony gbogbo ẹni bá ti wà lójú ogun tó ti wà lójú ogun tó wá sọ pé òun ò ṣe mọ́ òun fẹ́ òun ti surrender òun pa ni kò síbi tán ti fẹ́ ṣe torí kò síbi tán ti ń ṣerú ẹ̀ o le surrender lójú ogun torí tó bá ti surrender lójú ogun àkóbá ni ó jẹ fáwọn tó surrender fún àkóbá ni ó jẹ fún wọn eléyìí ni àlàyé tí ń bẹ ńbẹ nínú àwọn islam nínú àwọn tí anabi muhammad sallallahu alayhi wa sallam nígbà tí fatu makka tó ṣẹlẹ̀ àwọn abdullahi méjèèjì abdullahi ibn khattab àti abdullahi ibn mas'ud abdullahi méjèèjì yìí wọ́n kò nínú islam ọ̀rọ̀ pọ̀ ńbẹ àmọ́ anabi ó pa wọn láṣẹ pé kí wọ́n lọ pa ẹnìkan nínú wọn abdullahi ibn khattab òun ni wọ́n pa kódà anabi ni kódà kó so mọ́kàába ẹ̀rí pé ẹ̀pá torí pé kí ni òun náà ti pààyàn anabi ò pọ̀ ní kọ́ pa nítorí wípé ó kò nínú islam àmọ́ wọ́n pa nítorí pé ó pààyàn òun náà ti gbẹ̀mí ẹlẹ́mìí ni ikú fi tọ́ sí àti mọ̀ọ́kẹ́ni tó bá ti pààyàn nínú islam ó sì tó mọ̀ ọmọ pa wọ́n ṣe wọ́n pa òun náà ní ìdájọ́ pé wọ́n pa òun náà ni wọ́n ṣe fún eléyìí náà ni àlàyé tó ń bẹ níbi ọ̀rọ̀ yìí pé man badala dinahu faqtuluhu anabi ò pa nìkan rí torí pé ó fi islam lẹ̀ torí pé islam ẹ̀sìn ọlọ́run ni tó bá lò ṣe mọ́ ọlọ́run ó fi àìmọye àwọn èèyàn tó dáa ju ẹ lọ fi rọ́pò tó bá lò ṣe mọ́ ò ṣe mọ́ máa lọ máa bá tiẹ̀ lọ tó bá sì ní o sì fẹ́ ṣe padà wẹ wẹ́kọ̀m ó ti wẹ́kọ̀m ẹ ó ṣe stikfar ó ṣe tawbà tó bá tún lọ tún o fẹ́ lọ máa lọ ọlọ́run bá ti sọ pé alẹ́ dínà amanu suma kafaru suma amanu suma adadu kufron gbogbo ẹni bá lò ń ṣe islam mọ́ tó wọnú islam tó tún jáde tó wọnú islam tó tún jáde tó wá kú sórí kẹfẹ́rì ni ọlọ́run ni òun ni foríjì adásí pé ẹ̀sán bẹ́ẹ̀ ìjìyà epo kò nínú islam kò sí lọ́wọ́ ẹni kankan ọwọ́ ọlọ́run ló wà abẹ́ lọ́hùn allahumma sabit qulubana ala dinika wa ala ta'atika rabbana atina fi dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar subhana rabbika rabbil izzati amma yasifun
1: wa salamun ala al mursalin walhamdulillahi
0: rabbil alamin

0: ยกไว้ลูกแป๊ะแป๊ะเจอรา
1: Bismillahir Rahmanir Rahim La ilaha illallah Al-Wahidu Qahhar Rabbus Samawati wal Ard Ama baynahuma la sisul ghafar La furiji ni Olorun Olorun furiji wa shanu wa Ama ko woni kan ni ku meji o la la fi we la hakbar Adupe ni owo Olorun oba na ko tun ni ka ma be laaro temi e ka bo sori eto na la le se bond fm 92.9 ni ile ikeja The clock ke lo ma de wara lo nki wa kiki to lapale julo ti ko si asiko ti ko ba mu oni ba kira wa laaro pelu kiki na dede ni o sosan dede ni iyale ta won to pe kan ni iyale ta ba kira wa be na ko da ba ji loru ta kira wa be dede ni kini kiki na oni assalamu alaikum wa rahmatullahi wa barakatuh le kan si e ka bo sori eto na la ni ise bond fm 92.9 ni ile ikeja gege bi ise wa imam mi ti wa ni kale laaro ti ni chief imam Ansar Uddin Society of Nigeria ni ilu gbogbo awon ni Imam Abdulrazak Lukman Al Mubarak won ma ba yan na nkan ti a fe soro le lori gege bi ise wa bismillah ya she
2: alhamdulillah alladhi yudabbiru al umur wal ayam wad duhur wal awqat bi ismihi la hawla lana wala quwwata lana wala quwwata lana illa ilayka ya Allah يا مالك الملك تؤتي الملك من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير نحمد سبحانه وتعالى حمدا لرب العالمين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله وعلى آله وصحابه والمرسلين وعلينا معهم اجمعين اما بعد اوپن لاني فون اولون الاغبار اولوغو جولو اتيرره كاري ايي اوبا لانا اوبا ليني اوبا ني بوغو غبا اوبا تي او ما بلهين غبا تي بيبي اوبا سيما اون لا پاشه اون لا شوفين اون لو با تي داري ايي تي اوپن نيكان سي تنيكان او سي ران لوو اون لو با oba awon ba alagbara lori awon alagbara ohun lo nipo eni ba won ni ma gbepo fun bo ba won olohun agbepo feru lori omo labi bo ba won olohun agbepo fun keferi lori mumini bo ba si won olohun nigba mi agbepo fun mumini lori keferi robule alemi oba dani boni aba dani waye ni an ki ko se ayin ebi npa mi mo ti yo ako atabo loda oorun osupa ako atabo ni won samu ati lele ako atabo ni won ako eyan be abo eyan be ako eran be abo eran be ako ewe be abo ewe be bọlọhun ti da gbogbo nkan ni idunnu ati banuje ako atabo ni won erin atekun ako atabo ni won oba to wa da gbogbo nkan ni meji meji meji meji to wa fi re saso tenikan o ba dupo enikan o ba du ola oun nikan lo ba to je ola titi ti o ma je lo gbere o wa fi gbogbo ola o ya wa lawon asiko kan ti o si pada gba nkan e pada ti o to gbe fe lomi ashhadu alla ilaha illallah aje ri po olohun lohun wahda ula sharika la oba asoni ko lorogun ko lo ba kan wala yo oba do be haqqi ghayruhu o ti eto ka tun sin kankan mi leyin olohun oba ti gbogbo aye sin ti won fi le sori aga isin gbogbo aye yin titi are ni dogungbo eyin re gbogbo soro soro aye won ni pada soro mo olohun nikan ni o ku lori aga oro oro ti a pa mi lase loni pe kin so ki olohun ba le ki ola ko ran gbogbo wa lowo ati titi ngbo mi ati mi na ti n so olohun ba le ki ola ko jo ran wa lowo so wa ni bi asigbo so emi na ni bi asitu oba ti gbe nu yan soro na akole oro wa loni na ni don't be sad be thankful to Allah omo ya ma banuje ara Nigeria e ma banuje e je ma dupe lodo Olorun e dakun omo Nigeria e ma bokan je no royal road to success o sabu ja lorun opo e ba ba rokun a le digi afi ka se suru e dakun omo ya gbogbo titin gbo mi e ja se suru inu bi inu exam la wa yi afi ka be lohun ko lo ya pass kila npe ni banuje kila npe ni dunnu ti mo so pe don't be sad We are just to be thankful to Almighty Allah. Emma Banuji ese aje ma dupe lodo Olorun. Se bayi wa laye. Be mi bagun ireti nbe o. Be mi bagun gbogbo nta fe ni ani. Un taye lero pa ani ni a pada ni. E ja lo mo pe morore lodo Olorun adan wo ni o. Ah bo lo ti wa ri bayi mi o ti irore adan wo ni mejeji. Olorun fi sadan wo fun wa ni. Baba wa le se suru ta gba fo Olorun. Oro wa o pada dayo. Elo mo npe don pe ni banuje ohun ni afa to nlele kalbi keyan ri nkan to nba lokan je ko si ma banuje ati dada mo e mo kan be la dada mo mo kan pe gbogbo igba to ba ti ri nkan dunu ko ma dunu sugbon ati dunu ati banuje mejeji predicament ni adonwo lolohun fi se nature ni akoko on to yen ka koko lo gbo ye ni pe e je agbo nature ye iyen ni pe tobun iya e ja gboye ntan pe ladamo ntan pe ni nature e ja gboye e gbon to Olorun so nu alquran Olorun so nu quran chapter 2 verse 35 bada ud billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim Olorun ni wala na bulukum bi sharri wal khairi fitnatan wa inna wa ilayna turjaun Olorun ni wala na bulukum emi Olorun bi sharri wal khairi fitnatan Olorun ni daada ati dakeji emi Olorun mo fi dan yin woni e lo mo pe tin ba se daada fun mo fi dan yin woni bi dakeji ba de waye mo fi dan yin woni o wa ile ina turijahon e lo mo pe ati daada ati dakeji bi mo ti dale aye ni mo yi daada kan idakeji mo yi dakeji kan daada ni mejeji nlo legbegbe ara won ni o amo e lo mo pe ateyin ati ntin mo se to ndun mo yin ati ntin mo se to ndun yin odo mi ni gbogbo yin o pada si tori gbogbo to ba dun mo yin ati to ba ndun yin odo mi lo ti wa odo mi na ni o se pada si okan nu awon failasuf o ni aran ti ba se daye ni afani waladati ka umuka ya buna adam bakian ati mi ati ntin gbo mi ijo ti won bi won wa saye yi emi na mo eyin na ran ti ba ati eran ti igba wa nkeke ti mo ran wa leti asa re ni won bi loju wa pe jo won bi mo ekun lo ba waye awon eyin awa to ba laye an tin dunu e mo po mo to nsunkun olorun ni o wa se wa si fun wa ni awa ta nrerin olorun ni a se wa si fo mo ni ekun to sun wa saye yen o je ka mo pe a ma ri nkan ti o ma dun wa o erin ta wa na erin o je ka so fo mo yen pe bo ti sunkun wa yi o kin se bere na lo ma sunkun lo lai lai o awon asiko kan be to sunkun awon asiko kan be ti won na o re erin ti wa yi ojogbon wa so fun wa pe e to wa da ju ni pe e se je ka gbianju ka study nature ka mo pe nature a ma gbe dunu wa nature a ma gbe banu je wa e to ba gbe wa ninu mejeji o sin to da bi ka ju gbogbo gbe saye wa ka fi le po Olorun to Olorun lo ba eto ohun lo ba to mo to ju gbogbo wa lo ame e to da ju ni pe gbogbo ojo ti daada ba de ka gba po Olorun ni ijo ti da keji ba je ti da keji ba de fa mal li nafsika an takuna izan bako ka wa sise to ka gbe oro wa lọlọrun lọ ka sise ni sise pe gbogbo ojo tọlọrun ni gbogbo igba tọlọrun ni gbogbo asiko tọlọrun ni gbogbo alamori awe eda tọlọrun ni idunnu oni ma be lo gbere ibanu jene osi ni ma be lo gbere ile aye ki se le idunnu be ni ki si se le ayo e to dan pe ka sise ere kale gbogbo ojo ta ba pada sodo Olorun awon eyan to pade wa pelu erin tawa fe kun pade won ko wa di pe eyan melo ni o wa sunkun leyin igba ti won na o ba si mo iyen ni pataki ninu ta tun gbe o ni why me ki lo de somo nigeria go wan so ko sha wa ni ru eleyi to si ha iya ipo itina ipo wahala ipo emi pelu yin na mo pe iya ki so mi obe iya ki so re ara ama kini kan ni mo fe ki gbogbo wa o lo mo e je aran ti quran chapter 29 verse 1 to 3 tolohun so fun wa pe Alif lam mim bismillahir rahmanir rahim Alif lam mim Olorun ni Alif lam mim elo wa ara fi meteta ni Olorun lemi Olorun nikan ni mo gbo yi emi loye ati ba na su eyin eyan se ma ro wi pe an yo to ko an ye ko lo amanna wa hum la yuftanun se le ro wi pe ki joba kan sa dedede ki gbogbo e de yi pada lojiji be ko lori ijoba tan tin ba bo tan tin paruwo bo pe ka wa lero pe enikan ni o perform miracle rara atun se ilu owo emi ati yin lojo wa eleri orilede nikan o le da se òun máa ṣe àwa náà máa ṣe èyí tó jójúṣe wa kájọ ṣe èyí tó jójúṣe ìjọba káwọn náà ṣe tiwọn káwọn méjèèjì káfa ká parapọ̀ babalá fẹ́ chẹ́ǹgì lórílẹ̀‐èdè nàìjíríà àfi is our collective responsibility gbogbo wa lájọ ṣe èmi mọṣẹ́ ẹ tèmi mo ṣe ìjọba mọṣẹ́ ẹ tiẹ̀ ó ṣe ìwọ náà mọṣẹ́ ẹ tiẹ̀ ó ṣe lásìkò káwọn àjọ wa fi gbogbo ètò kù ká fi lọ́lọ́hun lọ́wọ́ ọmọ nàìjíríà ya ṣe sùúrù ohun tó lé ń bọ̀ wá dẹ̀ kò sí nǹkan tó le láyè tí ò ní padà dẹ̀ olúwa ní ẹjẹ́ kí n lọ sọ kínní kan fún yín ẹ lè ṣàdédé rore mi o kẹ máa wá sọ pé ọlọ́run afẹ́ràn ẹ anígbàgbọ́ pẹ̀lú ọlọ́run wà ń lẹ àyùtànù ọlọ́run ní máa kọ́kọ́ ṣàdánwò fún yín o torí pé lẹ́yìn ìbànújẹ́ ìdùnnú ń bọ̀ wá o bọ́lá bá fẹ́ ṣoore fórílẹ̀-èdè kan ìbànújẹ́ ní òkò ti ṣáájú ẹ̀yin èèyàn mi ẹjẹ́ àṣẹ sùúrù gbogbo ọ̀rọ̀ yóò padà dayọ ẹkánámì wa ó padà dà àmọ́ kó dáa ọlọ́run ò ní sọ̀kalẹ̀ sẹ́wọ̀n o àárín èmi pẹ̀lú yín ni o ọwọ́ èmi pẹ̀lú yín ni o kódà àjọṣe ni o olúwa ni wàlàkọ́dí fatana lẹ́dínà mí kọ́bùlì in fọlá yà àlàmọ́nà lọ́ ò lẹ́dínà sọ́dẹ́kù wàlà yà àlàmọ́nà ta síbi olúwa ni pàápàá mo ti ṣàdánwò fáwọn ìlú kan rí ẹ̀rẹ́ ti ṣáínà ni ṣáínà náà ń bẹ lóko ẹrú lánàá sẹ́kánámì wọn ò da nígbà wọn fọwọ́sowọ́pọ̀ ó padà dà ṣáínà náà ló dé ibi tí gbogbo ayé ti lọ ń ṣòwò lónìí ẹ ti gbàgbé ni wípé dubai ń bì báyìí àwọn náà níṣòro ẹkánámì wọn dorí kodo ṣùgbọ́n ńgbà tọ́lọ́run ṣe tán tí mọ̀ wọn ṣọ̀kan wọ́n padà yọ kúrò nínú àdánwò náà dubai náà ló dìlú tí gbogbo ayé ń lọ ṣòwò tóníkálukú wa náà ń lọ ṣe fàájì ńbẹ̀ yìí tá a bá ṣe sùúrù olúwa kan fẹ́ dán wa wò ó fẹ́ wò ta lọmọ nàìjíríà rere ta ló nígbàgbọ́ òdodo tí ó nígbàgbọ́ pẹ̀lú pọ́lọ́run nìkan ló lè ṣe kì í ṣe yàn ta lẹ tí ó pọ́lọ́run nírọ́ tó fẹ́ wá kóhun náà rápálá wọnú ìjọba yìí jẹ́ kí èmi náà lọ jẹ tèmi ńbẹ̀ àwọn olófẹ́ ṣeré àwọn òde òní ṣeré àwa náà gbogbo òṣòro kíṣòro yòówù kó lè máa kojú wa ǹjẹ́ àwa náà lè ṣe sùúrù bọ́lọ̀ bá ń bá wa wí lọ́wọ́ ǹjẹ́ àwa náà lè ṣe sùúrù nígbà tádánwò bá dé ká gbà pé kò sí ìbànújẹ́ tí ó máa bẹ lọ gbére bákan náà ni ò sì sídùnnú tí ó máa bẹ lọ gbére hadithu sharif anabi wa muhammad sallallahu alaihi wasallam anabi ni laysa bi mu'minin mustakmilin lil iman ma lam ya'udd al balaya ni'matan war rakha'u musibatan anabi ni lo mo kini kan daju wi pe ko ti di ki se mu mi ki se ni gbagbo ododo ki se ti gbagbo e pe leni to se pe gbogbo igba ti o ba ti le ri adanwo ko ri niri idera abi ko ri gbadun ko ri niri musiba iyen ni pe gbogbo ojo ta ba ri dunnu he e lo mo pe olorun ni o gbogbo ọjọ́ ta bá ti rí ta bá rí ṣòro ẹ lọ gbà pé kò sẹ́ni ó mú wá bí ìbáṣọ ọlọ́run gbogbo ọjọ́ ta bá rí dà kejì ẹ má jà kúrò lọ́dọ̀ ọlọ́run ẹ lọ gbà pé ọlọ́run àti dáadáa àti dà kejì àdánwò ló fi ṣe o lọ́mọ ọlọ́run sọ nínú alukoran nínú quran chapter 57 verse 23 ọlọ́run ní lè ké ilá tahasáwó aláàmá fátàkùn wàlá tẹ́fúrọ̀ wú bímọ àtàkùn olúwa ní lá tẹ́fúrọ̀ wú bímọ àtàkùn wọ́láhù yòóhìbù kúlà mọ̀tálẹ̀ fàkúrìn ọlọ́run ní ẹ lọ mọ̀ gbogbo tó ṣẹlẹ̀ sí yín kọjá ọlọ́run ní ẹ lọ mọ̀ pé ẹ má banújẹ́ lórí tó ti kọjá lọ gbogbo tó kọjá lórílẹ̀‐èdè yìí ẹ má banújẹ́ àsìkò ọlá dé àsìkò ìdùnnú dé àsìkò gbígbàdúrà dé èyí tó dáa ni pé ẹjẹ́ àjọ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba wà látẹ́ fúnra wù bí má àtàkùn ẹ sì má yáyọ̀ pọ̀rọ̀ lórí tí mo ṣe fún yín ẹ má yáyọpọ̀rọ̀ torí mi ọlọ́run ọba ò ní fẹ́ràn gbogbo onígberaga aláyọ̀pọ̀rọ̀ tí ń ṣe fáàlì ìyẹn jẹ́ kémi pẹ̀lú yóò máa mọ̀ pé ẹnìkan kì í jẹnulẹ̀ ayé yìí kílẹ̀ fẹ́ ètò ọlọ́run lè tò àwa ẹ̀dá ẹ̀dá kan ò lè dá nǹkan kan ṣe lẹ́yìn ọlọ́run kò sẹ́ni ó sọ̀rọ̀ ara ẹ̀dá bó ṣe fẹ́ ohun tó wọn ọlọ́run ló sọ kó wá dà abúnilọ́lẹ̀ ò mọ tí ń ṣe nìyí ẹ̀dá ò ṣe é tún yàn ni bẹ́ẹ̀ dá bá ṣe é tún yàn ni kó wá ní ò bá padà lọ ọ̀dọ́ ọlọ́run lọ rèé tún yàn àfààní ka anel fata ọ̀kan nínú àwọn ọ̀jọ̀gbọ́n nínú àwọn fìlọ́sọ́fà ayé ó ní ka anel fata lámúyárí yahoo man isa akitaza wà lámúyẹ kún mamulu kan isa matama wàlà àfààní ka anel fata lámúyárí yahoo man isa akitaza ọjọ́ tọ́mọ èèyàn bá ń wọṣọ́ á dà gẹ́gẹ́ bí ẹni pé kò ti fa àwọn àsìkò kánrin òhòrí ọjọ́ tọ́mọ èèyàn bá wá ń ṣọlá á dà bí ìgbà táwọn kan ò ti ṣọlá lórí ẹ̀ rí àṣé gbogbo ẹni tó wà láyé tó lọ ọlá lónìí àṣé àwọn kan ti lọ ọlá lórí òun náà rí àṣé gbogbo ẹni tó ń dunnú lónìí asan ti banu jeri lana eye je kele je ko fun wa pe ile aye life is dynamic it's not static ile aye o duro boro gidi o yipo ni o yipo tin wa yipo yi bo se yi to ni wa lara wa nsin e gba ko nbo wa yi nti o pada de wa lara epo pada di rorun gbogbo nta fe ni o pada di rorun amo ko da ko dun ko ma dan ki gbogbo e di rorun owo emi pelu ni lo wa gbogbo omo Nigeria ba n bu enikan o ye ka wa na bura wa gbogbo orin ti won se segbegbe titi gbogbo na ti won se segbegbe titi e dakun ijoba to se na lotu je ba ara du na la lotu afi ki gbogbo wa pada ka joko ijo temi ba ti jawo ko nu wa baje ti won na jawo ko nu wa baje gbogbo nta ni oto o n bo wa seku olorun ba le ke ola so fun wa pe tilkal ayamu no da wulu wa bayna nas ojo ole aye emi olorun wi kiri ni o e ma jo kan yin o baje you have to make yourself happy e je gbogbo wa ka ma dunra wa nu ojogbon je ka mo pe ba ba fe gbadun aye afi ka consult doctor meta ala koko the doctor of being emi pelu yin olorun lo laye ohun lo ko wa wa sibe ohun lo mo beto aye se ma to o ma wa fi sinu ero wa opolo wa pe ka se e ma ja jamba olorun eni e ma ja jamba ajoba odi meji e ma ja jamba ara wa odi meta iwo fun ara re na ma jamba ara e personally odi merin la dorora wala dirara ma ni re lara ma si gba ke ma fara niyan ma si gba ke yin o fara ni ofita nabi gbe kale fun wa ni philosophy an nabi muhammad sallallahu alaihi wasallam ele keji ala oko ta ba fe ki gbese aye woda ka ma ran ti olohun ni gbogbo gba ka ma po olohun le ka han wa ma simi ni bi ma ran ti olohun ni gbadunu ati gbada keji ele keji ka consult the doctor of diet ka jeun to da lasiko ka ma jeun ji eri pe ngba ta wa nkekeke ninu orientation ti won fun wa lati kekere ni pe kini kan jeun to da lasiko ma jeun ju anko ni na fun wa we jeun to dara lasiko ma jeun ju we ko ma re kona re jeun to dara lasiko ma jeun ju yin pe we ko mo e orientation won ko wa ni mo toto re kane won je kan re kan fe kan re kan na wa nitori disease nitori germs won wa ni ka jeun to dara lasiko ka ma jeun ju ase gbogbo en to ba fe ti gbese aye won o di rorun ko jeun to dara lasiko ko ma jeun ju eleketa you now consult the doctor of happiness ase ko se nikan to ma de nikan nu ba oko o le dun yawo nu leyin olohun iyawo o le dun oko nu leyin olohun omo o le dun bi enu leyin olohun obi o le dun omo nu leyin olohun ase gbogbo eni to ba n fe dunnu ase wo fun ra re lo ma wa dunnu fun ra re eyan ko lo ma be wa dunnu to ba ti lamoju ku wa ri dunnu to ba ti gba fọlọhun wa ri dunnu to ba ti fi gbogbo nkan le fọlọhun dandan ni ko ri dunnu ara Nigeria ba ba fe ri dunnu e wo ya to je South Africa nigba yi Nelson Mandela won pada gbadun olo ma je ki won tun fe daru mo awara Nigeria je ase suru iye odun ti Africa South Africa fi jiya e wo nigba ti de ra de ara de won ara nbo wa de awa na ta ba le se suru eri o ma nabi Adam o ni yonu si dajo Olorun bojo ba ro la roju igbe la ma ke borun ba ro la roju igbela ma ke ki la wa tun fe ko lohun o se fun wa a lo mo ka bo ti je le mi mo to ategun won fe oru ni oru ni ra heat a pada de Nigeria a ri pe ategun to lohun fe fun wa dede ara wa lo se orun to lohun ran fun wa dede ara lo se nje a dupe tan oluwa ni wa ta kun mi kulli ma sa altumuhu inta uduni mata la ila tusuwa ara Nigeria ki la fe ka se fun wa gbogbo nkan lohun se fun wa awa ni o awa la ni problem o Nigeria ni soro Nigeria we nikan se wa la ise ra wa o afi ko Olorun o ba wa tun gbogbo e se o afi ko Olorun o gba fun wa o afi ka jobe lohun ka de yi pada ki wa wa mata kadua ki wa wa mata kadua Nigeria nsin Olorun amo ba ntin sin Olorun to be na la nse to Olorun o fe gbogbo to Olorun o fe yi ni ka jawo ku nbe leyin na ninu content yi be prepared onigbagbo ododo gbodo ma pale mo ara Nigeria gbodo ma pale mo pe not everything is green gbogbo kan o le ma dun lo ko ma dun lo ko ma dun lo o ye ka ma mo wi pe bi nkan ba le ko sin ti o pada gbeyin to di adun lo adi sa nabi ni almu'min almujarrab bu bu mu'mini eloma ko sen tolon woni danwo awon kan mejo kan be ni toro jogbon so to je pe ko sogbon ta fe dasi ari kan mejejo oni samani ya ton liman ila buda anjara an yoro awon kan mejejo yi ko sogbon ta fe da walisa li kulli muri'in ghayra samaniya bo bu amaniya laye yo sere la yo wonu le mejejo yi yo wo be yo jade sururun ari dunu lawon asiko kan wa usinun ari banuje lawon asiko kan nature ni wa dima wa firqatun ama kura wajo josha yo dunu lawon asiko kan ama tuka lawon asiko kan wa usirun isuru ma di lawon asiko kan wa yusirun idara ma di lawon asiko kan thumma sukimu wa afia are o ma di aro won ta fe dasi alafia o ma ba wa eto olohun leleyi ti o so mo kan kan ta fe dasi boro ba wa ri bayi kilo aye kemi pelu yin o se omo ya don't be sad ara nigeria e ma bokan je e ma banu je e ja fi gbogbo eto alamari wa le fo olohun be thankful to allah and be positive in your thinking with allah e je ka gba pe gbogbo nkan owo olohun lo wa e ja gba pe gbogbo alamari wa a ko so gbon kan ta fe da ati ka se fun gbogbo nkan lo ni protocol gbogbo nkan lo ni ilana e je ka tele normal routine e ni saudi nisin e wo gbogbo e se di rorun a fe wo boss ya toni ara nigeria oni to bi tan tin ban kan je ni a fe gba nkan lodo joba e se la ma lo personality la ma lo ibi ta ti ban kan je ni e ma eyin ijoba na e ma fi sentiment si gbogbo nkan e ma fi sentiment si gbogbo nkan e je ki nkan di rorun to reyin le wa nbe leni to ba di lola elomin ni o wa nbe eran ti pe e gba joba yi lowo awon kan lo ti lana eyin kan le wa nbe loni elomin ni o bo wa lola eran ti pe we are going to account for everything e ma ran ti be o olohun wo ni para leyin gbogbo wa o oluwa ni wa atakun min kulli ma sa'altum quran chapter 4 verse 34 ki le fe kin se fun yin tin se mo fun yin lojumu ni e firi mo mu ile to da odo yin mo fi si mo gbepo odo yin mo fi si ile wada okuta wada omi wada gbogbo nkan lọlọrun se fun wa to da koda ni ile sha won discover uranium ton fi se bomb ninu luwa yi kan so na ni ninu e na won discover epo epo wa ninu okun epo crude oil o wa ninu okun lojogbon fi so yi pe mo toro la lowo olokun tin so lori gbogbo mi mo jejejejeje titi mi oyo mo toro la lowo olosa tin so lori gbogbo odo mo jejejejeje titi mi oyo talent o mo ko la olohun nikan le yan ma je ti ki tan asola olohun to olohun se fun wa nigeria a le je tan ta yo fi dorun ta wa lo e ka ki ta lo e ka fi yin fun ta lo e ka fo gbo fun bi ke ba so olohun ka de se suru pelu e ke mi pelu o ma mo pe asiko laye o asiko kan lasiko ojo asiko kan lasiko oru asiko kan lasiko alafia asiko kan lasiko odunu asiko kan lasiko banuje a ma be olohun ala gbogbo ti o ma dun mo wa nu o ni ko olohun ma se fun wa gbogbo ti o ba wa lokan je olohun ma sa le jina si wa a ja fadua ran joba lowo ka je kero wa o de ma da pelu joba kero joba na o da pelu ara ilu ka foro wa lọlọrun lọwọ predicament is part of nature ko seni to le bombi idunu ati banu je ko sen to le bombe and when you are facing one challenges or the other my dear brothers and sisters the possibility way forward is to depend on Allah alone olohun nikan lo le se ko sen to le se ojogbon ni mi ore ni to le to ma le se olohun o ba ma lo le se mosadi e oluwa ase ko sente yan sadi to le gba yan ninu oju ninu erun to jo olohun oba ala lo olohun gbogbo bi akosi ma sa tun wa se awon ijoba lorilede yi olohun ba tun wa se awon ara ilu na olohun o tun wa se ibanuje wa olohun o so di dunu idunu wa ko ni di banuje wa subhanalladhi bi yadi malakutu kulli shay'in wa ilayhi turja'un wala hawla wala quwwata illa billahi aliyyil azim ma salam wa ila liqa
1: Alhamdulillah adupe pupo lowo Olorun to tun mu wa ri bi ti a tun gba eto tenide layo atalafia lori eto na la adupe pupo lowo Chief Imam Abdulrazak Lukman Al Mubarak Chief Imam Ansaruddin Society of Nigeria ilu gbogbo won ni won tin da wa leko lataro
3: ka tun won wa lo mu ni ibere fun yin ninu ile gege bi ise wa en to so ni gbowo ibere na ton ke ton fun wa lebu won ni Alhaja Fatima Oluwa to insu aib awon na ni ki a mo fun yin ni ebu owo na kini ibere akoko ni pe anfani wo lo wa ninu ka ki aya ta request ka to sun ku receive ka to sun ki la anfani to wa nbe eleke ji anabi kan wa alayhi salatu wa salam anabi olorun sugbon ma nla o lanfani ati beranko ati alijanu soro elekeeta won yese we lawa ni fun imamu agba ni ilu ilorin ati agbegbe e ki loruko imamu na awon reti atejise yin sori ero bani soro 0802318522
4: Yoruba ni bi ogo ba kodu kan oro ni ko siwaju bi ijoba apapo ati ijoba ipinle eko se oke tantan ti Arash Kayode Adelodun president egbe onipako ati nkan kole ni ipinle eko atorilede Nigeria lapapo na si fi kede sita pe ki gbogbo omo egbe ori daju pe awon san owo ori won si apo ijoba looto ni pe ajo LIRS kede pe eni ti o ba san owo ki osu July to pari ninu osu August awon bere si ni ti oja ile ise ati bee bee lo abe ti wa ba omo lowo ninu oja wa to wa ni Amu Plank Market lare onipako se ro ijoba ipinle eko lati dakun dabo foju anu wo wa wa ba wa se oja mu pada owo ori ta nsoro re ina inu oja wa na la o ti rowo e dakun e dabo ijoba ipinle eko e ba wa fi idinu be law abiding citizen nurse la we gbe onipako ati nkan kan lewu a ma nte lo fe lori kore eleyi wa be ni igbese tin lo lati daju pe gbogbo owo ohun la san laipe a si ma fowo sowo pelu ijoba lori kore olukede
5: Alhaji Chief Abdulatif Kayode Adelodun President,
4: Lagos State Plants and Building Materials Market Association, President, Plants Association of Nigeria.
6: Amọ pe ki lo fe ra yin ororo isebe ni mo fe ra jare ororo aburo ti oloruko ke owo re ko won rara o si man gbadun re
7: amọ pe
6: won ti pe ifa ma fani lakoya o ororo wo lo wa fe ki ra bayi
7: ororo Devon Kings lo ye ko ra o je ororo isebe to poju owo o si ko fun eroja asara lo re vitamin A
6: ororo ijo ti mo le yan layo fun emi ati idile mi
7: be ni o paro
6: o le ra igun ba ti owo re ba ka o si mo pe wa gbadun
7: onje aladun to ba fi ororo na si
6: o to lo so o se won re mi mo ri daju pe mo so fun gbogbo eniyan pe ororo Isebe Devon Kings ni ororo isebe to dara
7: o dara be ore mi
6: Devon Kings ohun aladun adun to ko ebi ati aramora o wa ni gbogbo ile itaja jake jado

0: gerege lago meji lawson weka san asiku show ni iroyin papo re lati le se radio bond fm 92.9 onugbogbo ikeja ni laiko saaju egbo awon kokoto anu royin na awon lugbe ijoba ibile agege kegba jari o latari obiti biti ile ti awon koloro si eda kan da si eba oko ojurin lagbegbe ohun ijoba ipinle oyo fi owo sikun ofin mu awon maalu mejidinlogun kan ti won rin bo se wu won ni opopona marose eko silu ibadan are bola tinubu se leri iwe pe atuto to da yo waye o lawon bi ifopo orile ede ye ijoba orile ede united kingdom seto kan leye to ni se to je ti eto olose merin le logun ti yo mu atunto ba oro wole wode lorile ede o waye ero yun re lekunrere lati enu pendo francis awon olugbe ijoba yi bile agege ma ti kebo ajare bayi latari apoju idoti iyan obitibiti idoti eyi ti awon kloro si eda kan ko si eba ojurin ni agbegbe ohun leyi ti won sapejuwe wipe leyin wahala opolopo eyi ti awon ti won je osise oko riluwe ma nse nitori ko idoti ohun kuro nibe be lo si tun je wipe gbogbo igba lawon kloro si eda won yi manda obitibiti idoti si agbegbe ohun gege bi okan lara awon ti o je osise ni joba ibile agege oye no prince so oni o je ohun to ba ninu je je eto si buru julo bi o se je wi pe obitibiti idoti lawon eyan wonyi nda sibe ne gbogbo baba kono lo fi kun oro re wi pe o ma nse ni laanu pe pelu opolopo wahala ti awon eyan wonyi se ni se ni awon koloro si eda wonyi nba ise awon osise oko riluwe je lagbegbe na arun ati lo so awon osise ni awon ile ise to ni se pelu oro eto isuna lati dakun lowo ma nowo si eto igbaparawo awon odo ni orile ede ye gomina babajide sanwo olorawo ebe ye nibi eto kan to je elekerin iru eyi ti egbe awon osise nile ifowopamọ orilede ye ka ti ipinle eko se gomina eni ti komisona foro eto isuna nipinle eko ogbeni abayomi oluyomi sojo fun so pe awon odo je eni ti a gbodo gbagbara wo ki idagbasoke eto ya kankan to bo le ede ba eto oro aje orilede yi dide bi ti yo je wipe awon odo won yi won nile ma duro pe won wa ise ki o to de wipe won ri ohun ti won yo ma se ati pe iya tun le mu won da duro fun ara won o wo ye wipe owo ti o le ni bilionu 15 ni ijoba ipinle eko ti na sori eto gbigbe agbara wo awon odo ni ipinle ye awon alakoso to won igbimo egbe to nri se oro awon awako eru ta mo si amato ni ipinle eko ni bi ti se lembe won se gbekeje oga agba le se olopa oride ideye iyen to ni se pelu oro ori omi ni iyen ogbeni okun ade ronke nurat ni ofisi re yi to wa ni obalende nipinle eko ibanilalejo ohun ni o so di mimo owe pe yo tun mo mu ajosepo to domoran wa laarin awon osise ohun ati ileise olopa ni orile ede ye gege bo se so la koko ibanilalejo ohun alaga egbe amato comrade ahmed saro do pa popo lowo egbe kejo oga agba ohun fun ise takuntakun yi ti awon olopa nse papojulo awon olopa ori omi be lo tun ro awon omo egbe papa lati gbianju fo so wopo pelu ileise olopa ni ti rere daju wipe awon eto lologan ojokan leyi ti o tun ba mu idagba soke ba ise won ohun ni won se
1: won ni yin ni tele se ni to pe igba ti a n ri awon challenges a pe won so what the tag si wa what the ni nana ni ba nana ni ti gbani gbani o ba le gbani that's a pe nana ni yen o lo won be so fun fa ni awon driver wa to de ku bia won fi agbukan won boya won se aito si won ti a de bia case bia awon olopa mi fe ma se ju fun wa o ti won de ku won to be order inu wa dogun awa na wa ni ki ka fe mi mu le won si won
0: nígbà tó sọ̀rọ̀ yìí gbọ́kìjì ọ̀gá ọlọ́pàá ayé ilé wa okùnrin ronke nurat dúpẹ́ pọ̀ lọ́wọ́ àjọ ìyẹn ẹgbẹ́ àmọ́tò fún bí wọ́n ṣe ń tukọ̀ ẹgbẹ́ ọ̀hún pẹ̀lú ní ìlànà níbàámu pẹ̀lú ìlànà òfin nígbà tóun náà sọ̀rọ̀ yìí gbọ́kìjì alága ẹgbẹ́ Amato ní ìpínlẹ̀ Èkó Alhaji Ahmed Sanusi ṣèlérí wípé gbogbo ètò nínú ẹgbẹ́ ọ̀hún ni wọn yóò máa ṣe ní ìbámu pẹ̀lú ìlànà tòun òfin orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ ìlànà òfin èyí tó rọ̀ mọ́ iṣẹ́ náà. Sanusi wá gbóríyìn o fún bí igbákejì ọlọ́pàá ọ̀hún bó ṣe gbàlejò wọn tẹ̀rín tọ̀ yàyà nígbà tó ń sọ̀rọ̀. Ọ̀gá àgbà létí a mọ̀ sí DCP Udu Ogechi rọ àjọ Amato láti gbìyànjú máa tẹ̀síwájú kó má sì káàárẹ̀ ní ti bí wọ́n ṣe fi gbogbo ìgbà tẹ̀lé òfin tòun ìlànà tí ó rọ̀ mọ́ iṣẹ́ òun. Àwọn obìnrin nínú ẹgbẹ́ òṣèlú ní agbègbè Badagry máa ti ṣe ètò kan báyìí lẹ́yìn tó jẹ́ wípé ẹni tí ó jẹ igbákejì adíjedú ipò gómìnà ìpínlẹ̀ Èkó ọmọbìnrin Damilọla Sọláyan James ló ṣe agbátọ̀ ẹlẹ́yẹ tí wọ́n fi ń ṣèlérí ìrànlọ́wọ́ wọn fún àwọn adíje pátápátá níjọba ìbílẹ̀ ọ̀hún pàápàá jùlọ ọ̀gbẹ́ni Ọlátúndé Ọládúnjoyè àti àwọn mìíràn tí wọ́n díje du ipò lábẹ́ ọ̀sẹ̀ ẹgbẹ́ òṣèlú Progressive Congress APC fún ìgbàradì ti ètò ìdìbò gbogbogbò èyí tí yóò wáyé láyé àsìkò ètò ìdìbò ti ọdún 2027. Gẹ́gẹ́ bí àwọn obìnrin ọ̀hún ṣe sọ, wọ́n ní lọ́wọ́lọ́wọ́ báyìí níbi ìpàdé kan èyí tí wọ́n ṣe láìpẹ́ yìí ní àgbẹ̀ àmúwọ́dọ̀fin àwọn obìnrin ọ̀hún ṣe ìlérí ìfọwọ́sowọ́pọ̀ wọn bẹ́ẹ̀ ni wọ́n sì tún sọ ọ́ di mímọ̀ wípé wọ́n ké sí àwọn tọ́rọ̀ kan wípé ìṣọ̀kan tòun ìgbàmọ́ra nìkan ló lè jẹ́ kí ẹgbẹ́ òṣèlú ọ̀hún kó kẹsẹ̀ járe lásìkò ètò ìdìbò kó sì kógo ja lásìkò ètò ìdìbò ọ̀hún. Nígbà tó bá wọn obìnrin sọ̀rọ̀, arábìnrin Ariola Àjọsẹ̀ rọ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú Progressive Congress pàápàá jùlọ àwọn obìnrin ọ̀hún láti gbìyànjú gbé ẹ̀kúnú wọn ti sẹ́gbẹ̀ẹ́ kí wọ́n sì ṣiṣẹ́ fún ìdàgbàsókè ẹgbẹ́ òṣèlú Progressive Congress lẹ́kùn ìdìbò Badagry. Nígbà tóun náà ń sọ̀rọ̀, ọ̀gbẹ́ni Ọlátúndé Ọládúnjoyè ti òǹdíje láti lọ ṣojú ẹkùn ìdìbò kejì ti Badagry lẹ́gbẹ̀ẹ́ aṣòfin ìpínlẹ̀ Èkó ó ṣèlérí o wípé tí òun bá débẹ̀ òun yóò gbìyànjú rí wípé àwọn ṣiṣẹ́ fún ìdàgbàsókè bá àwọn obìnrin. Ìròyìn àpapọ̀ lẹ́gbẹ́ láti ilé-iṣẹ́ rédíò Bond FM 92.9 onígbòǹgbò ìkẹjà nípínlẹ̀ Èkó.

0: èyí tó ti jẹ́ pé àwọn awakọ̀ pàápàá máa ń fi tó ilé iṣẹ́ ọ̀hún létí pé gbogbo ìgbà làwọn màálùú yẹn àwọn darandaran wọ̀nyí máa ń kó màálùú wọn sọ́nà tó sì jẹ́ pé ìgbà míì ó máa ń ṣokùnfà ìjàmbá ọkọ̀ àwọn olùgbé agbègbè ọ̀hún ti ta ilé iṣẹ́ ọ̀hún lólo bó ṣáájú tó sì jẹ́ pé ní kété tí wọ́n gbọ́ ni wọ́n mórí lébẹ̀ ṣùgbọ́n wọn ọ̀nà pápá bùra nígbà àkọ́kọ́ nígbà ìkejì tí àjọ ọ̀hún débẹ̀ wọn rawọ́ tó wọn lẹ́sẹ̀kẹsẹ̀ nígbà tó ń sọ̀rọ̀ alága àjọ ọ̀hún ìyẹn amòfin adéronkẹ́ adérèmí sọ di mímọ̀ wípé ilé iṣẹ́ ọ̀hún ò ní fààyè gba ìwà kíwà kan èyí tó lè ṣe àkóbá fún ìgbé ayé ìrọ̀rùn ẹ̀dá ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ààrẹ orílẹ̀-èdè Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ṣèlérí ìwé pé àwọn ibùdó ìfọpo gbogbo ní orílẹ̀-èdè Nàìjíríà ni àtúntò tó dánmọ́rán yóò dé bá láìpẹ́ láì jìnà. Ààrẹ sọ di mímọ̀ wípé ibi ìfọpo ti Port Harcourt, Warri àti ti Kaduna láìpẹ́ láì jìnà pé iṣẹ́ ti ń lọ lọ́wọ́ láwọn ibi ìfọpo wọ̀nyí tó sì jẹ́ pé láìpẹ́ láì jìnà o wípé ohun gbogbo yóò padà bọ̀ sípò tí wọn yóò bẹ̀rẹ̀ sí ní fọ epo níbẹ̀ ní bó ti tọ́ àti bó ti yẹ. Ààrẹ sọ èyí lákòókò ìpàdé tó ṣe pẹ̀lú ẹgbẹ́ àwọn elépo bẹntiróòtù ohun gáàsì tá a mọ̀ sí nupeng bẹ́ẹ̀ ló sì ń ṣèlérí wípé kí wọ́n fọwọ́ wọnú tí gbogbo ẹ̀ bá ti lójútùú ìdàgbàsókè ọ̀tún yóò túnbọ̀ dé bá ẹ̀ka ọ̀hún. Wáyé ìròyìn ilẹ̀ òkèrè orílẹ̀-èdè United Kingdom ti sọ báyìí wípé àwọn ti gbé ìlànà ètò oní ọlọ́sẹ̀ 24 kan kalẹ̀ lóye tí yóò ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ wíwọlé wọ̀de lórílẹ̀-èdè ọ̀hún. Pàtàkì àgbékalẹ̀ ọ̀hún ni láti lè rí wípé kò sáàyè fún bí àwọn èèyàn tí wọ́n bá ti sọ pé kókó lórílẹ̀-èdè ọ̀hún ṣe máa ń dúró pẹ́ láwọn ibì kan bákan náà ni ìṣàkóso orílẹ̀-èdè ọ̀hún sọ di mímọ̀ wípé ìgbésẹ̀ yìí yóò túnbọ̀ mú ìdàgbàsókè tó yá kankan bá ọ̀rọ̀ wọlé wọ̀de orílẹ̀-èdè ọ̀hún. Ẹyin ará àgàn lọ̀rọ̀ ìdàgbàsókè ìlú jẹ́ nítorí náà sa ipa tirẹ̀ yóò ṣeéṣe ìka tó mú ìrìnwá sópin bá àwọn kókó inú rẹ̀ lẹ́ẹ̀kan sí. Àwọn olùgbé ìjọba ìbílẹ̀ Agége tòun àgbègbè Ẹ̀mà àti Kégbà jáde báyìí látàrí òbítíbitì ilẹ̀ èyí tí àwọn kọ̀lọ̀rọ̀ sí ẹ̀dá kan máa ń dà sí àwọn ẹ̀bá ọkọ̀ ojú irin ní àgbègbè ọ̀hún. Àmú èrè wà fún láti ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ rọ́wọ́ tó màálùú 18 kan tí wọ́n rìn rẹ́gbẹ̀rẹ́gbẹ̀ lóòpónà márosẹ̀ Èkó sílùú Ìbàdàn. Láti lu Àbújá, àmú èrè wà fún yín pé Ààrẹ Bọ́lá Tinubu ṣe ìlérí ìwé pé àwọn ibi ìfọpo gbogbo ní orílẹ̀-èdè Nàìjíríà yóò pé wọn yóò ṣe àtúntò tó tọ́ ní orí rẹ̀. Láti lẹ́ òkèrè amúrèwá wíyín pé ìjọba orílẹ̀-èdè United Kingdom ti gbé ìgbésẹ̀ akẹ́kọ̀ọ́ lẹ́yìn tó ní ṣe pẹ̀lú ètò ọlọ́sẹ̀ 24 kan tí yóò mari sí ọ̀rọ̀ wọléwọ̀de lórílẹ̀-èdè ọ̀hún. Èyí ló pinrin ọ̀hún tó ti dé títí ìgbọ̀yín láti lè ṣe rédíò Bond FM 90.9 ní gbogbo ìkẹjà nípínlẹ̀ Èkó. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ Frank Ọlọ́runṣọlá àti Olúwa Ṣèyí Ayọ̀ Mákindé tó ń pèrè ọ̀hún jọ léde Gẹ̀ẹ́sì Emi Pendo Francis Mọ́sítì Gbọ́yìn léde Àbínibí Tílùbà Mítà ó tún pàdé ìrìò.
1: Ìdìmọ̀rẹ́ ló di rí ẹwà fákùkọ o.
2: Ìdìmọ̀rẹ́ ló di rí ẹwà fákùkọ.
1: Ọba òkè ló di rí.

0: FM 92.9 ìfẹ́sowápọ̀.
1: Bẹ́ẹ̀ni, iléeṣẹ́ Bond FM 92.9 ìfẹ́sowápọ̀. Ẹ káàsán, ẹ kúrò rọ̀lẹ́ níbi tí ẹ ti ń gbọ́ iléeṣẹ́ Bond FM 92.9. Ṣé nu ilé lẹ́yìn wà? Ṣé nu ṣọ́ọ̀pù yín ni? Ṣé nu ọ́fíìsì lẹ́yìn wà? Báwa ti wà ń bẹ̀ bí? Ṣé ẹ wà nú ọkọ̀ tẹ́ ń lọlé àbẹ̀ ṣẹ́ ń lọbi iṣẹ́? Akinyin, alòyìn lọ̀gọ́ ẹnu, a kú ìfọ́mi ènìyàn ṣe, a kú káràkátà, a kú kó lè da tàǹbà kiri. Lágbára Ọlọ́run yóò kúkú da, yóò da fún wa o, kò ní yẹ̀ lẹ̀ láṣẹ àláwùrà bí? Gbogbo kìràkìta wa, sáré sódò wa, láti lè jéèyàn, káàrí jẹ káàrí mu, káwọn ẹbí wa náà ní nǹkan tàǹbà kiri, Ọlọ́run yóò fi èrè sí. Torí òun lọ́ba tó ń pé àlùbáríkà sí gbogbo iṣẹ́ tó lúkúlùkù bá yàn láti ṣe. Pàápàá tó bá ti ń jẹ́ iṣẹ́ tó jẹ́ iṣẹ́ gidi, iṣẹ́ tó jẹ́ ọ̀nà àláàlì tó ń ṣe pé à ń para wa lẹ́kún ká tó jàyé. Iṣẹ́ dáadáa àlùbáríkà Ọlọ́run máa ń wọ́. Àmọ́ ìdàkejì ẹ̀ kéde máa jẹ́ bí ọ̀rọ̀ ìṣítí, kò sá àlùbáríkà Ọlọ́run bẹ́ẹ̀ o. Tó bá sì ń dùn fún ọ tó ń ṣe, má rò pé Ọlọ́run wà pẹ̀lú ẹ, Ọlọ́run fún ẹ ní àǹfààní. Òyìnbó á pè ní respite. Ọlọ́run fún ẹ láǹfààní pé ó ṣeé ṣe kó o yí padà kó máa ṣe dáadáa. Ẹ káàsán, pẹ̀lú ìrìnàjò yìí náà la fi ń kí yín káàbọ̀ sí iléeṣẹ́ Bond FM 92.9 tá a wà ní Radio 1 ní bíbá yìí ní number 1 ni tó tún gbé Apon lẹ́gbẹ̀ẹ́ ní ìlú Onígbòǹgbò ní ìjọba ìbílẹ̀ Ìkẹjà. A kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí iléeṣẹ́ wa náà rèé, níbi tí ó jẹ́ pé a ní ń fún ọ, a ní ń gbà á, òun náà ni àwọn Aláúsá Babadúndàyé àti Umar Gali wọ́n ti parí ètò tiwọn. Ní báyìí àti bọ́ sí ẹ̀ka sáà ti ẹ̀ka èdè ọmọlúàbí, níbi tá a ti máa sọ abẹ́ ẹ ti mọ abẹ́ ẹ̀rí bí, tá a ti máa pa òwe, tá a ti máa sọ àwọn ẹwà èdè tí ó dáa, níbẹ̀ náà la ti ń sọ bí ní Bond FM. Lónìí bẹ́ẹ̀ni ṣe ń jẹ́ ọjọ́ kẹrìnlá oṣù kẹjọ ọdún 2026 lágbára Ọlọ́run ní kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ àtúfẹ́ ẹ̀ bọ́ sí àárín oṣù yìí náà. Ìgbà wo la múná kò ń pẹ́ náà, ọlọ́run má jẹ́ ajẹ gbèsè kọ́lọ́run jọ kó ṣàánú wa. Ẹ káàbọ̀ lónìí láti ṣìyìn di aago mẹ́jọ náà là á wà bí fún yín, torí mi máa ń sọ ń gbogbo ìgbà pé ìdùnnú yín, ìgbádùn yín àti ṣe bó bẹ́ẹ̀ ti mọ bó ti yẹ kó rí ládùúgbò ní gbogbo ibi tá a bá wà, iṣẹ́ ẹ̀ ti wà láti máa mú wá sí etí ìgbọ̀ yín bí. Léwádìí bí aago mẹ́rùn-ún ó kù ìṣẹ́jú 15 lẹ́yìn tí ìbá ṣẹnu dédé ètò àlè ìdáyà òun náà là á mú wá sí etí ìgbọ̀ yín, ibi tá a ti máa bá àwọn obìnrin sọ̀rọ̀ bó ṣe yẹ kó dáa fún wa láwùjọ nílé àti ní gbogbo ibi tí a bá wà. Bí bá bá di aago márùn-ún tí ìhun bá tẹnu bepo là á lọ sórí ètò Baitul Mumin ìdílé Mùmìnì, báwo ló ti yẹ kó rí bí tẹ́ ti máa ń láǹfààní láti máa béèrè àwọn ìbéèrè eléyìí tẹ́ rí pé ó dàpọ̀ fẹ́ ní kọ́ lọ fi nínú. Ẹ jẹ́ ká bẹ àwọn tó mọ̀ tọ́lọ́run fi yé wọ́n lè túbà tàn mọ́nẹ̀ sí i. Tá bá di aago márùn-ún àbọ̀ tá a bá gbede àwọn orin àti ohun ìpolówó ọjà eléyìí tẹ́ ti sanwó fún là á máa mú wá sí etí ìgbọ̀ yín. Tá a mú lọ títí di aago mẹ́fà ku ìṣẹ́jú 15 tá a lọ sórí ètò gbá bọ́ọ̀lù sáwọ̀n tá a lọ máa gbọ́ lẹ́jìtì tí ó ti máa sọ fún wa bọ́ọ̀lù ṣe ń lọ lórí eré tábìlì àwọn oníbọ́ọ̀lù àti gbogbo ẹ̀ wọ́n máa mú wá sí etí ìgbọ̀ yín. Àwọn náà là á mú lọ títí di aago mẹ́fà tààgo mẹ́fà bá tún lò á tún mọ́ àwọn ìpolówó ọjà àtọ̀hún lọ́kọ̀jọ́ á fi ṣararin dín tí aago mẹ́fà àbọ̀ tá a ti lọ mú ètò jàmù iyẹ́tù súwádàì wá sí etí ìgbọ̀ yín. Kété lẹ́yìn ètò náà ká tó lọ sínú yàrá ìròyìn wa, à mú irun pípè fún irun maghrib wá sí etí ìgbọ̀ yín, èyí tí ẹ̀rọ Ọlọ́run kan tó ṣe agbátẹrù ẹ̀. Aago méje yàrá ìròyìn wa là á wọ̀ lọ láti mú ìròyìn wá fún yín. Kẹ́lẹ́ mọ bó ti ń lọ láwùjọ pẹ̀lú ìròyìn àgbáyé. Lẹ́yìn ìròyìn àgbáyé a lọ sórí ètò ìkò mí ìyẹn ètò wákàtí ọgbọ́n, ibi tí wọ́n sì mọ bá wa sọ̀rọ̀ Ọlọ́run. Torí tá a bá sọ̀rọ̀ Ọlọ́run, tá a bá gbọ́rọ̀ Ọlọ́run, ọkàn yìí ó lè dí pẹ́tà. Bí Mùsùlùmí ṣe ń sọ náà ni àwọn ọmọ ẹlẹ́yìn Kristì náà ń sọ, àwọn tẹ́lẹ̀sìkò àbáláyé náà wọ́n ń sọ̀rọ̀ Ọlọ́run kí gbogbo lè bá súnmọ́ Ọlọ́run ni. Ìyẹn náà láti wá gbé títí di aago méje àbọ̀ tá a tún mọ́ òun rin wá sí ìgbọ̀ yín, kó nípa lọ sórí ètò àjọ ẹ̀sán náà yóò wá sí ètí ìgbọ̀ yín. Bá a ti máa gbèrè lẹ́kọ̀ọ̀kan èdè èjì tá a máa ṣe ṣiṣẹ́ tẹ̀lé tá a fi di aago mẹ́jọ lágbára lágbàládùra kọ́lọ́run kó jọ kó máa tẹ̀lé wa kó bá wa ṣe bá a ṣe mú wá sí ètí ìgbọ̀ yín. Kẹ́ ẹ máa gbádùn ẹ̀, kẹ́ ẹ máa gbọ́ lágbọ̀ọ́yé, kẹ́ ẹ sì máa ṣe àmúlò ẹ̀. Ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀tí sí wa. Fauzia Sàlàkọ́ Sọ́ní lórúkọ tèmi, Alájà Làlegà. Wọ́n ní kí n mú níbẹ̀ ni Fauzia Sàlàkọ́ Sọ́ní Alájà Làlegà lórúkọ tèmi pẹ̀lú olùkùnmi tá a jọ máa ṣiṣẹ́ lé gẹ́gẹ́ bí akéde ètò àti agbóhùn sí afẹ́fẹ́. Ìyẹn Abiodun Fọlọ́runṣọ́ ọmọ gbòǹgbò Àkàlà Ọlọ́run a jọ máa ṣukọ̀ ètò láti sí dàgò mẹ́jọ. Adúpẹ́ o be se n tete se ma ba wa bo lokokan ejeji kin lo oro oga mi kan wa ni e ma ba wa femi dogba nje mo ah en to ba mo o se se kin fun won lebun to ba lasiko a le sero ba n soro le pe iko ewo na won oga wa nlede Nigeria Bond FM yi lo ma n so gbolohun pe e ma ba wa femi dogba aha eyan la tu jo tuwo loni e je ka ti lo gborin o ta ba di ago merin ago marun ku iseju medogun a lo sori eto ali ida ya ele ti awon believing minister of Nigeria ti e ka teko ti won se agbateru e e seun bi e se n tete si wa admo lore o a si ni logo enu e seun o Bond FM lo ba o bi e se n si ni e Bond FM na le wa bibi ti a ti mu wa si eti igboyin o ya e ja lo gborin je ka so lo sori eto ti opo sukan e ma yi kuro nibe
2: Bond FM 92.9
3: أعوذ بالله من الشيطان الرجيم

0: Bismillahir Rahmanir Rahim. Ni tesiwaju akole oro ti a nye wo na ni pe ogun ti a fe fi sile, ogun ti a fi sile o ma ni se pelu ipa ti a ko ninu awujo muslimi ti o si di itan to je pe kini awon eyan ma so nipa leyin ti a ba si ni aye mo ati so die fun wa ninu awon oro yi. A wa so fun wa yi pe ile to ga ju ninu arikose o na ni anabi wa muhammad sallallahu alaihi wasallam leyin to lo 60 odun le meta ton to ku ton lori ile o wa kuro laye leyin to fi to sona sile to sona na ni quran ati hadith o pe a si nlo titi di eni ton de mama lo titi ojo gbende bako na ni o fi awon sabi e sile to ti ko won loko to ti re won to pe awon yen na tun wa tesi waju lori shetan bi su gbogbo ojo aye se awon yen na tun ku ton awon yen na tun fi awon eyan sile bo se mama lo niyan titi ojo gbende lale kiamo ta wa fe fi sile yi o ma bere lati ara aniyan tori pe kini won ni gbogbo ise anabi lo so sodo lo la sala pe gbogbo ise ta ba nse o ma ma da lori aniyan ta fi nse ise daada ta ba de nse gbogbo gbodo je tori kini tori olohun ni a fi gbodo ma nse ise apere nisin en to nko awon mo leko o ma ma be lo ru ara pe kini mo de ti mo se nko awon mo leko idahun na ni pe mo nko won leko kan le jomo gidi lawujo kan le wulo fun ra won kan le wulo fe bi kan le wulo fun islam kan le jomo to ma ma polongo islam kakiri laye lowo iya to bi mo to nto me ko na ma bere lowo ara pe awon mo mi ti mo bi ti mo nto won kini mo tu won fun to won fun idahun to gboro ma je na ni pe kan mo mi na ko le wulo fun ara ko le wulo fun emi ko de tun le wulo fun islam nta gboro fun ma to mo niyan imo na ta nwa tori ki la fin wa gbogbo nkan ta ba nse ninu islam o gboro ma ni tori nta fin se ntodo gboro ma je na ni wi pe a nse tori tolorun ba ounje ti mo fe je ni isin mo fe je kin le lokun lara lati sin olorun ba gbogbo nkan yen ta ba wa ti nse ti tori tolorun ba yi a ri pe a ma gba ladali lori bakan na ni pe ka ma foju kere ise re ni sise ise le kere ṣugbọn to ba ti je pe aniyan ta fi se aniyan to da ni o ma di nla lodo olorun oba eri anabi sallallahu alaihi wasallam o ni ma se foju kere ise ere kankan kodi ka pade omo ya wa pelu erin obi ise yen se kere to a pade omo ya wa awa rerin mu ise sin ise to lore ni anabi si so fun wa sallallahu alaihi wasallam sere kini a ma gba lada le lori tabi ka imoran dada ti a fun eyan kan to wa ye pe kini o yi igbesi aye e pada si dada a gba lada le lori abi itosona ta se fun en to ye pe kini o nse ohun to ye pe kini olohun o fe o wa tuba lori nkan yin latara pe awa tosona o de wa se ibaje yen mo gbogbo igba ti a tun se iba ti n sele ne pe kini a ma gba lada le ni ori abi odo so pe kini o ko lati towo bo baje o te ye pe ibaje po lawujo ohun wa lohun ba won se nitori iberu olohun oba o wa se daada ni ti e o n fun daada ka gbogbo aladugbo so pe kini o n fi daada ba won ara adugbo e lo len to se pe kini o fe kalafia ajoba o wa n se ti tori ito olohun oba tori pe olohun pa ohun lase ko ma se gbogbo awon ise daada bayi ti a n se o na ni itan ti eni kokan n ko kale fun ara re ori pe kini leyin ta ba si mo awon eyan ma ma so won a ma ranti e won a de ma make reference si kii se awon olowo nikan to je pe kini o awon ni won le ko ile gagara kale abi pe en to je pe o lowo lati fi ko masalasi ile gagara nikan la n so wipe o fogun sile gbogbo awon ise daada tawa naa ti se yen ogun naa ni tawa naa fi kale latara pawa ti se ati fi ko awon eyan àwọn èèyàn wá ń lò gbogbo ìgbà tán bá ti ń lò yẹn ó ti jẹ ogun tó yẹ pé kíni àwa náà fi kalẹ̀ kéèyàn kọ̀ọ̀kan kó máa béèrè lọ́wọ́ rẹ̀ pé káàtẹ̀ ní pé òun kú léènì nísìn kí ná fẹ́ sọ lọ lẹ́yìn òun kí ni iṣẹ́ eré tóun tiẹ̀ fi kalẹ̀ àbí tó yẹ pé kíni òun tiẹ̀ ti tì síwájú tóun fẹ́ lọ bá lọ́dọ̀ ọlọ́run ọba àǹfààní wo ni mo ti ṣe fáwọn ènìyàn dáadáa wo ni mo ti bí sí àwọ ẹni mélòó ló yẹ pé látara mi ló ti ní ìtọ́sọ́nà islam ẹni mélòó ló ti jẹ́ pé ó ti ti pàṣẹ tèmi ó ti ṣoríire ẹni mélòó ló yẹ pé láti pàṣẹ tèmi mo ti tọ́sọ́nà dáadáa tó yẹ pé kí ni ó ti ń ṣe dáadáa ní àwùjọ kí ni wọ́n ti máa ma sọ lẹ́yìn mi ti ń bá lọ tán gbogbo àwọn ìbéèrè náà ló yẹ kí ẹnì kọ̀ọ̀kan wa kó máa bí ara ẹ̀ kí ọlọ́run kó ṣe wá lẹ́ni tí iṣẹ́ rí rẹ̀ yóò máa ṣe àǹfààní fún lẹ́yìn tí ó bá ti padà sọ́dọ̀ ẹlẹ́dà ẹ̀ rí i pé gbogbo wa pátápátá lénìí ajẹ́gùn islam lọ́wọ́ àwọn tó ṣíwájú wa. Láyé pé àwọn sàábí ànábì sọ̀rọ̀ lọ́rọ̀ lè wà sọ́lá àwọn ọ̀tàn ìsìláàmù ká tó bá pé wọ́n fọ́n dáadáa ká sórí ilẹ̀ kí làwa ìbá wá dé bá. Tàbí kẹ́ gbogbo àwọn onímọ̀ tó tún wá dìde lẹ́yìn tiwọn náà tó bá pé ìwọ̀n táwọn náà ni wọ́n pa mọ́ sọ́dọ̀ ara wọn ni wọ́n máa fi kọ́ àwọn ènìyàn tó kù kí làwa ìbá dé bá lé nì. Àbí kí àwọn òbí wa tó yẹ pé wọ́n bí wa sáyé tí wọ́n tọ́ wa tí wọ́n rè wá àbí àwọn àfáà wa tó bá yẹ pé àwọn náà ojúṣe yìí wọn ṣe báwo ni àbá ṣe rí lénìí. Gbogbo iṣẹ́ tí àwọn aṣíwájú wa ṣe yìí òun náà ló yẹ pé kí ni o àwa dé bá lénìí. Àwọn tí ń bọ̀ lẹ́yìn tiwa náà kí ni wọ́n máa dé bá kí làwa náà fẹ́ fi kalẹ̀ fáwọn tó yẹ pé kí ni ń bọ̀ ní ẹ̀yìn wa. Ì máa ṣe dáadáa yìí ì máa fọ́n dáadáa ká yìí Ọlọ́run ọba ó fi ròyìn wa ní Súrátù Ìmùrán. Verse 110. Ọlọ́run ní Àwùzùbíláì mínà ṣàìtọ́ni ìrọ̀jú. Ó ní kún tún kọ́rọ̀ ọ̀hùnmọ́tì òkúríjà ti lè náà àmúrú náà bí lè mọ̀ rú pàtàkì àwọn àni lè mú ká wà tú mínú náà bí láì. Ní ẹ̀rí ẹ̀yìn Ọlọ́run rí fa sí àwa mùsùlùmí ẹ̀yìn tẹ́ gbàgbọ́ ní Ọlọ́run ọba ọ̀kan ṣoṣo tẹ̀dẹ̀ ń tẹ̀lé Súnà Nọ́bì Mọ́hàmmọ́ sálálà àlè wàsálà. Ọlọ́run ní ẹ̀yìn lẹ dáa jù nínú gbogbo ìran èèyàn ìjọ ta ti gbé dìde láàrin ọmọnìyàn. Ọlọ́run wá ní pé torí pé kí ni o ẹ máa ń pàṣẹ dáadáa bákan náà ni ẹ máa ń kọ ìbàjẹ́ bákan náà ni pé ẹ gbàgbọ́ nínú Ọlọ́run ọba. Ọlọ́run ọba ló ń ròyìn wa bẹ́ẹ̀ yẹn. Bí a wá jẹ́ ìjọ tó dáa yìí a rí pé eléyìí pè wá lọ sí ibi àwọn ojúṣe kan tí a mọ̀ sí responsibility. Ọlọ́run lo àwọn ojúṣe yẹn ó làbọ̀ wá lọ́rùn ní kété ta bá ti ń pera wa ní mùsùlùmí ta bá ń pera wa ní olùgbàgbọ́ ẹ pé ó gbàgbọ́ ní Ọlọ́run ó dẹ̀ ń tẹ̀lé Súnà Nọ́bì sọ̀rọ̀ lọ́rùn wàsálà. Ó náà ni pé a gbọ́dọ̀ jẹ́ olùpàṣẹ dáadáa a máa sọ fún àwọn ènìyàn kán máa ṣe dáadáa ní gbogbo ibi ta bá wà nínú ilé ni a máa pàṣẹ dáadáa fáwọn èèyàn níbi iṣẹ́ tá a ti ń ṣiṣẹ́ ni a máa báwọn èèyàn sọ̀rọ̀ dáadáa níbi tá a ti ń tajà ni a máa pàkíyèsí àwọn èèyàn sí dáadáa àwa náà a wá jẹ́ kí ni olùṣe dáadáa a jẹ́ àríkọ́ṣe dáadáa táwọn èèyàn a máa wò láti máa ṣe dáadáa nínú ọ̀rọ̀ nínú ìṣe nínú ìhùwàsí wọ́n gbọ́dọ̀ mọ̀ wá lónìí dáadáa a dẹ̀ máa pàṣẹ dáadáa fún àwọn ènìyàn. Bákan náà ni wípé àwọn ọmọ wa náà gbọ́dọ̀ jogún dáadáa yìí lọ́wọ́ wa torí pé kí ni gbogbo nǹkan tá a bá ń ṣe làwọn ọmọ wa ń wò nínú ìwà wa nínú ìṣe wa ìbáṣe wa pẹ̀lú Ọlọ́run ọba. Àwọn ọmọ wa gbọ́dọ̀ máa rí wa lẹ́ni tó ń ṣe dáadáa lẹ́ni tí ń kírun lásìkò lẹ́ni tó yẹ pé kí ni ó nífẹ̀ẹ́ àti máa ka Quran lóòrèkóòrè lẹ́ni tó yẹ pé kí ni ó ń sọ òdodo ní gbogbo ìgbà lẹ́ni tó yẹ pé kí ni ó gbára lé Ọlọ́run ọba lẹ́ni tó yẹ pé kí ni kì í tojú bọlé lẹ́ni tó ń ṣe dáadáa sẹ́bí sáládùúgbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo àwọn nǹkan yìí àwọn ọmọ wa gbọ́dọ̀ máa rí lára wa làwọn tọ́jọ́ pé à ń bá ṣe níbi iṣẹ́ ni à ń tajà ni nínú ilé kán máa rí lára wa ká jẹ́ àríkọ́ṣe dáadáa ká dẹ̀ jẹ́ olùpàṣẹ dáadáa gẹ́gẹ́ bí ayé àti àkà fún wa nínú Súrátù Ìmùrán yẹn. Eléyìí náà ni yóò jẹ́ ogún tó yẹ pé kí ni àwọn ọmọ wa wọ́n máa jẹ lára wa eléyìí ni yóò jẹ́ ogún tó yẹ pé kí ni gbogbo àwọn tó bá yí wa ká wọ́n á jẹ ní ara wa. A gbọ́dọ̀ jẹ́ oníbàjẹ́ ẹni tó máa ṣèbàjẹ́ ẹni tó máa sọ̀bàjẹ́ ẹni tó máa hùwà bàjẹ́ a gbọ́dọ̀ jẹ́ olùṣe dáadáa la gbọ́dọ̀ jẹ́ ní gbogbo ààyè tí a bá wà. Ẹ rí pé ìyá tó ń kírun bàbá tó ń kírun ó máa rọrùn fún wọn irú àwọn òbí bẹ́ẹ̀ yẹn láti pa ọmọ wọn láṣẹ kán máa kírun. Àwọn tó yẹ pé olódodo ni wọn ó máa rọrùn fún wọn láti pa ọmọ wọn láṣẹ. Àwọn ọmọ wọn gan tiẹ̀ ti rí wọn láwòkọ́ṣe àwọn nǹkan yẹn máa jẹ́ kó rọrùn ni. Àwọn ogun ta lè fún àwọn ọmọ wa náà ní ilé ara ibi ta tún lè arí ẹ̀kọ́ ikọ́ látara ànábì wa Ibrahim. Ànábì Ibrahim ó máa ń ṣàdúrà ní gbogbo ìgbà pé rọ́bì jáde ní mukimọ sọlát wa mi ń dúre láti rọ́bàná àtọkọ balẹ̀ dùá yìí. Ànábì Ibrahim àdúrà ti máa ṣe nìyẹn pé ìwọ Ọlọ́run ọba mi ṣe mí ní kírunkírun àti inú àwọn ọmọ mi olúwa mi wá gba àdúrà yìí. Àdúrà yìí àwa náà lè máa ṣe ní gbogbo ìgbà. Bàbá yìí kò ronú nípa rẹ̀ nìkan ṣùgbọ́n nípa àwọn ọmọ ẹ̀ àti àwọn ọmọ tó tún ń bọ̀ lẹ́yìn ó ṣàdúrà fún rẹ̀ ó ṣàdúrà fún àwọn ọmọ ó tún ṣàdúrà fún àwọn àrọ́mọdọ́mọ gbogbo ẹ̀ náà ni àwa náà a gbọ́dọ̀ máa ṣe. Ara ogun tí bàbá yìí fi kalẹ̀ nìyẹn ó wà nù Quran Súrátù Ìmùrán verse 40 tẹ́ pé kí ni gbogbo ìgbà táyé bá ń jáyé náà la máa rí àwọn àríkọ́ṣe ipa táwọn fi kalẹ̀ ó náà nílé. Ẹ̀yin ẹyẹ ká wá wo gbogbo àwọn ọmọ tí bàbá bí wọn méjèèjì tí wọn bí ànábì Ọlọ́run ọba ni wọn ẹni rẹ ni wọn nú àwọn àrọ́mọdọ́mọ yẹn àtúnrà àwọn ẹni rẹ náà nú wọn náà ni ànábì Yakub ló bí ànábì Yusuf gbogbo wọn pátá ẹni rẹ ni wọn. Ara òun ogun táwọn fi kalẹ̀ òun náà nìyẹn wọn bẹ Ọlọ́run lórí ara wọn wọn bẹ Ọlọ́run lórí àwọn ọmọ wọn tún bẹ Ọlọ́run lórí àrọ́mọdọ́mọ Ọlọ́run dẹ̀ gbà ogun tí wọn fi lẹ̀ òun náà nìyẹn. Eléyìí náà àwa náà gbọ́dọ̀ kọ́ ṣe eléyìí kí àwa náà ká máa ṣe. Bákan náà Ọlọ́run tún sọ fún wa nipa Lukman ninu suratu Lukman lati bi verse 13 titi de verse 19 Olorun so fun wa bi Lukman bo se ngba omo e ni iyanju pelu ogbon Lukman ko mo eleko o ko leko imo Olorun lokan ko ko ma mo rogun pelu Olorun oba ko ma jo sin fun nkan mi leyin Olorun adeda Olorun okan soso Olorun ti o lorogun Olorun ti o lo bakan baba yin pe akiyesi omo re si pe I ma jo sin fun nkan mi leyin Olorun oba abosi to tobi ju ni iwa imure ni Olorun to ye pe o da wa o fe mi si wa lara o ntoju wa eri ninu suratu rum verse 40 Olorun ni ohun lohun da wa leyin to nwa da wa ton yen ohun wa se je imu ohun se fun wa o ni leyin eleun o tun pa wa leyin eleun o tun wa gbe wa dide lojo gbeni larike amo Olorun wa n pe wa nija pe sa wa ri ewo ninu nkan mi te n pe lo Olorun ba lo lagbara lati se le mimo fun Olorun ba oba to ga tayo gbogbo nkan mi ti won pe lo Olorun e ri pe ninu gbogbo nkan mi ta omo ede niyan to n pe lo Olorun le ni ewo lo lagbara lati se le yin ba lo fi je pe anabi Lukman o fi n po mo sakiyesi pe kiyan ma sin nkan mi leyin Olorun ba abosi ni to ga ju leni
1: fun alaye lekun rere e le pe amira sori 08037118099 tabi communication officer 08089485533 e si le fi iran lowo yin ranse si apo ifowopamosi yi ki eto yi le ma tesiwaju bank providence bank account name Aluminate Radio Fund. Account number 9628115000. Alhamdulillah, Rabbil Alamin. Adupe lowo olulanleko wa Tony. A si tun dupe lowo eyin olugbo wa. E se ti en tete si wa. A lero pe eri eko kan tabi keji ko ninu idanleko Tony. O tun di ose to n bo lagbara Olorun oba. Ki Olorun oba ki o ma ko atunri wa. Ami. Titi di igba na emi ni omo iya yin Samiat Usman Ayadeyemo ti mo kin yin pe assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
2: For generator or more, where does it affordable solar power? Where does it use?
3: Anytime, where person is like.

0: báwọn òṣìṣẹ́
1: ẹjọ́ foríkorí ẹwọ̀ ọ̀nàwọlé yẹn
0: káàkiri máa jẹ́ autocratic leader Faiza Azamta tí ẹ bá jọ wá foríkorí tí ẹ bá jọ fọ̀rọ̀ síbì kan fọtàwá kálẹ̀ àlàlá ẹ wá mọ̀ yìí pé kẹgbàrà lọ́lọ́run pé ibi tí ẹjọ́ fi sí yẹn má jẹ́ kẹ́nì kan wá bá ẹ lẹ́yìn kó wá ní ẹ̀dẹ̀ gbà fáwọn fún àwọn ọmọ iṣẹ́ yín àwọn náà wá ń là lé yín lọ́wọ́ àwọn ọmọọṣẹ́ tó ń là lé yín lọ́wọ́ tó ń là lé yín lọ́wọ́ yẹn wọ́n mọ̀ pé ẹjọ́ take decision ni wọ́n máa make effort pé decision tẹ́ make yẹn bó ṣe fẹ́ yọrí síbi dáadáa so àwọn nǹkan yẹn ó wà bẹ́ẹ̀ ṣúra mùsàwárà a gbúdọ̀ ṣe so gbogbo àwọn eléyìí òun ni lẹ́yìn ká mọ̀ yìí pé a máa jábọ̀ níwájú ọlọ́run a máa jábọ̀ bá a bá ṣe nǹkan bí iléeṣẹ́ ò kérì wa bẹ́ẹ̀ nìkan ò kérì wa ọlọ́run máa béèrè olùkùn rọ́yìn ọkùn lòkùn mọ̀sán àráyé àti ọlọ́run ní àdáa rẹ̀ jù ní wa wọ́n pè wá so nítorí bẹ́ẹ̀ òun ni ó yẹ kí ọ̀gá wa káwọn náà wà ní orí ètò yìí ṣùgbọ́n tí a gbọ́ a fẹ́ ká gbọ́
1: ìrírí wọn báwo
0: lọ
1: ṣe ṣe káà tún fi lè kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀
0: níbẹ̀ a fẹ́ gbọ́ ìrírí wọn ipa kí ni báwo ni wọ́n ṣe síra láyọ̀ tí ò sí gbọ́n mi sí omi ò tó tí ó dẹ̀ sí làásìgbò láàrin àwọn àti
1: àwa
0: òṣìṣẹ́ wọn àwọn eléyìí òun ni sọ ẹ̀yin ará ilé náà àwọn náà ó bá
1: wa
0: kí wọn ó sì bá wa ṣàdúrà fún wọn mọ ìbéèrè tí wọn bá tún ní wọn bá fẹ́ béèrè
1: ní ọ̀nà lè kọ́ wọn ní ìrírí òun ni àgbà ẹ̀kọ́ láyé yìí nǹkan tó yàn rí bó ṣe ṣe tá a bá gbà pa káwa náà tún kẹ́kọ̀ọ́ mẹ́kọ̀ọ́ orí tó fẹ́
0: àbó mọ́ríàm náà
1: àbó mọ́ríàm
0: mo rò pé àbó mọ́ríàm náà àwọn náà ní kankan wọn nǹkan àbí méjì nípa bàbá wa
1: abdulwahab
0: akọsílẹ̀ nípa yìí pé wọn lo ẹ̀kọ́ ẹ̀sìn àti ẹ̀kọ́ ọmọlúàbí láti darí iléeṣẹ́ wa eléyìí la fi fi
1: pọ̀pọ̀ ṣiṣẹ́ ká bá wọn ṣe àṣeyọrí tí wọ́n ṣe
0: bẹ́ẹ̀ ni àbí bá ọdún pẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba
1: ni
0: torí ẹni tó bá kò níbi iṣẹ́ táwọn èèyàn ń sunkún pé ó ti fẹ́ kò àbí bẹ́ẹ̀ kọ́ ni abu mariam.
2: bẹẹni jẹ bó ṣe rí náà ni ẹsọ ẹ adúpẹ fún ọlọrun ọba
1: alhamdulilayi
2: a bá wọn dúpẹ abẹ ọlọrun ọba àlá kó jẹ kí ìṣira náà ọlọrun kò ṣe ní ìrọ̀rùn fún
1: wọn
2: ọlọrun mọ jẹ kí wọn kábàámọ lórí rẹ bàbá jẹ èèyàn dáadáa wọn dára sọmọdé wọn dára sí àgbàlagbà kò fẹ́ sẹ́nìkan tó lè sọ wípé bàbá yìí wọn ṣe aburú kan bí báyìí simire nígbàtí à ń ṣe kinní fún wọn ní ìjẹta tá à ń ṣe bíi ta ìdágbére fún wọn ẹnìkan wọn fi ń ṣàwàdà wípé tí ẹnìkan bá ti ṣẹ̀ṣẹ̀ kan bàbá wa ní ọyà lọ fún oníkwérì lọ fún oníkwérì tó wà dọjọ́gùn wá ní kòkè ẹyin gẹ́gẹ́ owó orí ń kẹ fún yẹn ní kwérì rí ẹ wá ní pé kò lọ fún ní kwérì pé àtìgbà ẹ báyìí tó wà ní lọ fún kwérì òun àrò àtọ́jú ẹ tó rò mọ̀ ni pé tó bá ti dìrọ̀lẹ́ àwọn gan wá tún pè wọn pé ṣé ò ti fún ọmọ yẹn kwérì ṣé ò ti fún àbí ẹ mọ̀ rí kò ní ṣe bẹ́ẹ̀ mọ̀ kò ní ṣe irú èèyàn tí bàbá jẹ́ nìyẹn wọ́n dára sí everybody ọ̀pọ̀lọpọ̀ náà dẹ̀ akẹ́kọ̀ọ́ tó pọ̀ lára wọn nípa bí èèyàn ṣe máa ń rẹra ẹ̀ nílẹ̀ tọ́jẹ́ pé gbogbo èèyàn ló máa ń yọ̀ mọ́ bàbá tẹ́lómì bá jẹ́ olórí àwọn èèyàn á máa bẹ̀rù jìnnì tán bá ti pọ́
0: ọ̀nbọ̀ báyìí
2: kálukú á ti máa para máa kálukú á máa bẹ̀rù jìnnì jìnnì bẹ́ẹ̀ tí ọlọ́run ní pé kí bàbá
0: halim ni wọn
2: naam alhamdulilayi
0: ọlọ́run
2: wọn ní farabalẹ̀ wọn láàánú àwọn ọmọ àwọn tó ń ṣiṣẹ́ lábẹ́ wọn eléyìí ni ó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ni wọn ò bí a máa mí sí bàbá gidi gan.
0: àwọn tó bá ń lo àwọn tó bá tiẹ̀ ń lo ẹni tó bá ń lo ìlànà tọlọ́hún kò ní ìdí pé ẹni tí ò ẹni inú ẹ̀kọ́ tá a kọ ẹni tí ò ládiministration ló ń lo kwérì torí pé kò mọ bó ṣe lè bá àwọn èèyàn sọ̀rọ̀ a wá rò pé the only thing authority yẹn tó ń lè lò ní
2: kwérì
0: tó bá dẹ̀ ti jẹ́ leader tó ń lo kwérì tó yẹ pé níbi wọ́n bá kwérì ń tẹ́ níbi níbi ó yẹ kọ́ mọ̀ pé leader yẹn kò ní good quality of leadership ìyẹn ni pé kò ní àbùdá olórí gidi torí olórí gidi ò ní máa lu kwérì akọ́kọ́ pè ẹ́ kí ló pa ẹlòmíì only matrimonial problem so o ti wa fẹ ti o ni depression depression ẹ ló ń gbé bọ wọn á yẹ kí ni a ṣì wà hù a wá pè kí ló
2: ṣẹlẹ ò kì í ṣe báyìí kí ló ṣẹlẹ
0: ẹ jẹ́ a ṣí kinní fún àwọn aráalé.

0: time moments with Kivo Creamer.
1: Kivo Creamer.
2: Àmọ̀ pé kí ló fẹ́ràn yín? Òróró ìsebè ni mo fẹ́ràn jàre. Òróró àbúrò tí olórúkọ kẹ̀. Owó rẹ̀ kò wọ́n rárá. Ó sì máa ń gbádùn rẹ̀.
3: Àmọ̀ pé
2: wọ́n ti pé ìfà máa fani lákòyà o. Òróró wo ló wá fẹ́ kí n rà báyìí?
3: Òróró Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ òróró ìsebè tó kójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
2: Òróró ìjẹun tí mo lè yan láàyò fún èmi àti ìdílé mi.
3: Bẹ́ẹ̀ ni o parọ́.
2: O lè ra ìwọ̀nba tí owó rẹ̀ bá ká kó o sì mọ̀ pé wà á gbádùn
3: oúnjẹ aládùn tó bá fi òróró náà sí.
2: Òótọ́ ló sọ. Ó ṣe wọ̀n rẹ̀ mi. Wọ́n rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé òróró ìsebè Devon Kings ni òróró ìsebè tó dára.
3: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
2: Devon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
4: Ẹgbọ́n, ó máa gbọ́ pé Lafarge ti pàrọ̀ orúkọ.
5: Bẹ́ẹ̀ ni o, Lafarge Africa PLC ti porúkọdà di HBM Nigeria PLC. Orúkọ ti yí padà. Ṣùgbọ́n ojúlówó sìmẹ́ǹtì tá à ń pèsè ò yí padà. Sìmẹ́ǹtì tó kójú owó tó ṣe é gbáralé. Àtàwọn ohun èlò ilé kíkọ́ tá a fi kọ́ afárá mainland gẹta. Gbọ̀ngàn ilé ìgbìmọ̀ aṣòfin àgbà. Afárá Niger kínní àti èkejì. Ilé gogoro Cocoa House Ìbàdàn. Gbọ̀ngàn National Theatre àtàwọn ilé ńlá míì káàkiri Nàìjíríà látọdún 1960. HBM Nigeria PLC. Ta mo si Lafarge Africa PLC tele. O koja ile kiko.
6: Madam Blessing, where you dey rush dey go this early momo now?
7: My sister, now today then dey give pikin vaccine for our primary healthcare center. I dey carry my pikin go collect him vaccine before sun go come up.
6: You see dey carry am dey go collect vaccine up till now?
7: Yes, so I no fit joke with my pikin health. Vaccine dey protect pikin from yamayama disease like measles, polio, tuberculosis and diphtheria. E dey very cheap to protect pikin now than to spend plenty money treat sickness later. Even the health workers them, they help me remember when next my pikin go collect vaccine.
8: Every pikin deserve protection from yamayama sickness where vaccine fit fight. Vaccine they save, e they work. And na free then go give unto your pikin for primary healthcare center where they near you. If you get any question or complain, call us on top 0916-824-5000.
9: Know your health center. Trust your health center. Go your nearest health center. 9B, no, trust, go. Or ya follow me talker. No, trust, go.
10: This message now from the National Primary Healthcare Development Agency, NPHCDA.
11: Má jẹ́ kí ìbàjẹ́ kó pàdánù àwọn àkókò tó ṣe pàtàkì sí ọ. Lo Shalatem, oògùn ibà tó ní Artemether àti Lumefantrine nínú tí àjọ àwọn dókítà ní Nàìjíríà fún ìdènà. Shalatem wà ní ìwọ̀n lílò tó rọrùn tó bá wíwú ara lóríṣiríṣi mu. Bẹ́ẹ̀ náà ló sì wà ní aládùn cherry fáwọn ọmọdé. Ẹgbẹ́ àwọn dókítà ní Nàìjíríà fún ìdènà Shalatem, oògùn ibà láti lè ṣe Shalina Healthcare. Tí àyípadà kò bá sí lẹ́yìn ọjọ́ mẹ́ta, kàn sí dókítà rẹ. Shalatem gba ibà jáde láàrin ọjọ́ mẹ́ta.
12: Ẹtú káàbọ̀ padà lẹ́ẹ̀kan sí iléeṣẹ́ Bọ́lú Fẹ́mi Ọláṣúwà 92.9 pẹ̀lú gbọ́wọ́lù sáwọn tó ṣe ń tẹ̀ síwájú mo bèrè lẹ́ẹ̀kan àníṣẹ́ akọ́nimọ̀ọ́gbà lórílẹ̀‐èdè Nàìjíríà fún ikọ̀ Super Falcon. Kí lẹ lérò pé kí wọ́n ṣe sọ̀rọ̀ ẹ̀ ṣé kí wọ́n yọ ń ṣe ni àbí kó sì máa báṣẹ́ rẹ̀ lọ lóòótọ́ ó kùnà ó já wa ń tàn mọ́ láì lérò tẹ́lẹ̀ ṣùgbọ́n àṣìṣe ta ni ò lè ṣe ní gbogbo wa kò sí o kò sẹ́ tó bá fẹ́ tì bí àṣẹ ìbò. Lórílẹ̀‐èdè Spain lọ́hún ikọ̀ Real Madrid àwọn ọmọ mi aláṣọ fún ìkọ́nú agbábọ̀ tí wọ́n ṣẹ̀ kówó rẹ́rẹ́ tí wọ́n ṣẹ̀ kó lẹ́sẹ̀ rà náà ni Yann Domande tẹ́kùn náà ló wọ́n jù wọ́n sì fún un ní jẹ́sí nọ́mbà 25 báyìí pé òun náà ni ó wọ̀ ní sáà yìí tẹ̀síwájú lọ bẹ́ẹ̀ tẹ́bà gbàgbé ẹni tó ti kọ́wọ́ nọ́mbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ni Rodrigo ó ti wọ̀ tẹ́lẹ̀ rí bákan náà Vinicius Junior òun náà ti wọ jẹ́sí nọ́mbà yìí náà rí 25 ní báyìí òun náà ló tẹ́ gbà pé òun fẹ́ lò fún sáà tuntun yìí láti rí bí yóò ṣe rí kọ́rọ̀ jẹ́ kí ó bá lára mu ni fún gbogbo olólùfẹ́ Real Madrid lápapọ̀. Mi wá ní ṣe aláìmásọ̀ nípa ọ̀rọ̀ Barcelona náà àwọn ọmọ mi tí mo tò gẹ́gẹ́ bí àṣà àtúnjọ lálẹ́ kan ní pé ní báyìí o agbábọ̀ tí wọ́n fẹ́ rà nínú ikọ̀ Man City ǹjẹ́ ó tó bẹ́ẹ̀ kí wọ́n ra agbábọ̀lù yìí 50 million ni wọ́n kó lọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí ṣùgbọ́n owó tí Man City gan ń béèrè ó jù bẹ́ẹ̀ lọ agbábọ̀lù bá ní káwọ́ dáadáa ọjọ́ orí rẹ̀ ti pé 30 years of age náà ni ó sì tún ní ìfarapa pẹ̀lú ọjọ́ orí náà ṣé kọ́ wa kó rọ̀gbọ̀rọ̀gbọ̀ bẹ́ẹ̀ ra agbábọ̀lù náà ǹjẹ́ ó bójú mu ṣá mo mọ̀ pé ó ní tí Barcelona ń wá lára rẹ̀ tó bá rà á lẹ́yìn tó bá rà á tán wọ́n á tún yóò lọ́kọ́ lọ sí yàrá àgbéyẹ̀wò náà fún ìlera ara rẹ̀ torí pé ó ní injury ní cup tó ń gbá tán yìí ní ìwọ́ cup tó ń gbá tán yìí ó sì ṣeéṣe kó fẹ́ dà wọ́n láàmú torí pé ń bẹ̀rẹ̀ bá ra agbábọ̀lù tó bá wọ́n tó iye yẹn ní ọjọ́ orí iye yẹn tẹ́lá tó wá ní kó lọ fún ìtọ́jú díẹ̀ yóò rí bákan bọ̀ ṣùgbọ́n lẹ́nìí ṣá wọ́n ti fi owo ranse won ti fi be ni leleketa tori on fo ranse lawoko won ni won gba elekeji ma se na won gba eleketa eleyi won ti lo fun agbabolu na toro ba ni kon da lohun dede ni ara igbololufe Barcelona lapapo baka na makalista ti atin lero pe ko ni ruko Liverpool ye tele ri paison lo lowo yi baba re ti soro pe ko sin to jo pe omo won ma tesiwaju ninu ko Liverpool never work alone ni sa ta to mo ni pe ko si ani ani nbe mo je mi se de yo si ma tesiwaju ninu ko Liverpool na ki so bi pe ninu odun 2027 won ti kede lo le de La Liga lo ni Spain lohun ni pe ife so se Super Cup ni ti o waye eh won ni won ma gba ni Istanbul iyen ni Turkey lohun won ti ma gba yo si bo si February 2nd titi di 7th pelu won si fi yiwa awon kan to wa America merin na ni Real Madrid Barcelona Atletico Madrid pelu Real Sociedad na no ma gba ife so se na yo waye lodun 2027 ni sa to lodun to nbo yi pelu eh won fi di attention si wa si odo mi ni ibi kin to de ko to pe mo mu awon ife so se to wa waye ni asale to ni eh je nko mu le na o se se ki a ri ija laarin soldier boy ati omo iya eleja agege ati mushin o se kon ju ko ju ara won le kan sugbon o se ija yi opopo tin gbe egbo yen pe ko possible ona ji sira won kini soldier boy se ma ba omo iya eleja jasi lo to ore ni won sugbon bi oro ise kuku bayi eyan ma fe fagba ara won gba mi tori won believe pe ere na la won fi omo ayo se won fe donrawo lekokan ejende eka apuroja ile ise bs media mayikube mo nbo

iléeṣẹ́ Bond FM 92.9 ẹ̀yin náà ti mọ̀ tẹ́ ẹ bá ti ń polówó ọjà ẹ wà wìtìwìtì báyìí náà lẹ́ẹ̀ma alùbáríkà ni alùbáríkà ọlọ́run ló mọ̀ gùn rẹ̀ gẹ́rẹ́gẹ́ lago mẹ́fà bọ́ọ̀lù nírọ̀lẹ́ tò ní báyìí ẹ kà lọ sórí ètò tí ọpọ́ sùkàn owó náà ni ètò jamuhiyatu suwa dai tá a ti lọ pàdé àwọn àfọ àwa tí wọ́n tún dá wa lẹ́kọ̀ọ́ lónìí ẹ má gbàgbé bá ṣe ń gbọ́ wá sí i ó nínú bá ṣe ń rọ́jú gbọ́ wá sí i ẹja rọ́jú ló wá sí bá ṣe ń gbọ́ wá sí tá à ń gbọ́ ẹ gbígbọ́ rí kọ́kọ́ ṣùgbọ́n mímú lò yẹn gangan òun ló ṣe pàtàkì bá ṣe ń gbọ́ ẹ jẹ́ ká mú lò kó lè bá a lápáre lára wa agbọ́dún.

kéréké lago méje alẹ́ lù ẹ̀ka alẹ́ ìròyìn àgbáyé ló ń dé sí etí ìgbọ̀nyìn láti iléeṣẹ́ Bond FM 92.9 ẹ̀ka ti rédíò nàìjíríà tá a fi kalẹ̀ sílùú ìkẹjà lẹ́kọ̀ọ́ lóní gbòǹgbò àmọ́ ṣáájú àwọn kókó tó jẹyọ nínú ìròyìn ọ̀hún ìjọba ìpínlẹ̀ èkó ti bá àwọn alẹ́nulọ́rọ̀ sọ̀rọ̀ nípa ṣíṣàgbékalẹ̀ àjọ kan sí ìlú àgbádárigì àti èjìrìn lójú náà láti lè jẹ́ kí ètò ọrọ̀ ajé tún gbẹnu sókè àwọn iléeṣẹ́ ológun orí omi dóòlà ẹ̀mí àwọn méjìlélógún kan tí wọ́n jọ ọkọ̀ èrò orí omi tí àwọn olè jí ọkọ̀ wọn gbà ìjọba àpapọ̀ ti buwọ́ lu kí wọ́n ṣe àgbékalẹ̀ irinṣẹ́ tuntun míì bíi 35 eléyìí tí wọ́n pè ní new linear accelerator láti lè gbégi dínà àìsàn jẹjẹrẹ káàkiri orílẹ̀-èdè yìí orílẹ̀-èdè zambia gbégi dínà láti má ka ètò ìdìbò tó wáyé mọ́ ní ìlú náà látàrí ìkọlù tí wọ́n kọlu àwọn òṣìṣẹ́ elétò ààbò wáyé ìròyìn náà rí lẹ́kùnrẹ́rẹ́ látẹnu fauzia salako sanni ìjọba ìpínlẹ̀ èkó tún ti gbé ìgbésẹ̀ lójú náà láti lè túnbọ̀ mú kí ètò ọrọ̀ ajé ní ìpínlẹ̀ ìtúbà máa fò lókè lálá eléyìí ni wọ́n sọ lásìkò ìpàdé kan tó wáyé láàrin àwọn tọrọ kan tí wọ́n ń ṣe ìpalẹ̀mọ́ fún láti ṣàgbékalẹ̀ àjọ kan tí wọ́n pè ní material recovery facilities eléyìí sí agbègbè erékìtì nílùú àgbádárigì àgbọ́wá àti ìkòsí ejìrì akọ̀wé àgbà ní ọ́fíìsì tó ń rí sí ètò àyíká dókítà ọmọbọlájí gàjí sọ̀rọ̀ yìí nílùú aláùsá nìkẹjà wọn ní àjọ yìí yóò mú ìyípadà tó dáa bá ọ̀rọ̀ ṣíṣe ìdọ̀tí lọ́jọ̀ lọ́nà tìgbàlódé ọ̀gá àgbà àjọ lọ́mà dókítà muyiwa gbadegesin tó wà níbi ìpàdé ọ̀hún ṣàlàyé pé bí iṣẹ́ náà yóò ṣe máa lọ yóò ṣàlàyé bí àjọ náà yóò ṣe ṣiṣẹ́ àti wípé pàápàá pàtàkì ìgbékalẹ̀ àjọ yìí ni láti lè mójútó ṣíṣe ìdọ̀tí lọ́jọ̀ ní ìpínlẹ̀ yìí ìjọba ìpínlẹ̀ èkó láti ẹ̀ka tó ń rí sí ọ̀rọ̀ okòwò ọ̀rọ̀ ajé ìyẹn ministry of commerce cooperatives and trade and investment ti ní àwọn kò ní tẹ̀tẹ̀ láti máa túnbọ̀ máa gùnlé àwọn ìlànà àti ètò tí yóò mú onírúurú àràǹbarà ìdàgbàsókè bá ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí kó lè wà ní ìbámu pẹ̀lú àwọn akẹgbẹ́ lórílẹ̀-èdè tó kù alákòóso ní ẹ̀ka ìjọba yìí abilékọ Fọláṣadé Badà Ambrose Midebem ló sọ̀rọ̀ yìí níbi ètò ọlọ́jọ́ mẹ́ta kan tí wọ́n fi ń ṣe ìgbéga fún ẹ̀ka orin kíkọ tí wọ́n pè ní IP for Growth in Africa Lagos

káàbọ̀ padà ìròyìn àgbáyé ń tẹ̀síwájú adúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Àjọ tó ń rí sí òwò kéréje kéréje lórílẹ̀-èdè yìí ti ṣàgbékalẹ̀ àtìlẹ́yìn kan fún àwọn ọ̀dọ́ tí iye wọn tó ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún eléyìí tí wọ́n máa ń ṣe lọ́dọọdún láti lè ran òwò wọn lọ́wọ́. Adarí àgbà àjọ SMEDAN ìyẹn Charles Odi ló ṣàlàyé pé ìpèsè ìrànwọ́ yìí fún àwọn ọ̀dọ́ yìí ó ṣe pàtàkì lójú náà láti lè mú kí owó kéréje kéréje kó lè bá dín ńlá gẹ́gẹ́ bí àfojúsùn ìjọba àpapọ̀. Wọ́n sọ̀rọ̀ náà lásìkò tí wọ́n ń ṣiṣọ́ lójú ètò tuntun kan tí wọ́n tún ṣàgbékalẹ̀ tó máa ṣe ìrànlọ́wọ́ fún àwọn ọ̀dọ́. Wọ́n pe ètò náà ní Building Resilient Young Nigerian Entrepreneurs Project ní ìsàmì ayaya àyájọ́ International Youth Day tọdún yìí. Níbẹ̀ ni wọ́n ti rọ àwọn ọ̀dọ́ tí wọ́n ní òwò kan tàbí òmíì tí wọ́n bá ń ṣe láti ri pé wọ́n wọnú ètò yìí kí wọ́n bá jẹ àǹfààní eléyìí tí ìjọba ti pèsè kalẹ̀. Ilé-iṣẹ́ ológun orí omi orílẹ̀-èdè yìí ti dóòlà ẹ̀mí àwọn 22 arìnrìn-àjò orí omi kan tí àwọn adigunjalè gba ọkọ̀ wọn lójú omi tí wọ́n ti ń rìn ní àárín orí omi tó wà ní Calabar Oron Ibaka Waterway tí ọkọ̀ wọn sì ń lọ sí Ensure Town ní ìlú Calabar lọ́jọ́ 11 oṣù yìí. Àwọn òṣìṣẹ́ tí wọ́n wà ní àjọ Forward Operating Base tó wà ní Ibaka tó fi kan Operation Delta Phase Sector 4 pẹ̀lú àwọn ọlọ́pàá orí omi ni wọ́n ní wọ́n parapọ̀ ṣiṣẹ́ náà lẹ́yìn tí wọ́n gbọ́ kẹ́fì ọ̀rọ̀ ọ̀hún. Alūkkóró ilé-iṣẹ́ ológun omi náà ìyẹn Navy Captain Abiodun Fọlọ́runṣọ́ ní àwọn adigunjalè ọ̀hún kọlu àwọn ẹni yìí nígbà tí wọ́n rin ìrìn àjò ní agbègbè Mwang nígbà tí wọ́n débẹ̀. Láti ìgbà náà làwọn òṣìṣẹ́ ẹlẹ́ṣọ́ ààbò ti parapọ̀ tí wọ́n wà lẹ́nu iṣẹ́ tí wọ́n sì ti gbìyànjú láti rí dájú pé wọ́n gba ẹ̀mí àwọn ọmọ ẹni náà sílẹ̀ tí wọ́n sì gba ara wọn ní ọjọ́ 11 oṣù yìí kan náà ni wọ́n ti kó àwọn ẹni yìí tí wọ́n sì gba ọkọ̀ wọn. Wọ́n ní kété tí wọ́n bu àwọn gbọ́ ni àwọn ti tamára táwọn sì lọ ṣe iṣẹ́ náà tó wá fìdí pé ní agbègbè Asak Nkang náà ni wọ́n ti fi ọwọ́ ṣìkún mú àwọn ẹni yìí tí wọ́n sì rí àwọn ẹni náà níbi tí wọ́n kó wọn sí lẹ́yìn tí wọ́n jí wọn gbé tán. Ìròyìn ilẹ̀ òkèèrè. Àjọ elétò ìdìbò lórílẹ̀-èdè Zambia ti ṣe àfàró lórí kíka ìbò fún ètò ìdìbò tó wáyé lọ́jọ́ Àlàmísí ọ̀sẹ̀ yìí lórílẹ̀-èdè ọ̀hún. Eléyìí tí wọ́n fi ṣe ètò ìdìbò fún ààrẹ àti ti àwọn ìjọba ìbílẹ̀ látàrí bí wọ́n ṣe kọlu àwọn òṣìṣẹ́ elétò ìdìbò lórílẹ̀-èdè ọ̀hún. Àjọ náà sọ̀rọ̀ yìí nínú àtẹ̀jáde kan tó tari síta tó ní àwọn tún máa ṣe àtúnwò gbogbo ètò ìdìbò náà láàrin wákàtí 24 káàkiri orílẹ̀-èdè yìí náà níbi tí àwọn tìyàn ti di ìbò. Eléyìí wáyé látàrí bí wọ́n ṣe kọlu àwọn òṣìṣẹ́ elétò ààbò náà eléyìí tí kò bá òfin mu. Ààrẹ orílẹ̀-èdè ọ̀hún Akande Ichutlema ni wọ́n ní ó kópa nínú ètò ìdìbò ọ̀hún láti ṣe sáà ẹlẹ́ẹ̀kejì nígbà tí alátakò rẹ̀ jẹ́ Brian Mundubite láàrin àwọn 13 tí wọ́n jọ ń takùngọ̀ níbi ètò ìdìbò ọ̀hún. Ọjọ́ Àìkú Sunday ni wọ́n ti palẹ̀mọ́ sílẹ̀ pé wọ́n ṣe ìkéde àbájáde ètò ìdìbò ọ̀hún. Wọ́n ní àmọ́ látàrí ohun tó ṣẹlẹ̀ yìí tí wọ́n máa tún ṣe àtúnwò ètò ìdìbò ọ̀hún wọn ò tí sọ ìgbà tí wọ́n máa kéde èsì ìdìbò náà. Ìròyìn àgbáyé àṣálẹ̀ kò ní jù báyìí lọ ṣùgbọ́n kí a tó máa lọ ká mọ kókó tó jẹ nínú ìròyìn náà wá ṣe tí gbọ́yìn lẹ́ẹ̀kan sí i. Àmọ́ a ṣe tí gbọ́yìn pé ìjọba ìpínlẹ̀ Èkó ti gbìyànjú láti ṣe ìpalẹ̀mọ́ fún àgbékalẹ̀ àjọ kan níbi tí wọ́n ti bá àwọn alẹ́nulọ́rùn sọ̀rọ̀ tí wọ́n gbé kalẹ̀ ní ìlú Àgbádárigì àti Ìkòsí Ejirin. Bákan náà làmúwá sí etí ìgbọ̀nyìn pé àwọn ilé-iṣẹ́ ológun omi orílẹ̀-èdè yìí dóòlà ẹ̀mí àwọn

ọmọ rẹ ẹ bá jẹ ká jáde ṣe fàájì ìgbàgbé ilé ẹ jẹ ká máa rántí wọn ní gbogbo ibi tí èèyàn bá lọ kó máa rántí ilé tó ti jáde rántí ọmọ ẹni tí wọn ń ṣe wọn lórúkọ tó dáa ó sàn ju òwúrà òun fàdákà lọ tó bá níbi kan pé ọmọ lágbájá ni bàbá òun ṣe bẹẹ màmí ò jẹ bẹẹ èèyàn mọ èèyàn gidi ni ilé ti ilé dáadáa ló ti wá ohun tó ń túmọ̀ sí pé orúkọ rẹ ó sàn ju búra àti fàdákà kó tó fún ẹ orúkọ rẹ lásán kó tẹ̀mọ́ kú sí dáadáa ni pẹ̀lú ìwà tó dáa ẹ a máa ṣí ilẹ̀kùn lóríṣìíríṣìí eléyìí náà ni adúpẹ́ lọ́wọ́ olóògbé káyọ̀dé fàṣọlá nínú orin wọn tó pè ní rántí ọmọ ẹni tí wọ́n ń ṣe o ẹ bá yàtọ̀ sọ lónìkan àsàpò ìyàkọ́ o bó ti lẹ̀kùn kó jẹ́ ibi tá a bá lọ ilé ẹni ẹbí ẹni lẹbí ẹni ọmọ tẹ̀yẹ pé ní ẹbí náà àlè rí bákan náà aláwọn tó ṣe dáadáa aláwọn tó ṣe bákan ṣùgbọ́n náà ni pé ẹ jẹ́ ká rántí ibi tá a ti wá ká ṣe dáadáa ká lè gbé orúkọ ẹbí wa ga gẹ́gẹ́ aago mẹ́jọ lù ẹ níbẹ̀ náà làwọn máa tẹ̀tẹ̀ písẹ̀ lórí ètò wọn táwa ti bẹ̀rẹ̀ láti aago mẹ́rin ààbọ̀ níbẹ̀ yà máa gbéjò kan náà fún blessing àlùkò àti olùkú rẹ̀ tí wọn náà yóò máa tẹ̀síwájú adúpẹ́ lọ́wọ́ ọkùnrin tẹ́ ti darapọ̀ mọ́ ẹni tẹ́ ti polówó ọjà tẹ́ ti gbétò yí wá adúpẹ́ lọ́wọ́ yín adúpẹ́ lọ́wọ́ àwọn ọ̀gá wa náà pàápàá jùlọ ọ̀gá wa tún jẹ́ ọ̀làlẹ́kan tí wọ́n pe àkíyèsí wa sí ọ̀pọ̀lọpọ̀ bí wọ́n ṣe ń bá ṣe lọ́ ṣe ń bá wa lọ́tẹ̀lé wa lọ́nkùn àpẹ la liga kí ló ṣẹlẹ̀ báyìí ni adúpẹ́ lọ́wọ́ yín adúpẹ́ tẹ dúró tí wà tó tẹ́ ìbọn máa pè wọ́n ṣàkíyèsí nímọ̀ pé àwọn nǹkan kan wà tí a ṣe bó ti yẹ ká ṣe tó adúpẹ́ lọ́wọ́ yín ẹ pẹ́ fún wa ẹ̀yin náà yóò fọwọ́ yín gba ìtọ́jú àti gbogbo aláṣẹ ìdúrà rẹ̀ fauzia salakọ sọ lórúkọ tèmi o láti lórúkọ olùkùnmí tá a jọ ṣiṣẹ́ abiodun fọlọ́run sọ nígbà míì tá a tún pàdé rántí ọmọ ẹni tí wọ́n ń ṣe o kí wọ́n pàṣẹ kọ́ni máa kí ọba adéyẹmí àjàsá ọláṣẹ́dẹ one àwúṣẹ tó ní gbòǹgbò pé ẹkú iṣẹ́ ìlú o ọlọ́run yóò túbọ̀ máa fún ìyá sí gbogbo àwọn olórí láàfin ó dìgbà kan náà.

ilé-iṣẹ́ Bond FM 92.9 ẹ má lọ pàjálẹ̀ kẹ̀kẹ́ má lọ ilé o ẹ wá ti tásìkò ẹ múra kẹ má lọ ilé ẹ lọ ilé ẹ wá láti délé ẹ gbogbo nǹkan tó yẹ kẹ ẹ ṣe kẹ lọ ṣe nílé àbọ̀lọ́ adájú lórí yín àti gbogbo wa ẹni yìí tí ó ṣe ọjọ́ kẹrìnlá oṣù kẹjọ ọdún 2026 òun náà ni àwà tàdé ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run gbogbo olúwa ṣe adúpẹ́ lọ́wọ́ alájà làlígà tí wọ́n gbé jókòó lẹ̀ lágbára lọ́wọ́ ọlọ́run iṣẹ́ tí gbogbo wa jọ ń ṣe a máa ṣe àṣejèrè ni o lágbára ọlọ́run àní ṣàṣetì lágbára lọ́wọ́ ọlọ́run a kí gbogbo yín bíi tẹ́tí ń gbọ́ wa púpọ̀ ẹ ṣe gan ni bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa nílé iṣẹ́ Bond FM 92.9 gbogbo nǹkan tí a bá ń ṣe lónìí ẹ mutí ẹ má máa mu jù ẹ mutí ẹ máa lọ ilé yín bẹ bá ń lọ lójú títì tẹ bá rí pé ọ̀rọ̀ di hùhùhùhù lójú ọ̀nà ẹ ṣàrọra gbé ẹgbẹ́ àpamọ́wọ́ yín kẹ máa lọ ilé ẹ má dá sọ̀rọ̀ ọlọ́rọ̀ níbi tá a ti ṣe ẹlòmíì ti ń ṣàyọjúràn ló ti máa ń kó nǹkan tí ò yẹ kókó ọ̀rọ̀ tí ò bá ti kàn yín ẹ ṣàfilẹ̀ kẹ máa lọ ilé jẹjẹ blessing àlòkù lórúkọ ti tèmi mú kí yín ní gbogbo ibi tí ẹ ti ń gbọ wá pé ẹ káalẹ́ ẹ̀dẹ̀ kò ṣe àtàrọ̀

0: ìgbàláyé ìgbà kan ni wọ́n sọ pé ṣẹ́rísì ní ayé tàwá yìí ọ̀pọ̀lọpọ̀ a máa sọ pé kò sí kò sí ìgbà kan lọ́kọ̀ ìlú lé o kò sówó lóde nígbà yẹn lọ kò sí náà ni ìgbà kan ni wọ́n sọ pé wọ́n rán ọmọbìnrin lọ sí skul nítorí kíni wọ́n ń tó bá ti dán tíṣà ló máa bá lọ ìgbàláyé ìgbà kan dẹ̀ láwà yìí tó jẹ́ pé ọmọbìnrin tẹ bá gbé síwájú gan ẹ mọ̀ pé ọmọbìnrin ọ̀hún ó dúró déédéé ìgbàláyé gbogbo nǹkan tá a bá ti ń ṣe ẹ jẹ́ ká mọ̀ pé bí ẹni ṣe wà ọ̀la náà tún wà nǹkan kan tún lè wá lẹ́ẹ̀mejì wọ́n á ní pótú ọkọ lẹ́ẹ̀kejì ó tún lè wáyé lẹ́ẹ̀kejì ṣùgbọ́n bó bá ṣe wáyé òun náà la máa fi rántí pé tẹ bá tiẹ̀ tún ṣàkíyèsí gan tá a bá tún sọ ní ti kí aṣara lóge gẹ́gẹ́ bí aṣọ wíwà bí ẹwà ẹ bá wà ìgbà kan wà tó jẹ́ pé òfì làwọn èèyàn ṣà máa ń lò òfì làwọn èèyàn ṣà máa ń lò tẹ bá tún wò sí àwọn èèyàn tún ti padà sínú òfì ìgbàláyé gbogbo nǹkan torí ẹ ló ṣe wá jẹ pé gbogbo nǹkan tá a bá ṣe ìgbàkúgbà tá a bá ṣe ẹ jẹ ká ṣe dáadáa kó má di pé nígbà tó bá tó stage kan nínú ilé ayé àbá máa sọ pé ó yẹ kí n ṣe nǹkan báyìí mi ò dẹ ṣe ìgbà yẹn ò ṣe padà sí nǹkan tó yẹ kéèyàn ṣe nígbà téèyàn jẹ 25 years old tí ó bá ní pò òun ò ṣe tó wá ti di bóyá bíi 70 ẹ mọ̀ pá máa tààyàn lára ńgbà mi pé nǹkan tó yẹ kí n ṣe mi ò ṣe ṣùgbọ́n má jẹ́ ká wá wò ó gẹ́gẹ́ bíi àwọn ọ̀dọ́ ń sìn yìí ẹ jẹ́ ká fi kó àwọn ọmọ wa pé ẹ má lo ayé ní ìlòkulò torí ẹlòmíì lè máa wò pé ìgbàláyé jẹ́ kí n lọ sí ṣàǹgó òde kí n dé ẹ bá lọ sí ṣàǹgó òde tẹ wà ń ṣàǹgó òde ẹ lo ṣàǹgó òde yẹn àdúgbò yẹn tẹ wà yẹn ẹ gbé bẹ̀ kẹ́ jẹ́ kí ayé mọ̀ pé nígbà tí lágbájá wà ní ṣàǹgó òde òun gẹ́gẹ́ báwọn èèyàn ṣe máa sọ pé nígbà tí mò ń gbé ní ṣàǹgó òde àbí ṣe bá àdúgbò kan ló jẹ́ bẹ̀ nígbà tí mo kéré ni mo máa wò pé àdúgbò kan ní ṣàǹgó òde o nítorí ìdí èyí ẹ bá máa jẹ́ ká sọ fáwọn ọmọ wa pé nígbà tẹ bá wà ní ṣàǹgó òde ẹ lo ṣàǹgó òde yẹn gẹ́gẹ́ bí èyí tó jẹ́ pé lọ́jọ́ iwájú ẹ wá ní ìwò pé kí ló dé tí mo ṣe rin irú rẹ̀ yìí ìgbàláyé iléeṣẹ́ Bond FM 92.9 náà ni àjọwà ẹ mọ̀ pé ní tásìkò bá wà a máa ń wo nǹkan kan díẹ̀díẹ̀ lásìkò tó wá wà lẹ́ni yìí ẹ jẹ́ ká wo nǹkan kan ẹbí là ń wò ó ta ló lẹ̀bi ṣọ́kọ ni ṣé ìyàwó ni ṣé tẹ́nàǹtì náà ni ìyẹn alábàágbélé pọ̀ wọn tẹ́nàǹtì kan àti láńlọ́ọ̀dù pẹ̀lú ìyàwó láńlọ́ọ̀dù wá lọ ó lọ bẹ́mọ síbì kan wá sọ fún ọkọ ẹ pé dádì ẹ̀yìn lẹ́ni ọmọ yìí o ṣùgbọ́n ṣe wọn gbọ́ngbà tí nǹkan bá ń dùn ẹlòmíì àti to gbogbo tẹnu ẹ̀fọ́ rẹ̀ pé lágbájá dádì kan ló lọ ọmọ òun mo kàn gbé fún dádì ni o nígbà tó wáyá tẹ́nàǹtì bá lọ bá dádì pé dádì ẹ jẹ́ ń sọ àṣírí kan fún iṣẹ́ tí rí mọ́mì kan lọ ni mọ́mì kan àbí ẹ̀yìn kan lẹ́ni ọmọ yẹn tí mọ́mì pè lọmọ yín o ẹ̀jọ̀ ẹ má sọ fún wọn o ẹ má sọ fún wọn mo kàn ní sọ fún yín ni o nítorí ọjọ́ ọ̀la o tẹ́nàǹtì ti ṣe dáadáa lójú rẹ̀ ṣùgbọ́n nígbà tí dádì máa délé ṣe mọ̀ pé ìfẹ́ nà dádì wa sọ fún mọ́mì pé mọ́mì wọ́n sọ pé ọmọ yẹn bóyá ṣé káyọ̀dé ni àbí wọ́n ṣàdárúkọ ọmọ ọ̀hún wọ́n bá ní ọmọ yìí o wọ́n sọ pé kì í ṣe ọmọ ilé o ó pé ọmọ àtọ̀húnríwá ni níyàwó bá ní ta ló sọ fún yín bẹ́ẹ̀ wọ́n bá ní àọ̀rẹ́ ẹ̀ náà ni lágbájá bí mọ́mì àbí báwọn ayé sọ mọ́mì ò ṣe kan ọ̀ṣẹ́ méjì o mọ́mì bá gbégo àfi lẹ́lẹ́lẹ́ nínú yàrá tẹ́nàǹtì àfi wàì lórí àǹtí tẹ́nàǹtì nígbà tí wọ́n wá fọ́ àǹtí tẹ́nàǹtì lórí àwọn èèyàn wá sọ pé mọ́mì ti ṣe nǹkan tí ò dà àwọn kan tí wá sọ pé kí ló kan àǹtí tẹ́nàǹtì tí ó lọ ń sọ nǹkan tí wọ́n ràn àwọn kan wá sọ pé kí ló ṣe tí dádì gan lọ wá sọ fún mọ́mì pé àǹtí sọ nǹkan báyìí o ọ̀rọ̀ wá di yánpọnyánrin iṣu àtayẹ ìtọ́ yẹ àbí báwo ni wọ́n ṣe ń sọ gbogbo ẹ̀ ṣáà dàrú táwa ló lẹ́jọ́ torí nígbà tí wọ́n ní pé kọ́lọ́pàá gbọ́rọ̀ táwa lọ ọlọ́pàá tiẹ̀ fẹ́ mú nínú gbogbo wọn torí àwọn aládùúgbò sáré lọ́pọ̀ ọlọ́pàá pé àìjá ti ṣẹlẹ̀ orí àǹtí ti bẹ́ẹ̀ jẹ́ o mọ́mì lọ fọwọ́ ń gò lórí o mọ́mì dẹ̀ ní pa àǹtí dá sí nǹkan tí ò yẹ kó dá sí dádì gan tó dẹ̀ dọ̀rọ̀ lẹ́gàn àmọ́ ibi tó dúró sí 07063 0701616 0703161916 e je ka jo da si oro to wa nle yo tori be mi se nwo mo wo pe tani kin ti e da lejo na ti mi ti ni so eni ti mo fe da lejo sugbon mo fe keyin ba wa deni po lejo ta lo li ebi ninu awon meteta se daddy to lo so fun mommy pe aunty kan so bye bye ore e so bye bye abi mommy to bo ore ni go lori ni abi mommy gangan to lo se nkan sita to wa gbe si daddy lorun to ni daddy eyin le ni se mo ko won so pe ti ile kan o ba ti daru to ba ti nto won lo mo kan ba inu ti dagba nbe somo yen se ki wa somo daddy ni tori won ni pe gbogbo omo lo gbodo ni ile lori gbogbo omo lo gbodo ni baba gbogbo omo lo de gbodo ni iya mommy wa baba fo mo won ni na sugbon mommy o so fun daddy pe daddy ko lo lo mo e le pe ejo pe wa si 0706316 1916 0706316 1916 e pe keje ka jomo ta lo lebi se daddy to lo yanu foro so fun mommy lo lebi pe mommy ore yin ma so nko bye bye abo re to lo so fun daddy pe ki le yin le tu ni o ko le tu ba ko le tu se o ki wa la ma wa nle yin ni o hello e ka le sa yes sir ta lo npe bo le tin pe sa o
1: alaji gori lo soro
0: ha e ka le sa
1: daddy gori jani mo se
0: en e ka le sa o e kwa ta ro sa yes sir yes sir
1: o so so yo ro o ro ti si be o
0: ha lagbara ni daddy
1: o pa o yo pa o go yo o
0: abi sa
1: dele daddy soro soro e ki se daddy o
0: eh ah se ko ye ki daddy mo ni pe ta ba ti e ma pogun lola o ogun lagbajo osi nbe o
1: to ba so fun daddy o ba ni wo le na wo wo
0: eh
1: o ma gbo a le so fun agba so daddy je o ba ko je ti so fun
0: ri ti eh sugbon to ba wa di ojo waju ti daddy ba pogun to pe fun mo e tan lo mo awon ko
1: Then,
0: so,

0: No, my valise.
1: What my little
0: is that? Iléeṣẹ́ Bond FM 92.9 la wà ní ti a rí tó wà ń lẹ̀ yìí ti a gbé kalẹ̀ yìí ẹjọ́ jẹ́ kí a pè sí 0706316 1916 0706316 1916. Kí ni ẹ bá wa rí sí nígbà tí èyàn wò pé mo lọ́rẹ̀ ọ̀rẹ́ mi inú mi leléyìí o ẹ jẹ́ kí n sọ fún bí ọmọ wa yìí ṣe jẹ́ o ló bá sọ fún nìyẹn bá lọ sọ fún dáàdì pé dáàdì wọn lọmọ àlè lọmọ yín o hello.
1: ẹ kàlẹ́
0: sà.
1: láti
0: Mushin.
1: láti pápájà Mushin.
0: pápájà o kí lẹ porúkọ yín sà.
1: Tea money. Yeah, jẹ́ rí bàbá yẹn gangan náà. Mo bọ́lẹ̀ dàgbà tó kò ní làákàyè rárá wọ́n ti wáyé.
0: Ẹ fẹ́ bú dáàdì ni.
1: Mo bu ní tèmi tó bá bínú tó bá kọ́kọ́ má bínú.
0: Ó da àwọn ní bínú.
1: Kò ní làákàyè rárá. Bí ẹ̀ ń gbọ́dọ̀ mi bà.
0: Mo ń gbọ́ à ń gbọ́ sà.
1: Jẹ́ rí dáyé ètò àwọn máa ṣe ṣe ayé mẹ́kọ̀ọ́ ló ṣe.

0: Yes, sir.
1: Is it like a
0: I don't want to go to the house. I don't know how to do it. Ẹ wo bẹ ṣe máa togun yín dáadáa ò lágbájá ìṣọmọ yín o. Hello.
2: Hello. Ẹ kalẹ́ o.
0: Ẹ kalẹ́ sà, ta ló ń bá wa sọ̀rọ̀ láti bo?
2: Pásítọ̀ Àgbáni Olúkadé ló ń bá sọ̀rọ̀.
0: Ẹ kalẹ́ sà.
2: Ẹ kalẹ́ o.
0: Yẹ sà.
2: Ṣé rí ọ̀rọ̀ tí ẹ gbé sórí afẹ́fẹ́? Ó máa ń sọ kínní kan wípé kò sí àṣírí ní ìlú
0: Àṣírí.
2: Tó dá wàhálà
0: sílẹ̀.
2: Eléyìí dẹ̀ láti sọ́pa pé má ti àdí rẹ sí ọ̀dọ̀ ẹnikẹ́ni. Mo gbàgbọ́ wípé obìnrin tó lọ sọ fún ọkọ wúmà yẹn.
0: Bẹ́ẹ̀ ni sà.
2: Òun náà nífẹ̀ẹ́ nínú bàbá yẹn ni.
0: Torí wọ́n fẹ́ dalé wọn rú.
2: Pé kò ń jẹ kó náà wọlé. Ohun tó jẹ́ kó ṣe gan-an nìyẹn. Ọ̀rẹ́ ò dénú má fi ẹnikẹ́ni sí ìgbẹ́kẹ̀lé rẹ. Tó ẹ̀kọ́ nìyí. Kì í ṣe fún àwọn obìnrin nìkan o, fún ẹnikẹ́ni gbogbo wa pátá.
0: Jẹ́ kí
2: àṣírí rẹ kó wà lọ́dọ̀ Ọlọ́run àtiwọ́.
0: So
2: ẹ bá ní kí jẹun wa o.
0: Wọ́n gbọ́ sà, wọ́n gbọ́ sà. Ẹ ṣe àdúpẹ́ sà. Ọláṣọ́pàdé wa sà. Ilé-iṣẹ́ Bond FM 92.9 Anita Nlebi àsìkò díẹ̀ ló kù òní ráńpẹ́ ọmọ Kwara Tata wọ́n ti wọlé báyìí lágbára Ọlọ́run ètò ọmọ Kwara Tata lè máa gbọ́ nígbà tí aago mẹ́jọ bá ti dá sí méjì ṣùgbọ́n kó tó dìgbà yẹn gẹ́gẹ́ bí nǹkan tá à ń sọ ọ̀rẹ́ fi ọ̀rẹ́ ìyàwó landlord ó wá fi ọ̀rọ̀ lé ọ̀rẹ́ tó jẹ́ tenant lọ́wọ́ pé ọ̀rẹ́ mi o ọmọdé yìí o ninu gbogbo awon omo marun to ye ori yen ti ojo omo daddy o lagbaja bayi ki se omo daddy o so fun re o de ni joba mi toju e o ma je koro yi be sita ma je keni koko gbo o ka ma ri ore lo ba daddy ore to je tenant lo ba daddy pe oga landlord se ri gbogbo omo yen gbogbo awon te ri yan omo yin ni won sugba e oko ki se omo yin mommy lo so fun mi o ngba ti mommy ma se won se ko si se ko sai se mommy gbe igun igo e ma won igun kan to je pe te ba ti wo bayi ta ba ti mo eleni dodo nu etan nse ni o ma da bi double ehun mirror abi glasses eh ni mommy ba gba fi huwa e lori anti tenant ta lo wa lebi
2: hello
0: ela e ka le ma abi sir
2: e ka le o
0: yes ma
2: ki
0: loruko yin na ibo le tin pe
2: o ti an se la se ro ju ni teri be
0: ki loruko yin
2: oruko wa ni so tun bo
0: okunrin abobirin
2: obirin awon obirin meje kiyan o lo ti e
0: eh o da
2: tori ko ti ko ti okunrin ba gbo to ma mu pamo omo to ti na ore lori wa gbo ko kin so mo ko le mu mora
0: Ami. Ile se Bond FM 92.9 ta lo nba wa soro ni bole tin pe o
2: emo do ba da to ba
0: o da sa
2: adogun hello
0: hello sa n gbo yin ta ni ki loruko yin
2: ki loruko ba de
0: ke eh ki loruko yin awon ko sese de won mo loruko yin
2: right baba ti mo ni ka ita
0: wo okay o da sa
2: se se de ni e won ara yin baba
0: sa
2: yes ki o je se mi
0: ah ki lo de
2: yes
0: sir
2: e ba wo ko bo ja do so yen e di bo be da le lo ti mo so be ki wa yi se ba n get o ti mo so yi e ti o e da lo fun go lori yen o ni dre ju baba e bo ti wa se ba find e da da oni e ba ga la nu ba a bi di o e mi bi le go yo ba ologbo nu ju
0: omo
2: lo ti kini kon
0: no mama
2: Benny, there are 5 years that woman here, only
0: that you are buying. Oh, I could cook that little.
2: And I will not love that.
0: Benny, sir.
2: No, come up for loading while I did yet.
0: Oh, Lonnie, I'm caught on yellow. You.
2: Eh, eh,
0: with that, sir.
2: Can you go about that? We're not interested in what I'm going to do.
0: O da ise sa o da rosa ile ise Bond FM 92.9 e le pe wa ati ko ti lo eto wa eto yin omo Kwara tata ni opo tun kan bayi to ba tu dijo mi ojo re atujo ma so oro eji ti abari tabari muwa atujo ma so abi e je ka sare gbele ina elo Papa pa iseju kan le ni o. Home break. Eh je ka so dojo mi. Eh a tun ma gbo o le tu je topic ina la ma mu wa o le tu je mi sugba yi ki ta ba tun ri nijo mi ta ba ti rin adugbo lo ta ba ti rin bo yi ta ba tun ri atujo mu atujo wo ki gbogbo ajo fi kogbon blessing la blessing aluko loruko ti temi e je ki a ma gbaradi fun eto wa eto yin omo kwara tata ni le ise bond fm 92.9

0: Chairman Samara Descendant Union all over the world ni yen adugo pa mo lori baba e ni wowo ti baba alaji rashid opoyemi o bale kasagbu alanu ode yi ori aye yin o ni gba reverse acceleration ti olohun fa yo yin si na ni o ma lo lore kore be se ranse idunu si wa olohun ni ranse banu je seyin na nigba kokan gbogun te ni dukia le to mi ati ti o mi Olorun ni jo pare loju yin ko ni pare leyin amariri baba wa Alhaji Aliu Ibrahim Gbadua oluri odo egbe onipako ni baba chief tajidin sani esun kuku Alhaji Lukman Shitu Alhaji Lukman Garu Alhaji Lukman Shitu Zangalo na akokiki won dara baba na ni Alhaji Abedi Saru si yo Saru Fedo Leja Gate Services ni Alhaji Amato gbogbo eyin eyan ten sugba wa ya lori eto ya ti awon eto mi na lori awon eto mi adira laji kawede adelodun aregbe onipako komrade kan ni a peter alaji bola ogunyele alaji kawede oduyele ati baun alagbasa awon oluwodun baba biola e la kanu ya dikwe leyin to leyin to olorun ran si wa te ni sunkun gbe eyin aye yin lagbara lo loruko banu asalaudin yusuf shuaib ruko blessing aluko awon omo mi lotun lo si moshita falabi ni muti abdallah ni o leke badu ni o cousin fa fun mi ni o gbogbo yin na ni mo ki la papo abdul wasin salahuddin omo to mo ko loruko temi nje mo so ikan na baba tolorun fi ke wa ni ipele ipa ikan na awon mo adunu tolorun ni sodo mo abanu je alhaj wa balade akoshile won le odun kan si luki ipe won to wa feyinti lenu ise ijoba bi ju se ku bebe se be gbogbo ele o gbo fun ta le tini e ta pe ta so fun e mo binu e da kun sa gbo lo so ki bo ni gbo ba si gbogbo e la ba pe bayi mo ti je pe owo yen o le lo fun alaji wa balade akoshilu fi be feran nkan to ba je ariwo nkan na ya wa gbo nilu wa njo wa ni nbo e pa le lu yi mo e pa le lu ni ji de o ki kini ye o ku wa kankan mo ra de amo sibe sibe se ru eyan la be wa mo se nto to be yen a wa kawo gbera ni won ba nkan ta ri mule a lo sinu foro wa nlo lenu ile ta se foro lo to koja ati awon kan kokan ile to se ah bijiri ni Nigeria dinu ogba yi of Lagos ka bi si oba ilu ara re mu osola le akiolu e ni sagba ko baba ojo ale yin tin dun dan e ni makoro alaju wa balade apostle ni awon dupo lowo e ja lo sodo blessed aloko ato banu akawo bi sise ku bo be se be o ya egbe mi de be
1: mo kwara tata eni eni eni wa o
2: eyan wa kwara ati en ton gbo wa e kale o Abdul Wahab Aladi akosile loruko mi mo je omo bibi ile gbominu baba to bi mi omo ilu oro ni iya to bi mi omo samarani ni ijoba ibile ere podun ni ipinle wara ile olukotu ni won ti bi mi ni ilu oro oruko baba mi a ma je Sulaiman Ayinla Abolaji Akosile lara awon onisowo olosilu o gbajumo ni ni igbaye won
3: agboro pe pa gore bi okunto so to ti baba je olosilu ni Alaji wa ba Akosile ti gbajumo ni pa ka po iroyin osilu abi olokan ni ko wa be ta ko mu lati be yen
2: Olorun ki o wa be ni mo de man dupe lojojumo ti n ba ro oro eni ti a n so ni tori baba e ti ku otojo meta ṣugbọn ko si bi ti e ti le daruko e ti oruko e ki silekun ko si bi ti e ti le daruko e ti oruko e ki silekun en to ku ni olori wa o ni ohun ati emi akamu ore timotimo de ni won Alhaji Amin Akosile o ni emi alatijo tawo tin sore ko bi orin olowa bi orin lenjo ra ta Alhaji Sulaiman Akosile ti o ba ti ohun ati awon tafabale wa sore ni josi ni pe bawo na se je ti ro won so pa baba won ni ori na abajo ti wo na fi gbajumo ni daddy e ni o ori orisirisi ni mo ti ri ni di pe lagbaja bayi lo bi mi lasan ide se mi nikan ni mo ri o amọ mọ mi na ri lapere lodun kan mo wa nkan kan lo si ilorin pelu ore mi kan ore mi e lo wa lo ajo wa de ilorin wọ́n wá direct wa lọ sí ọ̀dọ̀ bàbá olóyè pàtàkì ní ìlọrin lọ́dún náà bá ṣe dé ìlọrin ní ọ̀dọ̀ bàbá yẹn tí wọ́n ní ká lọ àwa introduce ara wa bí mi ṣe sọ̀rọ̀ ọ̀rẹ́ mi yẹn náà sọ̀rọ̀ ìgbà tí ọ̀rẹ́ mi ò sọ ọ̀rọ̀ dáadáa ló dé èmi wá fẹ́ já sí ni máa yẹn bá ní farabalẹ̀ farabalẹ̀ ntí ẹ̀ máa sọ nǹkan kan mọ́ ń bá dákẹ́ tàtò yá máa yàn wá sọ pé n tẹ wá wáyé tí òun ò bá ṣe sunugambari abinu nínú sàárè wọn rò pé ìwọ ni ti sunugambari nínú
3: o ti kú láti 1992
2: nínú sàárè bàbá yẹn bá bẹ̀rẹ̀ kan bí ọba sunugambari tó jẹ́ bàbá ilé bí o ṣe jẹ ọba nígbà náà ní ìlọrin bàbá yẹn sọ pé ọ̀tọ̀ ni ẹni tó fẹ́ fìjọba tí wọ́n dẹ̀ ti mú kí dáàdì mi tó lọ bá tàfábàlẹ̀ wà pé ọba yìí ó ọ̀rẹ́ òun lòún fẹ́ fún wọn ìní kan nìyẹn wá bẹ̀rẹ̀ pé ta lọ́rẹ́ ó wá lọ́rẹ́ òun yẹn akọ̀yìn kóòtù lòún ṣe ó dárúkọ ẹ̀ ẹni tí wọ́n ti fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí wọ́n ṣe ní rárá òjọba mọ́ nìyẹn pé ẹni tó máa jọba ni sunugambari tó bí bàbá tèmi bó ìjọba nìyẹn so bàbá yẹn wá sọ tó dẹ sẹ́yìn pé àtọwọ́ àti gbogbo nǹkan tó lò fún oyè yẹn nígbà yẹn ó ní dáàbò mi ló profile jẹ ó ní so ní irú ẹni tó ṣe orí ńlá ńlá bẹ́ẹ̀ yẹn nígbà tí dáàbò mi dẹ̀ máa kú gangan òun àti bàbá yìí náà jọ lọ sí mẹ́kà gbogbo ẹrú ẹ̀ pátápátá ọba àlọ́rin tá à ń sọ yìí ló kó wá láti mẹ́kà ní yíyá yẹn pé so kan wa gbo pe iru eni omo e wa nkan wa si lo rin awon wa se fun nkan buruku ni ni baba yan ba fi se nta wa fi wa ni ojo na ojo kan na mo se pari re mewa mo wo pe mo fe sise mo ti koko ri se ni ile ise airport ti ba mi ti nfo ni keja mo sise yan fun bi ose meji abo se meta minister ba tele tele Alhaji Lai Mohammed ibe la won tin sise awon omo mi wo be lodun na gba ti mo se bi ori ose meji abo se meta ma ko lati Eko ti ma lo si ikeja lohun lohun se ilu de idangba pe mi se pase tin niyan kin to wa ri ise mi si Nigeria Port Authority mo wa Nigeria Port Authority mo sise ma ye ko pe mi jo kun ni oni o ma ngo to ma npe la akosile akosile ni akosile ti bo ni mo ni oro ni oni se ki se daje lo wa nta balogun ti ta ero ton ta mo ni awon na ni oni to ba do la ko ri ni ko so ju be lo fun mi njo yan ba di jo keji ni ba ri lo ba fun mi ni 500 naira lodun na mo ngba 120 naira n salary
3: bi times 3 abi times 4
2: oni
3: salary baba ti gba
2: oni gbogbo nti mo ni le ni daje lo se fun mi ma bi lo mo ni bawo ni sa oni daje major distributor ni won ni UNC oni be mba UNC si se ngba yen oni mo lo bada bi pe o mo fe ma se business o mo fe se ise o si mo nda de wa mbi da ni wa mbi lo wa won pe ya eyan alakowe bo le fe se e business yen to je pe alakore ni nkan kan oni dabi sa gbe owo la fun to n fi bere business lodun na oni business yen lo so nje n to n di ni wa o pe 500 naira lodun na de ni owo la la
3: nigba to ba 5 million fun yen ni
2: pe pe mo ko fe gba ni life 500 naira mo lo fi gba le tori 20 naira lowo le lo sun gba yen mo de san odun meji agreement bi mo je dale ni siri te na le ma so
3: e ba ja bo do ni oloru a ti ri pe obi eyan la ni ani je eyan la baba olodun ko la pa ni la lara teyin na o yo wa pe mo bawo le jo se ati ni se se e lati ni wa la ko bere ni o fi dili wo ta ma ni o ya yi te wa le ni
2: amandia ni elegbata mo ti ka iwe mefa lati mo jade iwe mefa mo lo si Muslim Commercial College ni Ijesha mo ti se secondary school gba ti mo jade secondary school mo lo si Kwara State Polytechnic lati be mo lo kutonu mo masters lati be mo tun lo Ladoke Akintola fun another masters program in the process yen mo ti join Radio Nigeria ngba yen ti mo ti sise were were to aburo mother mi kan to na je aporoye to de gbajumo ngba yen ti won ma npe ni asise radi olomo mi wo Radio Nigeria
3: ta wa ni ka ta ni image ni ma ni idojuko yala le du se bi o tabi ninu ise mi eniyan ni e ni so fun so mo tin ba se aporo ni bo da ka ka mi ku ibi ga mo pe nkan ba mi
2: mo dupe for long mo dupe for long mo dupe for long o wa be popo yo ba ma so pe inu bibi ma ya lodo mi I binu la jere inu bibi sele ni jokan pelu oga mi kan ti mo ti tori e fi nle ko n se challenge popo be mo pada pada si eno se so lẹyìn ìgbà yẹn àwọn nǹkan kékèké kékèké tó mọ bí ìrìn àjò ẹdá fúnra ọlọrun ló máa ń ṣètò ẹ ló máa ń design yẹn mi ò lẹ ní regret látìgbà tí mo ti wà ń kékeré di bí mo ṣe wà jíjẹ múmu ọlọrun ṣe ní rọrùn mi ò dẹrẹ kò sí nǹkan kan tí mo lè sọ pé báwo lọlọrun ti wá ṣe báyìí.
3: Nǹkan kan máa ń fẹ́ yà mí lẹ́nu lórí ọ̀rọ̀ yìí díẹ̀. Bọ́jọ́ ṣe tó ń gorí ọjọ́ tí gbàngorí ìgbà tí àgbà ń dé yìí náà síbẹ̀síbẹ̀ sunday to saturday ni ẹ fi máa ń ṣiṣẹ́. igba mi nkan to ba to lera to ba to rera gan e tun ji wa be e gbo lo ti pin de ku agba bo ye ki o fa to sele ko ma jo ka ma de ma jabo kokan de bale ko ma sun ko ma ji won ba to ba le se yo ba ne ba ri kun dagba ko jaba ti mi ru o me ni la bo ni lowo
2: mi abo yo ri ti loro mi ni tori le wa won a ti wa won ni omo ba sise a lowo ba se a lowo sugbon ka sise koro le po si iyan ni won mu le ja fafa mo se mo de mo pe baba mi omo sise sise ni baba ya mi to to mi omo sise sise ni so iyan ni mi o se sise sise ati pe yo eyin yo ba na le tun wa so pe beyan ba fi sise sere osi ni yo jabi ise
3: le pa se je ko to
2: pa ko sese wa mo kon ni jeji to ba dun pa o ni sise wa se wa be tun mo pe ise o ti fi sapo already be to ba ti ni o fe se asuko lo sise
3: e se tun po je wa ni tokan se ri ti no yin doju buya isele kan lo sele ni o abi nkan kan ni o e o pe ah lo se mo dupe o ni nkan se nu rele ni o
2: ijo ti nu mi juju laye nijo ti mo bi omo mi akobi mi mo su ti titi le fi mo ni jona pa emi na bi mo
3: be ni wa si
2: emi na bi mo emi na bi mo idunu yen lo mu mi so omo yen ni oruko baba to bi mi gangan atori ki o atoruko
3: adalaje o
2: gbogbo e ni mo gbe fun pe kin le ma fi won ti baba to o bi mi lomo mi o mojo ti mi medun to jo yen ri
3: ya ni wa je bi mo ran yin fun awon odo ti won bo le yala le nu se te yan la yi ni o abi awon ti o wa lati file ku ara ni o ni pe se ti ni gan ni won le lori kuro e je pe atepo ati le ona mejeji le ti gba jubo kini imara yin
2: well imona mi ni pe gbogbo nti yan ba nse ko se daada gbogbo nto ba mo pe oyan layo ni ji ise to fi njeun se daada o de se ni ona to je pe gbogbo awon to ba pade ni enu e wa le ma so pe eni yi batajo pasepo eyan daada nu se daada si mi nimoran keji ni pe teyan ba ndagba gbogbo nti yan ba nse laye ko ma ran ti pe enikan ma nso fun mi ani nta awon baba ti se ni won je o nti won se awon omo lo gbo aje won de lo wa nu awon iwe mimo ti olohun ko na be bi pe a o ma bese baba wo lara aro omodomo lẹyìn tí tí wọn bá ń ṣe láì ṣe dáadáa gan ṣe dáadáa ṣe ní ìgbọdì tó bá bá pàdé torí èmi la rí ẹdá kankan mọlá tó bá wò pé ò nídìí ìrànlọwọ yàn ọmọ ẹ lè nídìí ẹ kò sẹni tó mọbi tí ọmọ ẹ lè ṣàgbé ìrànlọwọ dé gẹgẹ tẹ ẹyìn tí tí wọn bá ń ṣe láyé kó ṣe dáadáa ọlọrun bá ń forí ju sísà mi kọ máa ń sọ ní ara àmì à mo ní máa bẹ ẹ wò ni torí gbogbo ọ̀nà ló fi jọ bàbá bẹ́ẹ̀ bá lóun fẹ́ jọ̀nà àjọ ṣèkínní kan ní jọ gbogbo everything tí wọn gbọ pé dàbí ń ṣe tí wọn fi ń pèsè ìmí náà gbèrè lórí ẹgbẹ́ ẹ̀ṣẹ̀ dáadáa sẹ́ni kọ́ ìkẹ́ni tẹ́ bá pàdé ẹni tí ò múlò fúnyàn lónìí ó lè múlò fúnyàn lọ́la ìmí ìmọ̀ràn tèmi ni ẹ sí àwọn tó bá ń bọ̀ lẹ́yìn àná àwọn tó ń bẹ̀ rìn tó ṣòro ṣẹ̀jù láyé ni àwọn ọmọ kéékèèké tó rò pé wọn tú ẹ ó mọbi tó ń lọ lọ́la ìwọ ti ṣe ti ẹ tẹbó láti ṣe láti lọ tẹtí téèyàn bá ṣe nígbà tó bá wà lẹnu iṣẹ kan ó máa máa gba ẹsùn ẹ nífò ní nígbà tí ó bá kú lẹnu iṣẹ yẹn torí àwọn èèyàn ayé máa bẹẹ sọrọ nípa lágbájá ìgbà tó wà lẹnu iṣẹ o báyìí ló ṣe báyìí ló ṣe ìwọ náà tó bá bẹẹ ní ìdí nǹkan kan níbi iṣẹ yẹn ó tiẹ ní wo o ní wẹ́yìn wo tó máa fi náà ẹ lọba alágbájá tó bá ti dárúkọ mi fún àṣẹ fún yìí bẹẹ ibi tẹmí ò ṣe dáadáa sí ó tí ẹ nífẹẹ kán lọ dárúkọ ẹ ń bẹ rárá torí ó ti mọ pé zen body bá débẹ wọn á tọ ni wọn dáhùn ni wọn sọ pé ẹ gbọ mi bára nígbà tó wọn jàre inú kan so ẹ jẹ ká ṣe dáadáa nílé ayé.
1: ẹni ọdún bàbá láyé ó yẹ kó ṣọpẹ.
4: orí rédíò méjì lágboolé àwọn akọ́ṣílẹ̀ alhaj wahab alade akọ́ṣílẹ̀ ọmọ akọ́ṣílẹ̀ kóyìnbó tó dé òyìnbó dé tán owó ọ̀hún ṣe bẹ́ẹ̀ òun pọ̀ sí i ẹkú oríire ayọjọ́ bí yín eléyìí tó gbòde kan ọjọ́ orí lẹ́nu iṣẹ́ years of service ò kéré rárá ènìyàn tó fàwé bó jẹun tọ́lọ́hun òjò fọ́ ó yẹ ká kí wọn kú oríire ni olóríire ńlẹ́bí yín lánàá òun náà ni wọ́n jẹ́ lénìí bó bá di lọ́la oríire ọ̀hún ò ní ṣí lọ lágbára wáìdù lókè ẹ kú oríire o alhaj wahab alade akọ́ṣílẹ̀ ẹ ṣọdún eléyìí ẹ ó tún bá wọn ṣe ẹ̀mí sí tọmọtọmọ nínú owó ọlá àìkú tí í ṣe baálé ọrọ̀ the general manager bond fm ẹ ò ní fẹ̀yìntì lékún lọ́wọ́ ẹ ò ní fẹ̀yìntì lárùn lọ́wọ́ ẹ ò ní fẹ̀yìntì sínú ìnira ọmọ owó ń lù ẹsẹ̀ ń jó nílé baba tó bí yín lọ́mọ eré ewúrẹ́ ọ̀rọ̀ ní jẹlẹ́sẹ̀ gbàgede àgùntàn òró ní jẹlẹ́sẹ̀ yàrá o nílé baba tó bí yín lọ́mọ alhaj wahab alade akọ́ṣílẹ̀ ajá síyàn lẹ́yìn àgbo síyàn nírọ̀rọ̀ ìgbàtájá ò nírọ̀rọ̀ ni baba tiyín ní kí n lọ má gbòwá o kí n tó má gbòdé baba yín ti fajá bọ pópó olúfihàn lòrìṣà kúnlẹ̀ bọ nílé baba tó bí yín lọ́mọ alhaj wahab alade akọ́ṣílẹ̀ baba sulaiman baba àjọgbé baba àbẹ̀bí mi ọ̀wọ́n ọ̀rẹ́ mi nú alábàáṣiṣẹ́pọ̀ yín ọ̀gá gbogbo wa princess wúraọlá adénìkẹ́ adégòkè ọ̀gá àgbà pátá iléeṣẹ́ rédíò nàìjíríà ìpínlẹ̀ èkó lórúkọ gbogbo heads of department pátápátá porongodo ló ní a máa kí yín alhaj wahab alade akọ́ṣílẹ̀.
5: Once the money had told me they started together in 1996. So that is 30 years. It's no small feat to start and finish because some that started with them are not around now. So I wish you all the best in retirement. More grace to your elbow. May Allah continue to guide and protect you and give you wisdom. And I would like to also congratulate the new general manager. It's also worthy of being congratulated. And wish you all the best to successfully steer the affairs of Bond FM, which is a very, very important member of the FRCN family. So may God continue to bless all of us, Radio Nigeria, FRCN, and Bond FM, and the NBA, and all of us who are here. So, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
6: When I come in here, anytime I look up here, seeing Bond FM, you know, radiating, it came when Akoshila came. You know, I really appreciate God for him, and I wish you the best when in your future endeavors. May the Almighty Allah continue to keep you, protect you, preserve you, and bless your family. Also, my brother Fatile, you know, that is coming in now. Please ask Alhaji Akoshile how we are doing it here. He will guide you and you will continue where he stopped. I promise you that we are going to work in synergy to achieve the policy programs and the expectations of the Federal Radio Corporation of Nigeria.
7: Particularly as regards this retirement. We don't plan it when the CEO are holding their own gathering for me. The Oba of Lagos sent some delegates, Whitecap chiefs, to that event. We don't plan it today, and DG is also here. When NBA are praying for me, I thank God for that. And I must sincerely thank our DG. I must sincerely thank our DG because he is the one that make this appointment happen against all odds. Then, my DG, sir, I will never forget you in my life. I will never, never forget you in my life because you made it happen for me. So I thank you so much. The MBA, the Muslim community, both in Radio 1, Metro, and Bond FM, and the Nigeria Broadcasting Academy. I also thank you. I thank you. I thank you for your financial support, and I will never forget you. I just saw your alert now. Thanks so much.
8: This is just a token from everybody on the phone. This is presented to you as you go forth into the world to do more extracts, more than in Radio Nigeria. It's a token from everybody in World Health. We present to you this today. Ni oruko Oluwa Olorun ona fun yin ni ebu yi e ba wa ta be ba ko wa pa ta be
0: Eri pe nkan gbe nkan anu nkan ju nkan lo iya awuro la didiki adegoke aye yo ni sharivas lagbaro lo awon won te gbo egbo director general FRCA awon lo ko so yibo ye mala muhammad bulama lagbagbe doctor sam anyaun ti wa je oga agba ile ise ti o ri si ikoni ti ile ise radio nigeria iyen national broadcast academy mba ninu ogba wa nbi bayi alaji akoshile na soro e wa tun wa gbohun ya wa nibi ifi ebon dani lola ile to waye lojo monday alhaji wa balade akoshile won ni ope awon le tan ti lai lai la won ma dupe lo gbogbo loga loga ile ise radio nigeria lati bi to ti bere titi debi to de won sadua fun baba wa gbenga fatile ti won gba ipo na lo won pe olohun o je ka won no sera layo gbogbo ise radio nigeria pata won ni owo ni kaloku na ni a o fi gba eto wa o won duko lo wa laye luwa lekan si obare luwa na re mu sholale akiolu the first won ni esun eku aduti olohun ni ba gba yin je won gba gbe onigbongbo obade mi ajasa won ran ti oba na so lo wa to de ogoro nbi gbogbo lekan gbogbo olola to je pe eje ololufe ilese Bond FM gbogbo e bi akosile lapapo won ni esun o ope wa titi laila e na le lo wo bo se lo lori Facebook colorful presenter area awon akasile okokan ninu awon eto ohun alaja balikisa larumoro won lori Facebook wa o mtda jamiu alaga olayinka igbalaye alaboto alaji kayo di gbogbo ina la rowo yin patapata te follow wa lori Facebook colorful presenter leka so pelu alaji rashid opeyemi adupe lowo baba wa alaji komodo ba tun de yaya banu so samara gbogbo en tan duro ti wa ni toro je ni toro mu ile ise yo ni jiro loruko blessing loruko banu asalaudin elafana ti pe mi leye eto ti ba fe ka se akasile o yen fe ka so nipa yin 00304281 kodabo je pe polowo oja lori gbogbo radio ni super television na ni fe ka wa ba en se video coverage bi na wo yin fe event decor event planner fe kwasho fi lopo koyo ko gbe la se the colorful presenter ba ta ti fe sayeye e pe wa 00304281 Salahuddin omo to mo kolo loruko ti emi jade e ba je se ya ku orire ni o ni news and current department mu ti abdallah ku orire o oregbo ni dibanu je yoku dojojo lori to mo kwarata a baba wa reke wit ilu reke baba ni sasa awon lo nbo lojo mejo bye for now.

ẹmọ kalẹ gbogbo olólùfẹ́ ètò wa ètò yín àdìtú ti lè ṣe born fm 92.9 tí a fi kalẹ̀ sí ojúlé kìíní tó ní há lẹ́gbẹ̀ẹ́ òkúkúnnà adékúnlé fàjì lágbolé ìjọba onígbòbò kingdom níbi tá a wà yìí o ta ti ń wú àwọn ètò wa tegbòtegbò a ò gbọdọ̀ kọjá lójúde ọba ká má kí ọba o ní ìṣàkóso ọba adéyẹmí olúwa ṣẹgun olúwa tóyìn àjàsà ọlásídẹ wàm ṣètò ní gbogbo káfọta àwọn olórí láàfin ìgbàlódé ní gbogbo akínwá o lórúkọ mi olórí adébíngbé àjàsà ajírí ọpọlọ wò lálẹ yìí life and direct náà láwà bí agbọn wá sí kọjá ìṣẹjú mẹtàlá ó kárí ààyè o ó kárí ààyè o rédíò nàìjíríà ó kárí ààyè o bond fm ó kárí ààyè o táǹfì ò jẹun débìí pé kó o yó èèyàn fẹ́ ní fọ́rọ̀ nígbà kan àfikọ́bọ̀ ọlọ́run kò sànú ẹ̀ níní àfikọ́bọ̀ ọlọ́run kò sànú ẹ̀ dá sọ̀rẹ́ fún wa ní ìgbà tó yẹ wá sọ̀rẹ́ fún wa ní ìgbà tó wù wá mọ̀já kúkọ́ lọ́n tó gbàdúrà wa mọ̀já kúkọ́ lọ́n tó gbàdúrà wa ara ò gbọ́dọ̀ ni wá àwa ò gbọ́dọ̀ rínira ara ò gbọ́dọ̀ ni wá o àwa ò gbọ́dọ̀ rínira o ìran ọ̀gẹ̀dẹ̀ sunkún àti dẹ̀ ara ò gbọ́dọ̀ ni wá o. Àdìtú ọ̀rọ̀ àlèmọ́sìmí jìnnà tó sọsẹ́ kò tó nǹkan kí ni ìtumọ̀ rẹ̀ àlèmọ́sìmí jìnnà tó sọsẹ́ kò tó nǹkan àdìtú ọ̀rọ̀ ni 08169139688 àlèmọ́sìmí jìnnà tó sọsẹ́ kò tó nǹkan kí ni ìtumọ̀ rẹ̀ ojú òkúta pè mí sí ni ẹ̀kọ́ tó ti pàdánù darapọ̀ mọ́ ti bàbá òkè o wọ́n ní òkú olówó ọdún mẹ́ta ní òpó òtòsí oṣù mẹ́fà òpó ọlọ́mọ àṣeṣe tán gbogbo ẹbí adéyẹmí adéṣọyà kánú àwọn ògbóǹtarìgì òṣìṣẹ́ wa ní gbogbo ara kìkì iṣẹ́ yàrá ròyìn wa wọ́n dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ wọn pátápátá wọ́n dúpẹ́ lọ́wọ́ ẹbí ará àyè pọ̀júlùmọ̀ ti gbogbo àwọn aláṣẹ àti gbogbo àwọn òṣìṣẹ́ ilẹ̀ ìṣeré nàìjíríà.

0: sàbápàdé rẹ̀ látara ilé ìgbọ̀nsẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí a máa ṣàkóbá fún iṣan inú ara tí kò ní jẹ́kẹ́jẹ́ oríbi lọ dáadáa tó bá sì ti kóbá iṣan ara ò ní ṣe dáadáa mọ́ gbogbo àwọn èèyàn sì mọ̀ pé àbọ̀ kì í mọ nǹkan méjì ju iṣan ara nìkan náà lọ lórí àìsàn iṣan ara yìí tó bá ti wọnú ara a máa fa àìlèṣe déédé fún ọmọkùnrin tá ń pè ní ìdákọ́lẹ̀ ìwọ ọmọkùnrin tó wúra ẹ dáadáa tó jẹ pé láàrin ìṣẹ́jú kan sí méjì ara rẹ ó ti wálẹ̀ àbíwọ tó jẹ pé ọtí ẹ nílé bá obìnrin rẹ ṣeré lẹ́ẹ̀mejì bí ẹ̀mẹta kí lẹ tó mọ àbíwọ tó tiẹ jẹ pé ní ara ti ò tiẹ ní gbéra dáadáa dépò pé ọ lè ṣe ojúṣe rẹ mo nítọ bá ti nípa ìníjà nípa iṣan ara tí máa fa ìdákọ́lẹ̀ fún ọmọkùnrin dìdélẹ̀ máa bọ̀ wá bàbá ní shop number 10A Oyekola Plaza opposite Deeper Life Church ní Jákàndé Ìsọlọ̀ Road ibẹ̀ ni bàbá òkè ò wà báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó lè pe bàbá òkè ò sí 08094471143 lẹ́ẹ̀kan sí 08094471143 08022613442 08022613442 ọmọ ọdún mélòó níwọ o ti ju ọmọ 40 years lọ o ti ju ọmọ 50 years lọ o ti ju ọmọ 70 years lọ tó jẹ pé láàrin ìṣẹ́jú kan sí méjì ọ ti da tó wẹ́lẹ̀ mo nítọ bá wá bá bàbá òkè o ìwọ gan ó mọ̀ pé ní ọlọ́run bẹ lẹ́yìn bàbá òkè o àwọn ò mọ nǹkan méje o ju iṣan ara tí máa fa ìdákọ́lẹ̀ fún ọmọkùnrin tí kì í jẹ́ kí ọmọkùnrin lè sojúṣe ẹ̀ déédéé lọ́dọ̀ aya rẹ̀ lórí iṣan ara tí bàbá òkè ò ń sọ̀rọ̀ nípa yìí nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́mi gan-an fúnra mi rí ni tí mo sì lo oríṣiríṣi oògùn lórí nǹkan yìí tí nǹkan yóò lọ yóò tún padà wá nígbà tó yá ni mo pàdé bàbá kan bàbá yìí ló ṣètọ́jú àrùn ìdákọ́lẹ̀ ìfun mi òun ló fi já sí pé ní gbogbo èèyàn tó ń wá sọ́dọ̀ bàbá òkè ò lórí ìdákọ́lẹ̀ tí mo sọ ọmọkùnrin dọ̀lẹ́ àwọn náà gbà pé ọlọ́run ń bẹ lẹ́yìn bàbá òkè ò pẹ̀lú àṣẹ lọ́dọ̀ ọlọ́run ọba tó mú ti wá tó mú kó ń bẹ̀ tó bá dọ́dọ̀ bàbá òkè ò ní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church ní Jákàndé Gate ti Ìsọlọ̀ Road ibẹ̀ ni bàbá òkè ò wà báyìí pẹ̀lú àṣẹ lọ́dọ̀ ọlọ́run tí ẹ̀ náà ní sọ̀rọ̀ sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá òkè ò 08094471143 lẹ́ẹ̀kan sí 08094471143 àbí 08022613442 08022613442
1: ǹlẹ̀ ti gbọ́ yẹn ṣe mọ̀ wípé yorùbá bọ̀ wọ́n ní ìrírí lágbà ohun tí ò bá tí ì ṣe ni rí kí a wòsàn a ò lè sọ pé báyìí ni wọ́n ṣe ń ṣe ìwòsàn rẹ̀ ǹlẹ̀ ti gbọ́ lẹ́nu bàbá òkè òyì ohun tó ti ṣe wọ́n fúnra wọn rí ni kí ọlọ́run tó lo èèyàn fún wọn ẹni tọ́lọ́run wá lò fún wọn yìí ó tún wá jẹ́ kí bàbá òkè òyì náà tún lọ wá ìmọ̀ kún ìmọ̀ láti mọ̀ nípa ìtọ́jú àìsàn iṣan ara bàbá òkè òyì nípa àìsàn oníbẹ̀ẹ̀ta tó máa ń bára wọn rìn ojúra arábẹ́kú àti ìdákọ́lẹ̀ kí ni ìyàtọ̀ tó wà láàrin mẹ́tẹ̀ẹ̀ta.
0: ẹ ṣeun atọ́kùn ìdákọ́lẹ̀ ni ti ń bá obìnrin rẹ̀ ṣeré tó jẹ́jú pé ní yóò lè ṣe ń dèdè bó sì yẹ kó sí ṣùgbọ́n kò ní lágbára láti ṣe ẹlẹ́ẹ̀kejì arábẹ́kú ara ó dìde láàrin ìṣẹ́jú kan sí méjì ara ti wálẹ̀ ojú rántí tiẹ̀ ara ó dìde kéèyàn fẹ́ bá obìnrin rẹ̀ ṣeré yóò da ìgbà tó rántí nǹkan kan ara rẹ̀ ó bá wálẹ̀ tí ó bá ti rí bẹ́ẹ̀ ǹdélé kọ́ ọmọ bọ̀ wá kàn sí bàbá òkè ò láṣẹ lọ́dọ̀ ọlọ́run lágbára lọ́dọ̀ ọlọ́run tó bá dọ́dọ̀ bàbá òkè ò ọgbà pọ́lọ̀ ń bẹ lọ́dọ̀ wa ọlọ́run sì ń bá wa ṣe.
1: bàbá òkè ò ká máa tẹ̀síwájú yàtọ̀ sí pé nǹkan lọ́mọkùnrin àìsàn iṣan ara yìí ṣé ó níbi tó ti ń kó ìpalára bá obìnrin àtọkùnrin lápapọ̀.
0: ẹ ṣeun atọ́kùn bẹ́ẹ̀ ni gbogbo alamọ̀ yìí pé iṣan ni wáyà nínú ara nígbà tí ẹ̀jẹ̀ ò bá ti ríbi lọ bó sì yẹ kó mọ lọ tó nínú iṣan inú ara yóò bẹ̀rẹ̀ máa mú àwọn ìpèníjà kọ̀ọ̀kan wá àkọ́kọ́ nínú ìpèníjà ó ṣeéṣe kó jẹ́ sí kárìn láàrin ìṣẹ́jú kan sí méjì ká bẹ̀rẹ̀ sí mọ́ mí ẹlẹ́ẹ̀lẹ́ ẹlòmíì yóò máa rìn gégé bí ẹni tí bàtà fẹ́ bọ́yọ nínú ẹsẹ̀ rẹ̀ kárìn ká máa tẹ̀rìn ẹlòmíì yóò dàbí ìgbà tó tẹ ìgò mọ́lẹ̀ nítorí pé àtẹ́lẹsẹ̀ ó mọ̀ kan gorogoro ẹlòmíì pajápajá lọ́wọ́ pajálẹ́sẹ̀ elomi owo mo gbon be ni gbogbo ara o bere si mo gbon elomi nbe nko mo rin kakiri inu ara titi eni abi kinu ara bere si tayan elomi nbe o ti eni le rorun su dede kori mo fu elomi elomi ese re yo bere si wu ni ka te bayi abe kelomi o ti eni ri gbon se si dede dada eyin yo mo fa elomi so ise ese ko mo fa elomi so isa pa ko mo fa yan so awon nkan yi ipe nija isan inu ara ti eje ori bi wole to ninu awon ise ni awon yi lo nsakoba fun awon ise yi pelu ogo lodo olohun to ba dodo baboke o iwo gan o gba pe ni olohun be leyin baboke o itori baboke o mo nkan meji du isan ara yi ti ma so omokunrin di ole ti ko ni je ki omokunrin lo soju se dede abi to ma so ara di ole ti ko ni je keyan rin dede dada ti ko ni je keyan le gbese dede ki salenu mo kanyan kayin ma fayan opa yi ko ma ro ni gorogo eruku ko bere si ro elomi elomi nbe to da si gbadun pe pajapaja owo pajapaja ese kaya ma lu pipi kelomi ma ro run su dede kori ma bere si fo ni gorogo koju eyan ma su elomi nbe go ma rin kakiri nu ara eni abi ki nkan ma so kulukulu abi ka ra bere si tayan to ba ti ni ipinija yi pelu agbara lodo olohun pelu ase to olohun ti mo fi nsoro yi to ba dodo baboke o iwo na o gba pe olohun be leyin baboke o baboke o ti wa wa ni shop number 10A oye kola plaza ni waju deeper life church ni jakande gate ni isolo road ibe ni baboke wa ero bani soro mi 080-944-71143 lekan si 080-944-71143 abi 080-22-61-3442 080-22-61-3442
1: o lagbara o ntedo o ba ma ma sagbare o imi o mo wi pe aisan nu sara o ko gbogbo nkan to po to bayi o ko sinu afi be se nlaye wa o de ti wa ye wa ye ke bayi awon ti iru nkan be yen se lowo lowo nile bayi bo se ngbo yin won ati ma gbianju ati pe oju opo yin sugbon ka to ma ka seto yin le opolopo awon ti ejo wa ni lana kan na na ma so wi pe e wa fun ajegun e wa fun ajegun sugbon mo ri pe eyin ma nfi nkan kan kun ajegun todo tin pe ajegun adaye ba si iya to nbe laarin ajegun lasa ati ajegun adayeba ni ati pe kilo bi adayeba to wa ninu ajegun todo tin
0: atokun ibere te bere ibere to lagbara pupo ni e ma tokun pupo ajegun adayeba ti mo so ni pe baba to bi baba baba mi lo ni ajegun yi nitori pe ode ni won ana ni ajegun adayeba yi nipa imo lo soku ode ibe na ti ba pade nigbati won wa ba pade won ti sato tele pe ti omo omo mi ba ti bimo okunrin ni ke gbe le lowo oni won fi wa pe pe baboke o adi tu to nbe ninu ajegun adayeba ti wa to fi yato to fi je pe ni ajegun adayeba oni won pe nu
1: kabisi eledumare
0: lo bi ja si pe ni mo ti nagbara mo ti nagboro mo ti lowa mo ti leyin to ba dodo baboke o awon na ma ri pe olohun be lodo baboke o toro olohun ba wa se
1: adupe fun olorun pe o n ba yin lowo si be se n ta bayi te n to olowo je ko di erun nidi mo yin lowo e ka to ma lo e ba wa pe address office yin le kan si kede so oju oku e wa fara balẹ pe tori awon elomi ti won tete ri nkan mu
0: baboke o ti wa ni shop number 10A oye kola plaza ni waju deeper life church ni jakande gate ni isolo road ibe ni baboke o wa ero ibanisoro ti ele pe aboke ozi 080-944-71143 lekan si 080-944-71143 abi 080-22-61-3442 080-22-61-3442 a si ni ero igbalode yi ta ma fi si awo se o fun awon eyan ti wo na ma foju ri gbogbo n to nsele ninu ara o si ma ri awon ipenija to ba ba isan kokan pelu ase lodo olohun oba to mu ti wa to mu ko nbe mo nigba ko ti enu ni soro se baboke o ti wa wa ni shop number 10A oye kola plaza ni waju deeper life church ni jakande gate ti isolo ibe ni baboke wa
1: Oun le ti gbo yen gbogbo eniyan. Gbera fuya ko koja si shop number 10A. To ba tin bo lati isolo bayi bi eni pe oun lo si Ikotun. To ba ti deja kan de gate bi shop meji si meta o ti ri Oyekola Plaza ni waju church nla kan Deeper Life Church to wa nbe. Iwo sha ti wo be bere shop number 10A. Ibe ni baboki o kale si ero ba ni soro won lekan si 00 94 47 11 43 o tun le pe 080 22 61 34 42 aisan ko ni fi agu ara wa se bugbe o iwo na se igbise won ma reti re ni le se baboki o o digba kan na
2: kire
1: o
3: arike rike emi lo de to roju koko bayi
4: oju lo siri se mo ti ma bo je
3: ah emi mo se
4: anybody e bo se le furu kokoko furu kokoko ye ni pe le sokidi le ka to wo busu yo ro pe ni se kidi lo nko lo se de re lan beke o kete ye o ni ti to sade daji ona ki o ti kari wonu bi epolo to fenu kan yo
3: ah ai sa ta ru yo ma se kan o emi wa ni si se bayi o lulu fe mi
4: se emi ni ma se so fun pe ke lo moju to ara yin but e pa o fe ga ma kari o o we mo gi baba o ke ho
3: kero win Wana soro soke, shala ye bo shen shia fun baba oke o. Koma ra yoto bunja le re funu buje. Ope yi tonro ni gorogo. Arati ta je, arati ta ara yin. Ki bata oma bale se ome eni yoko suan. Kede oma ashe lo sere sere, tabi to po la baju. Ishara ton buniso, baba oke o le le bo gyatura. Nuri ike yi ae sata biyan. Tofe dani gule, baba oke o kale si.
5: Shop 10A, Oye Kola Shopping Complex. La doju ko Deeper Life Church. Jack on the gate, Egbe Road. Isolo e mele u, epe 080-944-71143
3: Baba Okeo, ilipo di debedebe.
6: Hunter, identify the criminal. Identify the criminal. Hunter, bi na wo ba sele lagbole, a ma kogun fani kan je nikan lo. Gbogbo eyin olugbo osodi solo leko, ti e nilo eso alabo ti wantiwa, ni bi oniruru ayeye, bi ikomo jade, ojo ibi, igbeyawo, isiku agba, ikose yege, ikeko jade, bo si ayeye isile, oye jije, idopa ase, walimatu Quran, ayeye nikai, ifilole ti a mo ti launching, ati be be lo, iba joje ale abi tosan, teyin wa nilo abo to peye, lori emi ati dukiya, e se ko si e Hunter, Labi Assistant Commander, Hunters and Forest Security Services, Lagos State, Al-Aj Chief Adewale Salami, Desalam, and we're low one 080-3321-1124, Tabi 080-8050-0098. Esi, Sule Pe State Commander, Ni Pule Eko, Commander Oguni Ibalogu, 00-3318-6093. Anfani si tu wa alati kwa si ili egbe wan, Tokale si 21, Ade Emi Street, Arrow Jobe Area, Oshodi Pule Eko, Hunter, identify the criminal, identify the criminal, Hunter.
7: Kamu bagyo, oro tamba botele. Ki ya mo gbagbe oro tan ba bo tele o laipe lajina adara ko mo ile ise animo kai baba ta power by torin to dan fi adura to ku die ka to n fa adura adura lo gbagbo la bari ka wa loju opo e lo e ka le oruko yin ni eku rere
8: ebi ni ya kayode alagbo
7: lati bo omo lubo re omo lubo ibadan nibori nibadan
8: yanare
7: fun ni lubana ajuwojuwe ele o ma lewa ajuwojuwe ele o ma lewa oko yi o sa nibadan ajuwojuwe ele o ma lewa oko yi o sa nibadan o ajuwojuwe ele o ma lewa kini so ni nibadan so ni eran kile je laran eran chike ni kile ijoko pusisia ni bo ba ku pa nkan lowo wa a fi so mo ibadan lalejo omo ibadan o je ba bo le sin gbadu bo de fe ba yi si o
8: andadu re dada
7: la gbogbo le yin wa ibo le yin pe
8: ibo
7: le ah
8: by
7: Esa korire oba toto its royal majesty oboruwa toyin oba sola adewusi tayo oba muwodo fi first acton clock boya odito office forward forefather today friday 14 august ta lo ni ba do gbe bo era ko mu ko wa je da
8: dupe lowo
7: bonde fe
8: oba toto
7: ngbo
2: bọ́dá tó ń lọ ṣe bẹ́yìn là ń pè náà.
9: ẹ má bínú mi ò mọ pé mi lẹ pè àti wípé oúnjẹ tí mo fẹ́ lọ rà ló wà lọ́kàn mi.
2: oúnjẹ lẹ fẹ́ lọ rà lẹwà dìke mọ́yà tó yìí.
9: padà ẹni tí ò mọ ni ló ń fi ní ṣeré ilé oúnjẹ twins mother food carton ó kọjá bẹ́ẹ̀ ṣé ti àyíká àwọn tó mọ́ tónítóní ni ká sọ àbí ti ìmọ́tótó pẹ̀lú ọ̀yàyà tí àwọn ọmọọṣẹ́ wọn fi ń dáwọn èèyàn lóhùn àti wípé àwọn oúnjẹ àrímà lè lọ àjẹtújẹ oúnjẹ lóúnjẹ twins mother kò wá sírú oúnjẹ tẹ wá débẹ̀ tẹ ò rí bíi àràlà fùfú iyán ẹ̀bà kó wá jẹ́ àwọn oúnjẹ bíi rice jollof rice fried rice tó bá wá jẹ́ pé ká sọ níbi tẹran àbẹ́já àwọn assorted meat tó nítumọ̀ pọ̀mọ́ tó kata sínú ẹja kíkà pẹ̀lú ẹja panla ògúnfẹ́gàn ògbẹ́yìn.
2: ṣé lóòótọ́ ibo lọ́dọ̀ wọn.
9: ká momi kì í ṣe bẹ̀rù fẹ́ sí i káwọn náà dáná bó jẹ́ tinúlé àbí táwọn aláyẹyẹ kàn sí wọn ní twins mother food carton number 17 Oyinlola street
10: ṣàṣà off Akowonjo road Sanni ọlọ́pàá Lagos.
9: tàbí kí o pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 08038030036
11: twins mother food canteen doctor of stomach care.
7: pé ìtòrí pé life and direct náà nítorí wà lójú ìpẹ́ kalẹ́.
12: ẹ kalẹ́ o ọ̀fíìsì àbá ìnà láti máa bá gígé.
7: báwo lẹ ṣe ń gbádùn wá sí báyìí.
12: ó dà ó ń jà lálá ni o.
7: ọ̀pọ̀lọ́nù ẹ
12: lọ́wọ́ sí. wàhálà ó tún jà lálá ju kékeré lọ.
7: ọ̀pọ̀ ni fún ọ wa ẹ sábà ayé rédíò yìí tí ń tẹ́wájú tí ń tí ọmọ pọ̀ jù tó bá gba alágbàbá tán agbára alágbà kò ní ká lọ́fíìsì àwọn àbáyé náà kì í ẹ tọ́jú táyé bá gbà yín lọ́la àríwá yín nìsín ẹ lọ sí 61 santos avenue ní ìlọ́dọ̀ alimakaye baba tapa world wide tẹ bá tó wá kú bẹ́ ẹ tó gbọ́dọ̀ bàbá òkè ẹ sá ti dá polú yege adédèjì gbogbo ẹ̀bùn tẹ bá kó fún yà torí mọ̀ kó yàwó púpọ̀ ní ẹ sá pin dáadáa ẹ kẹ gbọ́ rìsọ́ọ̀tì ẹ lọ́jọ́ ká lọ sí rẹ́rìn jádókè lọ́la
13: Anímọ̀káyé Abba spiritual therapy tí gbogbo ayé mọ̀ sí Baba Tapa World Wide wọ́n kalẹ̀ sí 61 Santo Avenue Abúlé Ẹ̀gbá bus stop nípínlẹ̀ Èkó. wọ́n ní ara líle lògùn ọ̀rọ̀ ẹ̀dá tó bá wà lálàáfíà ohun gbogbo ló ní àgbo tó bá sì gbani lọ́wọ́ àbíkú omi inú rẹ̀ kò gbọ́dọ̀ gbẹ. síwájú ohun gbogbo ẹ kojú òpó ìsílẹ̀ yóò ṣe yín láǹfààní 0803 373 5570 0803 373 5570 tàbí 0708927444 0708927444. ohun tí àgbà fi ń jẹ̀kọ́ abéwé báyìí ló wà adára máṣáìsẹ̀ kan kò sí bí sẹ̀ríà bá jẹ́ àjànẹ̀kú fẹ́ràn òun kan gbèdè ilé ayé ẹ̀dá tó porú kúrúmuṣu bẹ́ẹ̀ ni ọlọ́run kò ṣe bí èèyàn ní ká bẹ́ẹ̀ ara ayé kò lè pa kádàrádà ní tòótọ́ ṣùgbọ́n wọ́n lè fọwọ́ ago sẹ́yìn ọlọ́run yóò pèsè ọmọ alárùbáríkà fún gbogbo ẹ̀yìn tẹ̀ ń sunkún àìrí bí ọmọ ṣọ́ṣọ́ṣọ́ báyìí nílé àtàrí ń kún àtàrí kẹ́kì di tiẹ̀ láàbọ̀ fún àṣírí gbígbàdúà kálámù àdúà bàbá tápà worldwide ní kẹ̀kẹ́ sí wọ́n wà ní santos avenue abúlé ẹ̀gbá bus stop lẹ́kọ̀ọ́ iléeṣẹ́ bàbá tápà worldwide ní ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé àìsàn alálọ́bọ̀ tàbí àrùndínlé ló ń bá wọn fínra àwọn kòkòrò àìfojúrí májèlé oúnjẹ ìmọ́tótó ara ẹni náà má ṣe pàtàkì gbogbo ẹ̀yin obìnrin tó jẹ́ pé ẹ wà nípasẹ̀ oyún níní bàbá tápà worldwide ṣàdúrà pé ẹ ò jáwé àbíwẹ́rẹ́ lágbára ọlọ́run ọba ẹ̀yin àgàn ẹ ò tọwọ́ àlàbò sùn ẹ ò fi pamọ́ lára lórí èyíkéyìí àìsàn àrùn alálọ́bọ̀ àìróorunsùn arun poju poto aran mo legun ni tabi foni ku fola dide ki gbesi aye eda ko wa pa ko ri kemu lori epe e pe soju opo baba tapa worldwide 0803 373 5570 0803 373 5570 tabi 070 892 7444 070 892 7444 won kale si 61 Santo Avenue Abule Egba bus stop nipile Eko animo kai baba tapa worldwide won ni mo tetede mo rire mo pe leyin anu se mi Olorun ko ni fi ise ara wa gbe wa de o baba tapa lo so be

0: nbẹ lọwọ àwọn bàbá wa tó mú wọn gbégbé ayé ìrọ̀rùn tí wọn tó fi bọ lọwọ ilà ìlú ayé ewé àtẹgbò ni olódùmarè wa fẹ nìkan jẹ nìkan lọ àgbà ìṣègùn tí wọn mọ nílò ewé àtẹgbò tí ọlọ́run fún ṣe ni bàbá tápà anímọ̀ káyé ọkàn pàtàkì ni wọn kí ni wọn là kọjá kí ló dojúkọ kí ló dojúkọ ọlọ́run fúnra rẹ ti lànà àbáyọ fún gbogbo èèyàn láti bọ lọwọ ìdojúkọ ayé ìwọ sáti pọ̀ sí bàbá tápà anímọ̀ káyé lónìí ní nọmba 61 santos avenue abúlé ẹgbà lẹgà tàbí kẹ máa pe 08033735570 lẹ́ẹ̀kan sí 08033735570 anímọ̀ káyé bàbá tápà òkú méjì
1: ṣe dáadáa ló dé.
2: Ọ̀rọ̀ ìyànjú yìí wá láti ọ̀dọ̀ Alhaji Musbaudeen Ogunbọ́nà Baobab.
3: Bàbá Àdínì Aisha Ọlálópé Mosque.
2: Tí wọ́n wà ní

0: ọ̀rọ̀ àgbò kì í pàgbò.
1: Ọ̀rọ̀ ìfọkọ rèé o.
0: Òun ló dí fa fún lásì pọ̀lú ti ṣe yèyé àṣẹ. Kí ni yóò pèlépè? Sáwéré pèpè ni ó pèlépè ẹ̀kálẹ́. Mo kí wa tẹ̀ṣọ́ tẹ̀ṣọ́, mo kí wa tológun tológun lórí ètò ọ̀rọ̀ ìkọ̀kọ̀ fún talẹ́ yìí. Ìkànnì ìfẹsowápọ̀ Bond 92.9 FM tó kárí ayé tó kalẹ̀ sí number 1 Adékúnlé Fájúwe Road Ìkẹjà nílùú Èkó ń bí ńbẹ̀ la wà. Ẹ̀kalẹ̀, mo kí wa lórúkọ olóòtú ètò yìí. Mo kí wa lórúkọ gbogbo àwọn tá a jọ wà lé agbára lálẹ́ yìí. Ọ̀túnba Bẹ́wàjì Adékúnlé lórúkọ tèmi. Orí ọ̀fẹ́ ó tó jẹ. Mo ń kí wa lórúkọ bàbá àfáà gbajúgbajà àti gbogbo ayé mọ̀ sí àfáà orí ọ̀fẹ́. Tí Ọlọ́run bá gbé kalẹ̀ sílé àdúrà orí ọ̀fẹ́ Spiritual Healing Center.

0: ńlá lóbìnrin lọkùnrin lọmọdé àti lágbà oyún náà àṣẹ bí gbogbo àpáta ni mo kí. Eré ayé àgbò ṣọgbọ́n fún talẹ́ yìí lórí ètò ọ̀rọ̀ ìkọ̀kọ̀. O ní mo pè ní agbára ti bẹ̀ nínú ahọ́n, agbára ti bẹ̀ nínú ọ̀rọ̀. Àmọ́ bàbá tọ́lọ̀ ń fi ṣe onígbọ̀wọ́ ètò yìí tí a fi ń láǹfààní àti wá lọ́sẹ̀ ọ̀sẹ̀. Ẹja dókè lọ́hùn. Kẹ́lẹ̀ ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn lọ́wọ́. Ohun tó bá dàbí òkè ìṣòro, ayé sọ pé ẹ tẹsẹ̀ lébọ̀, ẹ wákùnrin ẹsẹ̀ yín. Òun làwọn èèyàn ń torí ẹ̀ lọ sọ́dọ̀ bàbá orí ọ̀fẹ́. Ẹyò Ọlọ́run sì ń gbádùn àwọn ńbẹ. Ẹja dókè lọ́hùn. Ọ̀túnba Bẹ́wà Jíkẹ́lẹ̀ ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn lọ́wọ́.
1: Bẹ́ẹ̀ni, bàbá orí ọ̀fẹ́ spiritual center, orúkọ roni nítòótọ́ mo gbà nípa kí a gbé ètò àdúrà kalẹ̀ lórí èyíkéyìí ìṣòro tí ó ń jàbí ìjì, àìrí ọkọ tàbí ayafẹ́, ṣiṣẹ́ bí eré jẹjẹ rírí, tàbá ìrọmọbí, àìsàn tàbí àrùn. Agbára àdúrà Al-Quran ni wọ́n fi ń jagun ṣẹ́gun pẹ̀lú òtítọ́ ọnú. Ibi tí màá pa ẹ́ wà ni màá gbà ọ́ wà. Má jẹ́ kọ́dẹ́ rú bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ gbogbo ìṣòro rẹ wá bá Ọlọ́run àlá. Ní agbára Ọlọ́run, ìwọ náà yóò gbégbá ọpẹ́. Tètè yọjú sí bàbá orí ọ̀fẹ́ spiritual center, ń bẹ ní number 9

0: center.
1: Lóní kò dé gbogbo ìṣòro rẹ wá bá Ọlọ́run.
0: Ọba àlá.
2: Ẹni tí ó parọ́ ni ó sọ pé ẹlẹ́rìí òun bẹ lọ́run. Ẹyẹ mọ́ Nàìjíríà. Lóòótọ́ ìpolówó lè pọ̀ lórí afẹ́fẹ́ tẹ́ ẹ ti ń gbọ́ léraléra. Kódà kémi ó tó gorí afẹ́fẹ́ ẹ ti gbọ́ mi, kí n bá tún dìde ẹ tún gbọ́ mi. Àmọ́ orúkọ ó ṣe pàtàkì, ó ṣe kókó. Èèyàn máa tọ́jú orúkọ rẹ̀ bí àwọn ti máa ń tọ́jú nǹkan ní ẹ̀. Àkànlé bọ́ sórí afẹ́fẹ́ ká máa sọun táàrí. Èèyàn ò kàn lè bọ́ sórí afẹ́fẹ́ kó máa júwe ẹni tí ò mọ̀. Bàbá orí ọ̀fẹ́ àfà orí ọ̀fẹ́ spiritual healing center. Wọ́n wà ní number 9 Honorable Street ní Olówó Ilá bus stop along Lasso Ìṣẹ́rí Road, Ìṣòtì Ẹ̀gàn ní Gàdó Lẹ́kọ̀ọ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ gbọ́ tí wọ́n pè yẹn bóyá ó sáré létí tí yín. Ẹ gbọ́ kẹ́ ẹ mọ̀ bóyá nọ́mbà yẹn gangan lẹ́kọ̀ kó mọ̀ lọ já sọ́dọ̀ àwọn ará bí. 08128718630 tàbí 08034962522 08034962522 ọ̀dọ̀ bàbá àfà orí ọ̀fẹ́ òní ó já sí. Oṣù kẹjọ òun la tẹsẹ̀ bọ̀ yí báyìí. Òun náà tún ti ń parí lọ wẹ́rẹ́wẹ́rẹ́ nìyẹn o. Ká tó dijú ká tó là á kàn rí pé Dìsẹ́mbà dé. Odidi oṣù méjìlá yẹn sọ́wáyẹ kọ́ lọ mọ́ọ̀yàn lára mọ́ọ̀yàn lọ́wọ́. Kéèyàn ó mọ̀ rí ọ̀nà àbáyọ sí àdojúkọ. Kéèyàn ó mọ̀ rí nǹkan náwó sí ní nǹkan pàtàkì tó gbéṣe. Kò yẹ kó rí bẹ́ẹ̀ o. Ara ń tá a fi gbé tòyí kalẹ̀ rèé tí bàbá àfà orí ọ̀fẹ́ spiritual healing center tí wọ́n ṣo ní gbọ̀wọ́ ẹ̀ wípé kí ni tí ẹ̀dá lè máa dojúkọ. Kò sí tó borí agbára Ọlọ́run, kò sí tó borí agbára àdúà. Bàbá sì wá jẹ́ wípé àìsàn kan tàbí àrùn kan ló ń bàgọ́ ara wọ̀ yá àjà. Kò dá kéèyàn mọ́ wò ó níran o, ẹni tí san ara omi ara òjò gbádùn. Ẹni tó gangan mọ̀ pé ojú tí ò ríran dáadáa ti ń wò báyìí ó ní bó ṣe jẹ́. Afa bàbá àfà orí ọ̀fẹ́ á jókòó àdúà, ká ṣèwádìí, ká tẹ̀síwájú nínú ìrìn àjò ayé. Ọ̀gá ni lá sá kò dìgbà tá a bá tí pìrìsẹ́ńtà bá pọ̀nyàn pa rárá o. Gan ni àfijí ìròyìn ò tá fojúbà ẹ bá débẹ̀ dọ́dọ̀ bàbá orí ọ̀fẹ́ mọ̀.
1: Bàbá orí ọ̀fẹ́ spiritual center orúkọ roni nítòótọ́ mo gbà nípa kí a gbé ètò àdúrà kalẹ̀ lórí èyíkéyìí ìṣòro tí ó ń jàbí ìjì àìrí ọkọ tàbí ayafẹ́ ṣiṣẹ́ bí erin jẹjẹ ríri tàbá ìrọmọbí àìsàn tàbí àrùn. Agbára àdúrà Alukuran ni wọ́n fi ń jagun ṣẹ́gun pẹ̀lú òtítọ́ ọnú. Ibi tí màá pa ẹ́ wà ni màá gbà ọ́ wà. Má jẹ́ kọ́ dẹrù bẹ́ ẹ. Gbé gbogbo ìṣòro rẹ wá bá Ọlọ́run àlá. Ní agbára Ọlọ́run ìwọ náà yóò gbé gbà ọpẹ́. Kètè yọjú sí bàbá orí ọ̀fẹ́ spiritual center tí ń bẹ ní number 9 Honorable Street Olówó Ilá bus stop along Lasso Ìṣẹ́rí Road, Ìṣòtì Ẹ̀gàn, Ìgàdó Lagos. Ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀.

sórí afẹ́fẹ́ sórí rédíò tó ń polówó fún yín. Ẹ kọ́kọ́ wò ó kí ni rírí ẹ̀ ọjọ́ wo ló dé? Torí pé ẹni tó bá lórúkọ rẹ kò ní foríkì tí ó dá kó fi bá jẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ lè fi bá bàbá orí ọ̀fẹ́ spiritual center sọ̀rọ̀. Ẹ̀yin tẹ́ ẹ gbọ́ kiní ìpolówó yẹn tẹ́ ẹ̀ rí nọ́mbà yẹn mú wọ́yá. 08128718630 08128718630 tàbí 08034962522 08034962522 ọ̀dọ̀ bàbá orí ọ̀fẹ́ spiritual center lẹ já sí. Ìrí ayé àgbọ̀ sọgbọ́n talẹ́ yìí ẹ̀kọ́ wà ńbẹ̀ o, ẹ̀kọ́ wà ńbẹ̀. Ó ṣeé ṣe kẹ́ ẹ ti gbọ́ rí àbí kí wọ́n ti sọ létí yín rí. Ẹ̀gbọ́, ìrí ayé àgbọ̀ sọgbọ́n agbára ti bẹ̀ nínú ahọ́n, agbára ti bẹ̀ nínú ọ̀rọ̀ àbí ká fúfẹ̀ kan pè ní àṣẹ ọ̀rọ̀. Ìrí ayé àgbọ̀ sọgbọ́n talẹ́ yìí àṣẹ ọ̀rọ̀. Ọ̀rọ̀ ìpele mẹ́ta ni ọ̀rọ̀ tá a sọ síta táyé gbọ́, ọ̀rọ̀ tá a sọ síta táyé ò gbọ́, ọ̀rọ̀ tá a sọ sínú tó jẹ́ pé inú la fi sọ. Èèyàn lè ṣépè fún èèyàn kọ́ sọ síta káyé gbọ́ pé lágbájá ń ló ṣépè fún. Èèyàn lè ṣépè fún èèyàn kẹ́nìkankan mọ́ gbọ́ kó sì sọ síta. Èèyàn sì lè finú ṣépè fún èèyàn. Àṣẹ ọ̀rọ̀ ìrí ayé yìí lálẹ́ yìí àwa abiamọ lọ́kùnrin lóbìnrin ló bá wí. Abiamọ lọ́kùnrin lóbìnrin pàápàá jùlọ lórí àwọn ọmọ wa. Ẹ̀kọ́ ni o, àwa tá à ń gbé ọmọ lọ́wọ́ kò bá àjọ ọmọ oṣù kan, kò bá àjọ ọmọ oṣù mẹ́ta, kò bá àjọ ọmọ ọdún kan. Àwọn tí wọ́n máa ń sọ wípé ọmọ yìí ọmọ mi ni ọ̀fẹ́ o, ọmọ yìí ìyàwó mi ni o, ọmọ yìí ọkọ mi ni o, ẹ mọ̀nà o. Àṣé arábìnrin kan bẹ tó jẹ́ pé ńgbà tó wà lárògbó wọ́n ti kàn án mọ́ ẹnìkan ní fífẹ́ tó jẹ́ pé àṣẹ ọ̀rọ̀ yẹn wá ń tẹ̀lé káàkiri kó tó wá débi tí àdúrà rẹ̀ ti gbà kí wá ní tó ṣẹlẹ̀ tẹ́ fìjọ kẹ́kọ̀ọ́ tá fìjọ kẹ́kọ̀ọ́ lálẹ́ ìmọ̀ bọ̀.

gbàdúrà kalẹ̀ lórí èyíkéyìí ìṣòro tó ń jà bí ìjì àìrí ọkọ tàbí ayafẹ́ ṣiṣẹ́ bí erin jẹjẹ rírí tàbá ìrọmọ bí àìsàn tàbí àrùn agbára àdúrà alukuran ni wọ́n fi ń jagun ṣẹ́gun pẹ̀lú òtítọ́ ọnú ibi tí màá pa ẹ́ wà ni màá gbà ọ́ wà má jẹ́ kọ́ dẹ́rù bẹ́ẹ̀ ṣé gbogbo ìṣòro rẹ wá bá ọlọ́run àlá ní agbára ọlọ́run ìwọ náà yóò dé gbà ọpẹ́ ẹ̀ tètè yọjú sí bàbá orí ọ̀fẹ́ spiritual center tí ń bẹ ní number 9 Honorable Street Olówó Lab Bus Stop Along Lasu Iseri Road Iṣu ti ẹ̀kan.

0: ọkùnrin láàbúrò àmúhùnlá kọbí bẹ́ẹ̀ bá ṣe ẹ ti rí pé ó ti lọ́jọ́ lórí ẹ tí wọ́n bí ní 1983 ó gbìyànjú wọ́n gbìyànjú fún ó kàwé débi tó lápẹẹrẹ ọlọ́run sì tètè ṣe oríṣẹ́ òṣìṣẹ́ ibi tí ìfura ti dé táwọn òbí ti ń fura ni wípé nígbà tó wà nílé ẹ̀kọ́ wọ́n wò bíi pé bóyá ọkọ̀jú mẹ́kọ̀ọ́ ẹ̀ ó síríọ̀sì kò tẹ̀lọ́kùnrin kò ṣèranù kò rìnrìnkúrìn kò kẹ́gbẹ́kẹ́gbẹ́ ó parí lẹ́yìn ọdún mẹ́rin tó fi kàwé nígbà tó bẹ̀rẹ̀ iṣẹ́ ó sìnrú ìlú ó parí sáfíìsì ẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ tó parí náà lóríṣẹ́ lẹ́kọ̀ọ́ ló ti ń ṣiṣẹ́ ṣùgbọ́n nígbà tó yá tí ó fi lo bí ọdún kan ọdún méjì lẹ́nu iṣẹ́ yẹn bàbá rẹ̀ ṣaláìsí wọ́n ṣe ẹ̀yẹ ìkẹyìn fún bàbá wọn àbúrò mẹ́ta tó ní lẹ́yìn ìkan ṣèyàwó ìtójọ́kùnrin nígbà tó tún yá o lẹ́yìn ọdún bíi méjì ìtójọ́bìnrin lára àwọn àbúrò rẹ̀ náà tún ṣèyàwó ọlọ́lé ọkọ àbí kẹ́yìn wọn tó jàbí kẹ́yìn nínú ilé wọn òun náà tún ti mú àfẹ́sọ́nà wá sílé ibẹ̀ nìyá rẹ̀ yìí ti wá fura sí pé lágbájá wà tí kò sí kí ló ṣẹlẹ̀ ó ní kò sí àfẹ́sọ́nà rẹ̀ ń kọ́ tó fẹ́ra mọ́ ni ó ní kò yéhun látọdún 2021 ni wọ́n ti ń kò sí bẹ́ẹ̀ pé ọ̀nlọ́jọ́ lórí sí ni kí ló dé tó wà ní bùjókò kí ló dé tí àti lọ́kọ̀ wá dọ̀ràn àti 2022 ni wọ́n wá ti ń jáde sí gbogbo tí wọ́n ń lọ wọ́n ń gbìyànjú títí tó fi di 2024 ọ̀rọ̀ kọ̀ o.
1: Ilé ayé tótó ẹrù bá ní ọ ayé lọ́kù o kò má ṣe gbé wa lọ.
2: Bẹ́ẹ̀ni, bàbá orí ọ̀fẹ́ spiritual center orúkọ roni nítòótọ́ mo gbà nípa kí a gbé ètò àdúrà kalẹ̀ lórí èyíkéyìí ìṣòro tó ń jàbí ìjì àìrí ọkọ tàbí ayafẹ́ ṣiṣẹ́ bí erin jẹjẹ ìrírí tàbá ìrọmọ bí àìsàn tàbí àrùn agbára àdúrà alukuran ni wọ́n fi ń jagun ṣẹ́gun pẹ̀lú òtítọ́ ọnú ibi tí màá pa ẹ́ wà n

0: pàtàkì tó yẹ fún ọmọ ẹ̀dá ènìyàn ni kí àlàáfíà rẹ̀ pé pérépéré kó bá kúrò lọ́wọ́ kò ní kú fọ̀ ládìde. Agbára wa kalẹ̀ lọ́wọ́ ìṣòro ẹsẹ̀, orúkún èjìká ìbàdí àti ẹ̀yìn, kíkákù àbí ríro. Gbogbo ohun tó bá lè máa mú ni tọ̀lẹ́ ẹ̀mẹrún ẹ̀mẹfà kílẹ̀ ohun tó mọ́ léwu díẹ̀. A ò sì gbọdọ̀ fojú ṣe wa lọ́dọ̀ olólùfẹ́ jáfara o. Wọ́n ti rí tàgétàgé bí ẹni fẹ́ ṣubú. Ọmọ rìn ká máa ní gúlegúle. Bẹ́ẹ̀ bí ìtàtijọ́ egbò náà ń dàbí ti gbà ni. Abẹ́rẹ́ gbè mí. 08062 72 95 75. Ìsàn ara ló ń gbé ẹ̀dá dúró. Òun náà sì ni ọkùnrin fi ń jọ́kùnrin o. Gba ìsàn ọwọ́ kíkú ẹsẹ̀ kúkú ta ìta ilá yìí. Má sì jẹ́ kí apá tẹsẹ̀ kan rẹ di ọ̀tá rẹ o. Ọ̀rọ̀ àrùn ni kì í jẹ́ kí ìsàn ó gbàgbé. Ewé àtẹ̀gbò sì lọ́kọ́ wọn. Abẹ́rẹ́ gbè mí sì mọ́ dájúdájú. 08062 72 95 75.
1: Iléeṣẹ́ bàbá ewégbè mi wà ní Ketu bus stop ládojúkọ bíríjì ẹlẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní Ketu.
0: 08062 72 95 75. Lápẹ̀rẹ̀ rẹ ṣe pàtàkì fún wọn àti gbogbo ẹbí rẹ pátápátá.
2: Ẹ kú ilé làkàrà lé o, mo ní ẹ̀rì wọ́n là á kérò ọ̀nà kábíyèsí láti ọba aládúláàfún. Mo ní àlejò kan ní agbára, òdú ni wọ́n, èèyàn ńlá ni wọ́n. Wọ́n ń bẹ pẹ̀lú mi ní agbára ń bí. Ṣùgbọ́n ó tó di pé mo gbọ́ ọwọ́ orí ètò. Orúkọ tèmi ni Olúmìdé Ọlálérè. Bẹ́ẹ̀ pèmí ní Olúmáìtì, omi ẹ̀kọ́ ẹ̀kọ́ ni.
3: Lẹ́mi ṣáńjẹ́ ìjù mi. Lẹ́mi yọ ẹyẹ ìta àti gbọ́ra bẹ́ẹ̀rì èsì tí mo tún gbèrè.
2: Bàbá ewégbè mi, bàbá ń sọ̀rọ̀ oníṣègùn ìbílẹ̀ tó dáńtọ́ dáadáa. Ó mọ̀ nípa ewé àti egbò ká fi ṣọmọ ara ilé ore. Ó jẹ́ pé tí àwọn tó ní àìsàn kan sì ní ìlú bá fi lè pè wọ́n àbí wọ́n pọ̀ sí wọn nílé iṣẹ́ wọn kó tàn wọ́n máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ni. Ṣùgbọ́n ẹni oníkànnà ti ń gbọ́pọ̀ wọ́n, ẹni ọlọ́fọ̀nà ti ń gbọ́mọ̀tá. Bàbá ewégbè mi, ó bá mi gbà á.
1: Ẹ gbà.
2: Ẹ kí ara lẹ́sà.
1: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi nílé. Ọlọ́run kò ní gbà àlàáfíà lára wa. Orúkọ èmi tẹ́ ń gbọ́ ìní gbajúgbajà oníṣègùn ìbílẹ̀ tí gbogbo ayé mọ̀ sí bàbá ewégbè mi tí mo wá láti ìpínlẹ̀ Ọ̀sun.
2: Ọdún kìlọ̀ rèé tí ẹ ti mọ̀ nípa ewé àti egbò ká máa lo ohun kan ṣègùn ìbílẹ̀.
1: Bàbá tá a bá ní fi kún 25 years ní rè ọdún 25 níbi iṣẹ́ ewé àti egbò.
2: Bàbá ewégbè mi ẹ máa ń sọ fún mi pé àwọn èèyàn sì mọ̀ yín bóyá ẹ ti wá yí padà àbí ṣùgbà bẹ́ẹ̀ náà nípa iṣu ara pé à ń tọ́jú iṣu ara ni ẹ mọ̀ ń pa ẹ̀ dáadáa. Ẹ bá ń lé ẹ tún kọ ẹ tún lọ òkè òkun ẹ tún lọ gba ẹ̀kọ́ sí i. Ṣé bẹ́ẹ̀ náà sì ni sà.
1: Ẹ ṣe atọ́kùn mi ò tí ì yí padà mi ì sì ní yí padà láéláé torí tí mo mọ̀ ń pa ẹ̀ tó sì dá mi lójú. Òun náà ni ká ṣe ìtọ́jú iṣu ara yálà ọkùnrin ni àbóbẹ̀rẹ̀.
2: Nípa iṣu ara yìí sà kí ló ń fà gan-an lọ́kọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀.
1: Ẹ ṣe atọ́kùn ohun tó lè mú àdínkù bá agbára tí iṣan fi ń ṣiṣẹ́ lára ó poríṣiríṣi ṣùgbọ́n ẹ jẹ́ ká mẹ́nu ba díẹ̀ ńbẹ̀. Àkọ́kọ́ ni téèyàn bá ti ní ìtọ̀ ṣúgà bẹ́ẹ̀ni ẹ̀kejì téèyàn bá ti ní òkú àtọ̀sí ẹ̀kẹta téèyàn bá ti ní àìsàn ìbálòpọ̀ ọlọ́jọ́ tó ti pẹ́. Èyí tó tún fara pẹ́ ni fún àwọn tí wọ́n bá ní ọ̀rá lára tí wọ́n bá sanra ó ṣeéṣe kí wọ́n nípèníjà nípa àìsàn ara.
2: Àwọn tó bá ní ipò bóyá.
1: Bẹ́ẹ̀ni bóyá wọ́n sanra.
2: Ṣé ọkùnrin nìkan ni ó ní iṣan ara yìí ni àbí ó ṣe bẹ́ẹ̀ fọlóbìnrin náà.
1: Bí ìsanra ṣe ń dọkùnrin láàmú bẹ́ẹ̀ náà ló ń da obìnrin láàmú.
2: Bàbá ewégbè mi ẹ bá mi tu fẹlẹfẹlẹ kí à ń pè ní iṣan ara gọ́sà.
1: Ẹ ṣe atọ́kùn iṣan ara dàbí òpó tó gbé ilé dúró ni tí òpó yóò bá ti dúró dáadáa ilé ò ní dúró dáadáa. Gbogbo ara tí iṣan ò bá ti dúró dáadáa ń bẹ̀ atọ́kùn ara náà ò ní àlàáfíà.
2: Àwọn tó bá wá ní ìpèníjà yìí lórí iṣan ara yìí báwo lèèyàn ti lè mọ̀ pé mo mà ti ń ní kùdìẹ̀kudiẹ lẹ́gbọ̀ ara.
1: Ẹ ṣe atọ́kùn ìwọ tí ò ń gbọ́ mi nílé yálà àgbàlagbà ni ẹni àbí ọmọ kékeré tó jẹ́ pé tó o bá ti jí láàárọ̀ gbogbo ara bẹ̀rẹ̀ sí ní ro ẹ. Ìwọ tó jẹ́ pé ọwọ́ rẹ ń kú tàìtàì ẹsẹ̀ rẹ ń kú tàìtàì.
2: Ọwọ́ máa gbọ́n báyìí.
1: Bẹ́ẹ̀ni àbí ìwọ tó jẹ́ pé tó bá ti rin òpó náà kan sí kejì á ti máa rẹ̀ wá ti máa mí gúlegúle. Àbí ìwọ tó jẹ́ pé àti bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ó dogun fún ẹ. Ẹlòmíì tó bá ní kó bẹ̀rẹ̀ báyìí ẹ̀yìn yẹn máa bú so ni. Ẹlòmíì á ní ìbàdí ń bù ń so. Ẹlòmíì á ní ẹ̀wá àdí méjèèjì báyìí ń ro òun.
2: Ọ̀pá ń gbòmí. Ṣé àwọn tó bá rìn tó ń fọwọ́ mú bàrá àti báyìí tó ń bẹ̀rẹ̀ àbí tó ń rìn tó yẹ pé ó ń ta gèégèégèégèé ṣé ká tún ní pé iṣan ọlọ́run ń ṣúntà.
1: Ẹ ṣe àtọkùn iṣan ara wọn ti ń daṣẹ́ sílẹ̀ nìyẹn.
2: Tó bá ti wá rí báyìí sà pé wọ́n ti ń kẹ́fì àwọn nǹkan báyìí ní àgọ́ ara kí ni kí wọ́n ṣe.
1: Ìwọ tó o bá ti ń rírò àwọn àpẹẹrẹ tí a dárúkọ yìí má fi ìgbàlá rẹ dọ́là yọjú sí bàbá ewégbè mi ajo soro ti e ba ti koko de ile ise ti wa leyin ti e ba ti gba card 1000 a wa se ayewo fun lona ti gbalode ati ti ibile ta fi mo kini nse yin gan igbawo ni kini yi ti bere ibolode du ka to mo ogun ta wa fi se wo san fun yin
2: ṣugbọn mi n gbọ ta ma so fun mi pe ofe le nse ayewo
1: beni ofe layewo amo te ba ti di e gba card 1000
2: lo ti po Baba egbe ko to ni pe e pe oro ibani soro ni ati bi ti olule se ni wasa. Awon kan ma nso ba so wi pe awon ori ori sun ori ma lagu. Ele mi ama ni ah. Ara ma ro ori ha ori ori sun. Si gbo le na ni se pelu iso ara.
1: Beni, o ni se pelu isan ara. Sugbon eto tun fara pe kini kan wa tan baba ma npe ni ofa. Se di ofa kan wa tan pe ni ofa sakatu. Ti ofa yi ba wole si yan lara. A bere si ni ba omi ara. Isan ara eje ara egungun ara je ni so ti ofa yi ba ti wa pe lara o se se ki ara ma tan ki nkan ma so kulukulu ka kira re ni abi awon kan wa awon lawon ti lo sigba awon ti lo sawo awon ti lo si kuku baba asasun o se se ko ma je sara ni ko de ofa ara olorun o ni fi asan ti o gbogun ko ni fi de wa mole ko si tin se ni atokun ti o ni wo san ori ni ko gbe wa pade alawo re ama teyan ba dodo baba ewe gbe mi pelu ogun olorun oba to da ewe ati egbo yo ri wo san
2: agbara lodumare
1: awa ki si olorun o sugbon a fi tolorun si waju olorun de fun wa si
2: abiyesi lodumare
0: o pataki to ye fun omo ede eniyan ni ki alaafia re pepelepele ko ba kuro lowo ko ni kufo ladide agbara wa kale lowo isoro ese orukun ejika ibade ati eyin daku abiriro gbogbo on to ba le ma mu ni tole emerun emefa kile o to mo lewu die a o si gbolo foju se wa lodo ololufe japara o ba ti rin tage tage bi eni fe subu ma ni ka ma mi gule gule be bi tatijo egbo na ndabi ti dani abe we gbe mi 8062 72 95 75 isan ara lo ngbe da duro na si ni okunrin tin jokunrin o gba isan owo kiku ese kuku ta ita ilaye ma ti je ki apa te ese kan re bi ota re o ro arun ni ki je ki isan o gbadde wi ategbo si loko won se ewegbe mi si mo daju daju
1: ile se baba ewegbe mi wa ni ketu bus stop ladoju ko bridge lese nibi ti won tin wo moto alapere ni ketu
0: 0862 72 95 75 la pia re se pataki fun wo ati gbogbo ebi re patapata
2: nje bo se ni jawab ko mo wa ohun na le ngbo baba egbe mi lati ipinle osun awon mo mo nipa ewu ati egbo daada baba egbe mi se kan ni pe isu ara yi ohun gogogo lu gbeyan duro ni
1: ese isa ara gangan la npe ni idomi niyan oun lo gbe ara wa duro ti isan yi ba ti ni akude ara o ni duro bo se ye ko duro e re lomi to ba bere bayi eyin adun ta isan ara tin dase sile niyan to ba ti de pe je ori bi lo bo se ye ko lo omi ori bi lo bo se ye ko lo lori isan eniyan o ni pe ni da iwo lo mokunrin to n gbo mi nile to je pe ati se ojusi re ninu ile o dogun fun o isan ara re tin dase sile niyan gege ba se mo pe n ta n pe ni olomokunrin gan isan lo gbe duro se wa ri atokun awon nkan kan mi wa to le se akoba fun isan ara iwo olomokunrin to ba ti ni isan ibalopo lojo to ti pe ni tan baba wa n pe ni oku atosi o se se ko se akoba fun olomokunrin na to ba ti pe lara yo ti ko ba isan ko wa ni je ki isan yi ni agbara ti gbe n ta n pe ni olomokunrin duro
2: awon olomokunrin ti je pe nkan omokunrin o kere ju ojo ori won lonko
1: isan kan wa nibi nkan olomokunrin to je pe ori e ni eje n gba koda teje o ba si lo bo si ye ko lo bi omokunrin yen ba ti n dagba soke nkan omokunrin o ma ma soke ni ele na baba wa n pe ni asoke
2: ṣugbọn to ba ti n dele se baba egbe mi ayewo finifini n bẹ tẹsi fun o.
1: Baba ayewo finifini wa a ti ni awon ero igbalode ta fi se ayewo ta mo ibi ti aisan lugo si lago ara ba se ni ti igbalode bẹẹ naa la ni ti ibile ta baba wa n lu laye jan.
2: dupẹ lọwọ ọlọrun kódà bá mi farabalẹ̀ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ni kí n wá pé ibi tí iléeṣẹ́ yín wà sá.
1: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ baba ewégbè mi rè 08062729575 ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí 08062729575 iléeṣẹ́ baba ewégbè mi wà ní ketu bus stop ládojúkọ bíríjì ẹlẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní ketu iléeṣẹ́ baba ewégbè mi wà ní ketu bus stop ládojúkọ bíríjì ẹlẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ Niketu. Ero ibani soro baba ewe gbe mire. Le kasi 080-62-72-9575.
2: Baba ewe gbe mire. Asiwa kwenye wo. Yide agbara. Bori iswara olomo kwenye. So, to be open up my own motto and dancing, or from a point, we only should do the domo. To some familiar company, hey, I want to mock my dad that tell him to say, you know, what's your quality in ocean, any ocean state. But by the way, he means call me tea or to me, Shakuba, and the city of Mokun.
1: I say, I talk more. The water on Bominelli, a lay, come a lining, and Baba met one Bominelli. Ọkùnrin tó bá ti ní ìtọ̀ ṣúgà kò ní lè ṣe dáadáa. Ìwọ ọkùnrin tó ń gbọmi nílé tó ń tọ̀ bí ẹ̀mẹta bí ẹ̀mẹrin ilẹ̀ tó mọ.
2: Ṣẹ́ra.
1: Yóò ṣe àkóbá láti ṣe ojúṣe rẹ̀ pẹ̀lú olólùfẹ́ rẹ̀ nínú ilé. Àkọ́kọ́ nìyẹn ẹ̀yìn tí bá ti ń tọ̀ lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹta kílẹ̀ tó mọ ó ti ń tọ àlàáfíà ara dànù. Bá a ṣe ń tọ̀ yìí ni san ara máa ma daṣẹ́ sílẹ̀. Àwọn míì tí wọ́n bá jí láàárọ̀ atọ́kùn ẹsẹ̀ wọn á wú. Tẹ́bá fọwọ́ dìí báyìí. Ají lọ́nu àìsàn kan nìyẹn. Àbí ẹ̀yin ìyá mi tẹ́ ń gbọ́ mi nílé àti bàbá mi tó jẹ́ pé ọdún orí ló fa ìsàn ara ti yín. A ti ní àwọn egbòogi tó dáa fún àgbàlagbà.
2: Bẹ́ẹ̀ni
1: bá ti lárúgbó nílé.
2: Ọjọ́ orí náà ní ṣe pẹ̀lú iṣan ara.
1: Bẹ́ẹ̀ni ọjọ́ orí ní ṣe pẹ̀lú iṣan ara. Torí bàbá ṣe ń dàgbà sí bẹ́ẹ̀ náà ni ara ó ṣe máa daṣẹ́ sílẹ̀ sí. Ṣùgbọ́n a ti ní àwọn egbòogi. Tó dáa fún ìpènijà báyìí. Ẹ̀yin tẹ́ ń gbọ́ mi nílé má sọ pé ọtí lọ gbá ọtí lọ àwo ọtí lọ kókó bàbá sásùn. Àìsàn ní bòmí mára kí n pa ẹ́ lórúkọ tó ń jẹ́ tó mi síta kí n fi ẹ́ sílẹ̀. Gbogbo wa la mọ bí ló ṣe rí atọ́kùn nílé ṣe bàbá ewé gbè mi àfi ara nìyàn. Tẹ́ bá ti kọ́kọ́ dọ́dọ̀ wa àǹfààní tẹ́ ọkọ jẹ ni pé ẹ kọ́kọ́ di àǹfààní ẹ̀dínwó.
2: Nílànà
1: ti bàbá wa àti ti.
2: Bàbá ewé gbè mi mú sọ́lẹ̀ kan mu ní. Kì í yìrà tí ò lọ́mọ nù. Wọ́n mọ̀ ń pa dáadáa òwúrọ̀ rẹ̀ ti ń gbọ́ ní tẹnu wọn. Kò gbọ́dọ̀ bí àṣọdùn. Ṣé tí wọ́n bá ti délé iṣẹ́ yìí ẹ̀ ń sọ fún mi náà ẹ̀ ń fọ ọgbọ́n pé gbogbo ohun tó ṣe ọlágbára.
1: Atọ́kùn pẹ̀lú ògbọ́lọ̀ tẹ bá ti délé iṣẹ́ wa ẹ̀ ní kábàámọ̀ pàṣẹ wa. Ilé iṣẹ́ bàbá ewé gbè mi wà ní K2 bus stop ládojúkọ bíríjì ẹlẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní K2. Ilé iṣẹ́ bàbá ewé gbè mi wà ní K2 bus stop ládojúkọ bíríjì ẹlẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní K2.
2: Ẹ máa ń farabalẹ̀ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá ewé gbè mi rè o 080-62-72-9575. Ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí 080-62-72-9575. Olùdíjà kan náà.
2: Tó a dúpẹ́ lọ́wọ́ àlejò wa bàbá ewé gbè mi orúkọ tèmi ò tí yí padà lẹ́ẹ̀kan sí olúmídé ọ̀làlérè ní orúkọ tèmi lẹ́pẹ̀ mi lólúmáìtì. Omi ẹ̀kọ́ ni ẹ ṣe o.
0: Ohun pàtàkì tó yẹ fún ọmọ ẹ̀dá ènìyàn ni kí àlàáfíà rẹ̀ pé pérépéré kó bá kúrò lọ́wọ́ kò ní kúfọ̀ ládìde. Agbára wa kalẹ̀ lọ́wọ́ ìṣòro ẹsẹ̀, orúkún, èjìká, ìbàdí àti ẹ̀yìn. Kíká kú àbírí ro. Gbogbo ohun tó bá lè máa mú ni tọ̀lé ẹ̀mẹ̀rún ẹ̀mẹ́fà kílẹ̀ òun tó mọ́. Ó léwu díẹ̀. A ò sì gbọdọ̀ fojú ṣe wa lọ́dọ̀ olólùfẹ́ jáfara o. Bá ti rìn tàgétàgé bí ẹni fẹ́ ṣubú. Ó máa rìn ká máa ní gúlegúle. Bẹ́ẹ̀ bí ìtàtijọ́ egbò náà ń dàn bí ti dá ni. Bàbá ewé gbè mí. 08062-72-9575. Iṣan ara ló ń gbé ẹ̀dá dúró. Òun náà sì ni ọkùnrin fi ń jọ́kùnrin o. Gba ìsàn ọwọ́ kíkú ẹsẹ̀ kúkú ta ìta ilá yìí. Má sì jẹ́ kí apá tẹ ẹsẹ̀ kan rẹ̀ di ọ̀tá rẹ̀ o. Òrò àrùn ni kì í jẹ́ kí iṣan ó gbàdé. Ewé àtẹ̀gbò sì lọ́kọ́ wọn. Bàbá ewé gbè mí sì mọ́ dájúdájú.
1: Ilé iṣẹ́ bàbá ewé gbè mí wà ní K2 bus stop. Ládojúkọ bíríjì ẹlẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní K2.
0: 08062-72-9575. Lápẹ́ rẹ̀ ṣe pàtàkì fún wọn àti gbogbo ẹbí rẹ̀ pátápátá.
3: Mo lè gbà tó sọ. Mo mọ̀ pé wẹ́ńjà o, oògùn jẹ́.
4: Mo ti wà nìyẹn láti iléeṣẹ́ rédíò ìfẹsíwápọ̀ Bon FM náwà Tán Dabẹ̀ntàn Rọ̀bí òwe. Mo ní wọ́n wà nọ́mọ́ wọn ìyá Adékúnlé Fájú ìwé. Ní gbogbo ní ìkẹjà mo ti wà nìyẹn. Mo ní ẹ̀kan sí àbẹ̀wẹ́ gbè mí ní àárọ̀ ọ̀la tested and trusted ni mo ti wà nìyẹn. Nǹkan tí ẹ̀ bá mọ̀ kì í ṣe àwọ̀ṣe kì í ṣe àṣàwọ̀ mo ti wà nìyẹn. Àríkọ́ṣe ni kì í ṣe àwọ̀ṣe kì í ṣe àṣàwọ̀ mo ní nǹkan tí ẹ̀ bá mọ̀ bí ìdánilórí. Ẹ̀kan sí àbẹ̀wẹ́ gbè mí ní K2 bus stop lálùjúkọ bíríjì ẹlẹ́sẹ̀ láti wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní K2 mo ti wà nìyẹn. Ẹ gbà mẹ́ pé 08062 0806 272 9575 0806 272 9575 abegbe mi no gbe inshallah.

ilé iṣẹ́ Bond FM 92.9 ni àti kìyìn ètò tí a ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán òun náà ni lagbofaji pẹ̀lú alàgbà ọlájídé ọláwòye tó bá tún dìgbà dá yí ọ̀sẹ̀ tó mọ̀ lágbára ọlọ́run ẹ̀ àtàwọn àtẹ̀yìn àtùjọ pàdé wọn ká tújọ gbádùn ètò náà ní orúkọ gbogbo àwọn tí àtijọ́ ń ṣiṣẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ lójúkọ àwọn màmá wa látòkè wá màmá wa ara ọmọbabìnrin adénìkè adégòkè pẹ̀lú bàbá wa alàgbà gbẹ̀ngà fàtílé gm wa tuntun nìyẹn àti gbogbo àwọn lọ́gàlọ́gà wa pátápátá pátápátá náà ni à ń kíyìn pé ẹ ṣe gan níbẹ̀ ẹ ṣe ń tẹ́tí sí wa nílé iṣẹ́ bond fm 92.9 gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wọ́n ní broadcasting is a chain ó já sí pé iṣẹ́ wa yìí ó gùn gbọ̀nàgbọ̀nà ni bí okùn ó kọjá okùn kọ̀ǹga torókù ṣòkòtò tí ẹ̀gùn tó kù kọ̀ǹga àpọ̀gan tí àjọ di gbogbo ẹ̀ mú látorí gbogbo àwọn tí wọ́n wà níbi ẹ̀rọ alátagbà wa engineer ọmọ-egun engineer bayonle wà ń bẹ engineer chuks máa pò wọ́n chuks àti àwọn gbogbo àwọn tí wọ́n kù wọ́n pátápátá àti àwọn tí wọ́n wà níbi ẹ̀rọ amúnáwá wa engineer adaini àbí engineer tunji pẹ̀lú engineer ayọ̀ àti gbogbo àwọn tó kù wọ́n náà pátápátá tí ó fi mọ arábìnrin òjikútù àti gbogbo wa pátá tí àjọ wà nílé tó fi mọ àwọn tí wọ́n wà ní ibodè àti àwọn yẹn tó wà nílùú wa àti àwọn alájà wa ní orúkọ gbogbo wọn pátá tá àjọ ṣiṣẹ́ pọ̀ náà ni blessing àlùkò kìyìn wípé àjọsùn láyọ̀ àjíjì òdòdó ẹ má gbàgbé pé tí ẹ bá ti fẹ́ sùn ẹ ti gbogbo ilẹ̀kùn yín o ẹ ti fèrèsé yín ẹ ti géètì nítorí nsìn ayé àtijọ́ ni kò sí géètì nílé ẹlòmíì gan lè má ṣe rìn sójú wíńdò ṣùgbọ́n láyé ìsìn ṣé rí gbogbo rin ojú wíńdò yẹn gbogbo wíńdò yẹn ẹ tì ẹ má ní pé torí rin wà ń bẹ́ẹ̀ ní tì ó ní bí wọ́n ṣe máa ń ṣe rìn o pẹ̀lú gbogbo ilẹ̀kùn yín pátá ẹ̀rí pẹ̀ tì ẹ má ní torí pé èkó dáa a lè sùn iná ti wà ní gbogbo ibi àwa ní tilẹ̀kùn ẹ̀jọ́ nítorí ọlọ́ọ̀ ẹ tilẹ̀kùn yín ẹ ti wíńdò yín gbogbo nǹkan tó bá yẹ kẹ pamọ́ ẹ pamọ́ ẹ má lẹ ń ṣáàjì fóònù láàrin ìrù ẹ wá lọ gbé sójú wíńdò tàbí gbé sí ibi tí wọ́n máa ti lè fi nǹkan kan mu jáde àbọ̀ náà adájú lórí yín adájú lórí gbogbo wa bá ṣe ní ka ti wíńdò náà ẹlòmíà ní orúmú orúmú orò ìpààyàn orò nípa yín lágbára lọ́wọ́ lọ́hùn gbọ́dọ̀ bá máa fi dìda jí tí gbogbo èèyàn ti ń jí ẹ lè wá ṣí wíńdò yẹn atẹ́gùn àárọ̀ yẹn tó máa wọlé yẹn ó da lára gan ẹ jẹ́ kí a rí pé gbogbo nǹkan ni a ṣe lẹ́sẹ̀ẹsẹ̀ àbọ̀ náà adájú lórí yẹn adájú lórí gbogbo wa lágbára ọlọ́run a níjọ tójú oorun dójúkú a ò dẹ̀ níjọ tójú àlábọ́ sí kòtò àbọ̀ náà adájú lórí yẹn adájú lórí gbogbo wa kájọ sùn láyọ̀ ká jíjì òdòdó àkíyìn gbogbo ibi tẹ́ ti ń gbọ́ wa pé ó dàrọ́.